ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọmọ láti lè ṣe Bond FM 92.9. ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó tún kà wá mọ́ àwọn àlàyé ọkọ̀ lónìí, tó kà wọ́n mọ́ àwọn ẹ̀mí tí yóò máa mí lókè ìpẹ́ agbé apá ó ṣeé gbé agbé ẹsẹ̀ ó ṣeé gbé ala ẹnu wa gbòòrò ọ̀rọ̀ tún jáde bí tọmọ ènìyàn ọ̀rọ̀ wa tọ́pẹ́ ojú ọpẹ́ lọ. Ká máa fi ọpẹ́ fún ọlọ́run ọba pé a wà láyé a wà láàyè ní àǹfààní láti rí Sunday kẹta nínú oṣù karùn-ún. Ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlágbára ọlọ́run ọba. Bá a tún ṣe ti jí làárọ̀ yìí, ká rántí láti fi ọpẹ́ fún ọlọ́run, ká rántí láti gbàdúrà sí ọlọ́run ẹlẹ́dàá wa, ká dẹ̀ lọ jọ́sìn fún ọlọ́run ọba. Láti lè ṣe Bond FM 92.9 náà láti ń kí n pé ẹkú ojúmọ́ o, ẹkú ojúmọ́ aláyọ̀ Olúfúnkẹ́ Wúrà Ọládìsá, òun náà ni orúkọ tèmi. Ìgbádùn yín, òun náà ni ó jẹ wá lógún nílé iṣẹ́ Bond FM 92.9. láti máa fi orin ṣẹ̀jọ́ ẹ̀ báyìí, àwọn ètò wa lẹ́sẹsẹ a máa mú wá sétí ìbọ̀ yìí.

shine.

0: agbára ọlọ́run ọba yẹn ti di dandan a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyege nílẹ̀ nàìjíríà yìí náà ni àwa náà máa rí tiwa ṣe a máa rí tiwa mú tí a bá ti ní ìgbàgbọ́ ta dẹ̀ ní ìfọkànsìn ní ìrètí nínú ọlọ́run ó di dandan gbogbo ohun tí à ń wojú ọlọ́run fún kó tó wa lọ́wọ́ kó tẹ̀ wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí a máa padà rẹ́rìn ayọ̀ a máa padà ṣàṣeyọrí a máa padà ṣe àṣeyege lágbára ọlọ́run ọba bond fm láwa 92.9 ìfẹ́ ló sọ wá pọ̀ kárí ayé.
1: Bond fm 92.9
2: Sàfúnmi, ogó mi àti olùbọ́rù mi sókè. Gbogbo ìlérí ọlọ́mọjọ́ pípẹ́ nínú ayé rẹ̀ ní ìwà sí ìmúṣẹ. Ìwọ́ṣà máa gbà ká mú ángẹ́lì tó ń wọnú ti sọ̀kalẹ̀. Ó yá wúra láti rí àyípadà àti ọwọ́ agbára ọlọ́run nínú ayé rẹ̀ ní sọ́nà ìwọ̀nyí. Ìsìnlẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ ìyẹn 8 a.m. ní Antiwa Global Church, Fortress Land, 11:15 Adébọ̀wálé Close, Baruwa Ìpájà Lẹ́kọ̀ọ́. Ẹkún kú ti mọ̀ pé bàbá wa, Global Prophet Aro Ìkọ̀tún ní ohun èlò. Fẹ́mi mo ti rí sókè pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run ṣe ayé rẹ̀ balẹ̀ ní ìtẹ̀síwájú tí ọ̀fọ̀ gan Ọlọ́run wọ̀ fara yẹ rí. Nítorí àkókò yìí gan lọ̀rọ̀ rẹ yóò dayọ̀ fún ìdàdúrà tàbí ìtọ́ni. Ẹ pé 003-237-5708. Ẹ̀yin fẹ́ wá ni ẹ wá àrùn báwo lẹ ṣe lè débẹ̀. Ẹ má là mú jìnà mọ́ o. Ọkọ̀ fẹ́ wà tí ó gbẹ̀yìn lọ gbẹ̀yìn mọ̀ láti ibi tóbi ní ìlú Èkó. Ẹ kò pé 003-237-5708. Ọlọ́run wò ni RO ìkọ̀tún ló sọ pé.

0: 0023 237 5708
1: Olorun wo ni a e ko tun so pe o wa

ẹ̀fìn forúkọ rẹ̀ mímọ́ nítorí tí àánú rẹ̀ ò dúró láéláé. Fún nìkan tí ń ṣe iṣẹ́ ìyanu ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Fún ẹni tí ó fi ọgbọ́n dá ayé àti ọ̀run nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Fún ẹni tí ó tẹ ilẹ̀ lórí omi nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Fún ẹni tí ó dá àwọn ìmọ́lẹ̀ ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Òrùn láti jọba ọ̀sán, òṣùpá láti jọba òru nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àtún ají kìí mọ̀ sojú lásán, àánú ni. Ọ̀pọ̀lọpọ̀ ibi tá a là kọjá, àwọn náà gba bẹ̀ kọjá, ṣùgbọ́n àwa borí àwọn ò borí. Kìí ṣe pé àwọn náà ò ní ọgbọ́n o, kìí ṣe pé wọn ò ní ìmọ̀, kìí ṣe pé wọn ò ní òye o. Ó lèmi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún. Àánú la rí gbà láàárọ̀ yìí, àánú la rí gbà lọ́dún yìí, àánú la rí gbà lóṣù yìí. Ọlọ́run ó ṣe o, máa jọba lọ nínú ayé wa. Ògo ní forúkọ rẹ̀ mímọ́, ẹ kú ojúmọ́, orin ìyìn lógo lètò. Bond FM 2.9 lẹ̀ ti ń gbọ́ wa. Kò sẹ́ni tá a lè dá gbogbo ogun àtọ́lápadà fún bí kò sí Ọlọ́run. Ẹnìkan tó lè ṣẹ́ gbogbo ogun, ẹnìkan tó lè bọ́ gbogbo ènìyàn, ẹnìkan tó lè fún wa ní omi nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ ni, ẹnìkan tó lè daṣọ bomi nígbà tí òtútù bá mú ni, ẹnìkan tó lè fúnni lóúnjẹ nígbà tí ebi bá ń pa ni. Òun náà ni Ọlọ́run Elédùmarè àtẹrẹrẹ kárí ayé. Ònìkan dáṣèjọba, orúkọ rẹ̀ gangan. Èmi àwọn wòlíì, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Bond FM 2.9 la wà. Tá a ti ń dá bí ọdún, tá a ti ń rọ̀ bí òwe. Nítorí pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wa. Orin yìí lógo rèé. Òní ni Sunday 17 nínú oṣù karùn-ún. Olúwa ẹ ṣe o. Àwọn amojú ẹ̀rọ wa dúró tán. Kúnkẹ́ Àdìsá àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM pátápátá. Àní dààmú, àní wálẹ̀, àti gbogbo ẹ̀yẹ olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa nígbà gbogbo. Pàápàá ẹ̀yẹ olólùfẹ́ ètò yìí, ìrànlọ́wọ́ látòkè wa kó mọ̀ bá gbogbo yín. Sunday Ayọ̀túndé lorúkọ mi. Sunday ọbẹ̀ làwọn èèyàn ń pè mí. Kọ́rẹ́kọ́rẹ́ pèdèpèdè dọ́bú àná ìtì. Ẹdún àbọ̀nílé bàbá tó bomi lọ́mọ. Èmi ó dùn o nítorí pé orúkọ rẹ̀ ó dùn jọyìn lọ. Ẹ káàárọ̀.

0: kan wà ní orílẹ̀-èdè yìí níbi tí ọlọ́run bá tẹ̀dó sí bíọ́kì tí iṣẹ́ ìyanu àti àgbàrí àmì àdúrà ti ń ṣẹlẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ìjọ fruit of life evangelical ministry ni mo ń sọ nípa ẹ lẹ́m ó wà ní ọba tuntun bíi pipeline ṣáájú bello bus stop àgbàdo òkè àró gbogbo ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ kejì nínú oṣù ni wọ́n gbé ètò ìṣóòru àdúrà ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ nínú ilé ìjọsìn wọn ni ó bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àṣálẹ́ níbi tí iná àdúrà tó fẹjú kẹ́kẹ́ ni tó jẹ́ pé gbogbo tó bá gbani débẹ̀ báyìí yóò sì jogun àmúpìtàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà máa bọ̀ kí o wá jẹ́rìí sí agbára ọlọ́run ọba ni nínú ìṣóòru ọlọ́jọ́ mẹ́ta yìí ni ó àṣálẹ̀ paul àti silas wọn náà tún máa ń wáyé ní orí òkè agbára ọ̀gá ògo olùkè lisa ìjókòó ògùn state ní gbogbo ọjọ́ thursday tó bá gbẹ̀yìn nínú oṣù ní ìbẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àṣálẹ́ ẹni tí ọlọ́run bá ń lò fún àgbàrí àjẹ́ àdúrà àti iṣẹ́ ìyanu ní orí òkè ni dr onita arinola taito fún àdúrà àti ìgbani ní ìmọ̀ràn ìwọ náà lè pè lórí 00289420 tàbí 070318548 ìjọ fruit of life evangelical ministry ló ń sọ pé pẹ̀lú àdúrà ohun gbogbo yóò di ṣíṣe and you are blessed.
1: Glory be to God in the highest. I am concerned with this generation. We are on a sinking ship, yet we keep on singing prayer and things are not changing. Oluwa shimilogu lati da eniyan mo. So ti shuburi sha. To ba shuburi oro ya nitumo. To ba shubu you find nothing, nobody. So ti gasiko tori ti o si eni tori to le gbe odide. Wa mo pe adura iwuluwa shimi loju lati dine eni ta ni ko fe ni loju ata lo fi seni eni ta to fe faint egbuni ah awon kan tu wa ti won je loju orun won ba apare lara won loju aye ngba tan ji mo mo yen ni kini mo so oro mi ni o je o ti emi nikan lo le gbo mo na awon kan wa won je loju orun igba tan ji saye won ba apare physically nígbà tán jí olójúdọ̀ gbàdúà olúwa ṣímí lójú láti dá ènìyàn ènìyàn lẹni tó yan nǹkan tó yan ènìyàn dúró ọgbọ́n inú rẹ̀ lóṣo ènìyàn ní ìtàkùn kò sójú ọ̀nà ibi tí ò wà a fẹ́ kọ́ ẹlẹ́sẹ̀ ènìyàn ní ọ̀bẹ tó mú ṣóṣóṣó tó bá mọ̀ dìmú ó lè bẹ́ èèyàn lọ́wọ́ èèyàn láṣòro gbẹ̀yìn bíi májèlé olúwa ṣímí lójú kí n dá ènìyàn ṣími lójú kì í ṣe gbogbo ènìyàn tó ń pèsè mi lènìyàn tó fẹ́ mi fúre ẹni bá dúró lọ́jọ́ ìṣòro òun lènìyàn tó ní o ẹni bá dúró tì ọ́ lọ́jọ́ ogún lé òun lènìyàn.
2: Ẹ pé Dr. Rita Taito sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-28-94-2044 080-28-94-2044
1: ẹni tó yìn ọ lẹ́yìn tó lè defend ẹ lẹ́yìn òun lè nìyàn gbogbo ikọ̀ àti ìdújú kìí ṣe lè dání praise the lord ọ̀tọ̀ ni dání àdájì ṣe báyìí mọ́mí ṣe báyìí oríṣiríṣi owó mẹ́ta ló wà olúwa ṣími lójú owó tútù wà o etí ẹ̀mí ló gbọ́ àwọn tó lówó tútù wọn máa ń bínú we need power to control it then to control the power of anger ìkejì owó gbígbóná wà kí inú bí ènìyàn anger ló kọ́kọ́ ń control under that abba nǹkan jẹ́ ìrẹsẹ̀ rọpòlọpọ̀ tó pa aya rẹ̀ torí pé ó rí pẹ̀lú àlè owó gbígbóná ni ó pa ọkọ rẹ̀ torí pé ó rí pẹ̀lú size 6 owó gbígbóná ni ó rí ọkọ rẹ̀ pẹ̀lú size ní supermarket ọkọ ń sá fún ẹ ògbómọ́tò òun lè lọ òun wá kú sójú ọ̀nà

0: Ọlọ́run àgbáyé ọwọ́ ní fórúkọ rẹ̀ àwájú bá ṣẹlẹ̀ lónìí torí bẹ́ẹ̀ la ṣe wá lọ́jọ́ ìsinmi òní agbára ọ̀rọ̀ rẹ olúwàjú balẹ̀ wa. Àwa ò mọ̀rọ̀ sọ ṣùgbọ́n a mọ̀ pé ẹgbẹ́ ẹni wa sọ̀rọ̀ lónìí olúwa ẹgbẹ́ ẹni wa sọ̀rọ̀ ẹ̀mí ọ̀run ẹgbẹ́ àdúrà wa o. Ẹ wá gbé mú ayé wa, ẹ sọ̀kalẹ̀ pẹ̀lú agbára ayé, ẹ wá tún wà láyé ṣe. Gbogbo ọkọ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ náà iyì jẹ́ ń wọnú ayé wọn. Ẹ gbé wọn dìde, ẹ ṣe eré fún wọn, ẹ ta ìmọ́lẹ̀ sí ọ̀nà wọn, ẹ tún orílẹ̀ èdè yìí ṣe. Ẹ gba ògbólówó ọ̀rọ̀ ayé wa, ọkàn wa kó balẹ̀, inú wa kó dùn, ẹ yà wá lẹ́nu, ẹ tọ́ ìsísẹ̀ wa, olúwa lé agbára. Gbogbo ọkàn rẹ̀ ẹ gbé wọn dìde. Ògbó ni forúkọ olókè ọ̀run Jésù olúwa wa. Lónìí a ó bá wa ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ sísọ wípé àṣírí ìṣirire àbí àṣírí oríire, that is the secret of success. A ó ka ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ kí ló wí.
1: Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ yóò máa ṣe àṣàrò nínú rẹ ní ọ̀sán àti ní òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a ti kọ sínú rẹ. Nítorí nígbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ.
0: Àṣírí ayé àti ọ̀run ọwọ́ Ọlọ́run ló wà. Ọlọ́run ló sì mọ ọ̀nà àbáyọ fún ènìyàn. Ohun gbogbo ti bẹ lábẹ́ ọ̀run ló ní èdìdì tàbí àṣírí. Bíbélì sọ wípé àṣí Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àwọn ènìyàn Ọlọ́run lọ́lọ́run fi àṣírí hàn fún. Ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ Ọlọ́run ó lè fi hàn ènìyàn. A sọ wípé ẹ kìlọ̀ fún wọn, ẹ wo ìrìn àjò ọmọ sẹ́ẹ̀lì bí Ọlọ́run ti fi àṣírí ogun hàn wọ́n. Ibi tí àwọn ọ̀tá bá sí, mo gbàdúrà fún ọ, àṣírí ogun ayé rẹ Ọlọ́run máa tu fún ọ. Torí bí àṣírí ogun bá ti tó ogun di alálágbára, àṣírí ìṣerere wà bí èèyàn ṣe lè dọlọ́rọ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Gbogbo àwọn tí Ọlọ́run bù fún tán kọ́lé tán di ọlọ́rọ̀ ńlá yẹn Ọlọ́run fi àṣírí hàn wọ́n ni. Mo gbàdúrà àṣírí ìṣerere Ọlọ́run máa fi hàn ọ́. Deuteronomy 29:29 sọ pé tí olúwa Ọlọ́run wa ni owó ìkọ̀kọ̀, ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ìran wa láéláé. Bí Ọlọ́run bá fi àṣírí nǹkan hàn ènìyàn, kí nìyàn rọrùn. Àṣírí àti lówó tọ́lọ́run bá fi hàn á rọrùn fún ọ láti lówó. Àṣírí àti débi gíga tọ́lọ́run bá fi hàn wà débi gíga. Mo sì gbàdúrà àṣírí ìṣe, àṣírí ìbùkún, àṣírí ìtẹ̀síwájú, àṣírí àlùyọ Ọlọ́run máa fi hàn án. Agbára ìṣerere wà lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá Ọlọ́run bá yọ̀ǹda fún, òun ló máa ṣerere láyé. Ìbéèrè sọ pé ìbùkún Ọlọ́run ní mú nílà láìsí kíní, láìsí làálàá. Proverbs 10:22. Ìbéèrè sì sọ báà ní Psalm 75:6 wípé ìgbéga kò sì wá láti gúúsù tàbí láti àríwá bí kò sí láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní gbéniga. Ẹni tí Ọlọ́run ìbá gbéga á wà lójú kan. Àṣírí láti lówó láyé ọwọ́ Ọlọ́run ló wà. Deuteronomy 8:18. Àṣírí àti lówó lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ló wà. Àṣírí tá a fi ṣeré láyé ọwọ́ Ọlọ́run ló wà. Ìgbọràn ló sì ń mú ìṣerere wọnú ayé ènìyàn. Proverbs 28:1-14. Ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn orí Ọlọ́run rẹ àti àṣẹ tí mo pa fún ọ lónìí. Ó ní pèsè orí Ọlọ́run rẹ yóò gbé ọ gíga ju gbogbo orílẹ̀-èdè lọ. Àwọn ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ̀ sórí rẹ. Ẹni tó bá gbọ̀ràn sọ́dọ̀ Ọlọ́run á rí ẹ̀mí àbáyọ, á sì ṣe rere láyé. Ẹrù bàbá wa Ábúráhámù, Olúwa ni kó kúrò ní ilé rẹ̀ ní ìlú bàbá rẹ̀, ó sì gbọ̀ràn sí Ọlọ́run lẹ́nu, ó di ẹni ìbùkún. A kọ àsìkọsílẹ̀ nípa aṣọ rẹ̀ pé látorí rẹ̀ àbùkún gbogbo orílẹ̀-èdè ayé, ó wá di bàbá orílẹ̀-èdè. Mo gbàdúrà ẹ̀mí ìgbọ̀ràn fòfin àti àṣẹ Ọlọ́run tó máa fi ṣeré láyé, Olúwa yọ̀ǹda fún ọ. Sámẹ́lì kan òfin Ọlọ́run mọ́, ó sì bẹ̀rù Ọlọ́run, ó di wòlíì ní ilẹ̀ Ísírẹ́lì. Ẹ wo àwọn ọmọ Eli, wọ́n tapa sófin àti àṣẹ Ọlọ́run, wọ́n ṣe tó ìwọ̀n, wọ́n parun ni. Ṣùgbọ́n nítorí pé Sámẹ́lì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run látọ̀dọ̀ Eli, ó balẹ̀, ó jogún, ó di wòlíì àti ènìyàn ńlá ní ilẹ̀ Ísírẹ́lì. Ọlọ́run gbé Mósè dìde láti kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní oko ẹrú, nítorí pé ó jẹ́ àmì ọ̀fẹ́ Ọlọ́run. Nígbà tí a pàṣẹ pé ká pa gbogbo ọmọkùnrin Hebrew tó wà ní ilẹ̀ Egypt, wọn ò rí pa, nítorí pé Ọlọ́run ní í lò. Mo gbàdúrà Ọlọ́run máa yà ọ́ sọ́tọ̀ láàrin ẹbí. Ó máa yà ọ́ sọ́tọ̀ fún ògo. Ó máa yà ọ́ sọ́tọ̀ fún ọlá. Ó máa yà ọ́ sọ́tọ̀ fún ìṣerere. ẹwo Joseph kali ko bẹrẹ Ọlọrun o ba ti ba aye oga re Potifa si ogun re o ba ti pari sibe ṣugbọn ni to pe bẹrẹ Ọlọrun Ọlọrun gbe lọ si gigiga nigba to de Egypt iyanu sele nibe lati ẹrun o di alase mo gbadura Ọlọrun to mo asiri siriri o ma wari o ma bi oga David o ni okan irele ibi ta fi pamọ si pe ma so ero agutan ko so pe gbogbo awon alakunrin ni general ni won ninu army tori won wa ninu army Israel ti won ja awon egbon re won jagun fun Saul ṣugbọn ibi ta fi si o fi irele o fi duro sibe Ọlọrun ro ni agbara nibe lati be aya sọtọ fun iserere mo gbadura ibi ti o ta fi o si to ro pe ero gogolo Oluwa ma ya sọtọ fun iserere Daniel ko lati fi ounje adidun oba bara mi je fa ti emi ya soto pa ni ni gbogbo awon amuye awon eyan to wa ni ile Babylon ni akoko yen won ni ari Daniel bi emi ya soto ogo Olorun bi yo lara re won lo fa to fi diri kisisi po gbadura loni nitori ti o ti mura lati gbe won Olorun ebe Olorun ma bi yo lara re
2: amen
0: ana wa Olorun lori soro aye re ko to isalo ko wa omo lo si odo onifa ko wa omo lo si odo onisegun o lo si pepe Olorun lati be Oluwa lele alfa o so oro isegun sinu aye re pe yi wo omo bi o si re omo bi Olorun se le bayi ani re pade mo gbadura fun iwo to gbo mi leni nitori pe gbagbe ninu oro yi Olorun se le o ma ba ani re pade Olorun to ba na pade to di olomo o ma ba ani re pade Oluwa bẹ sára wo bó ṣe wí o bẹ sára wo bó ṣe sọ mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi ìlérí ayọ̀ ìlérí ìbùkún ìlérí èkó ìlérí ìṣerere ìlérí àdúyọ tá a ṣe sí ìdílé rẹ tá a ṣe sí ìlú rẹ tá a ṣe sí ìjọ rẹ tá a ṣe sí àgbègbè rẹ ó máa farahàn nínú ayé rẹ torí a ti kọ́ pé fún wa ní ìlérí náà àti fún àwọn ọmọ wa àní àwọn tó jìnà rere àní àwọn tó lu Ọlọ́run rẹ èpè ìlérí ayọ̀ tá a ṣe sórí ilẹ̀ yìí ó máa búyọ lára rẹ wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ sí gbàdúrà bí ìṣòro sílẹ̀ pọ̀ tó tí àwọn arákùnrin rẹ̀ tó kù tí wọ́n ṣe aláìlọ́lá ó wá Ọlọ́run rí nípasẹ̀ jésù nípasẹ̀ Ọlọ́run a ṣe àyípadà nínú ayé rẹ̀ ó di ọlọ́lá mo gbàdúrà àṣírí àti lọ́lá ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run máa yọ̀ǹda fún ọ àṣírí tá a fi ń rògbòlù ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run máa yọ̀ǹda fún ọ àṣírí tá a fi ń jẹni ìpéga ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run máa yọ̀ǹda fún ọ èyí ni wípé àṣírí oríire Ọlọ́run ló wà bí ojú ti yàtọ̀ sí ojú ìbéèrè yàtọ̀ sí ìbéèrè ìpèníjà sì yàtọ̀ sí ìpèníjà Ọlọ́run nìkan lè máa báyọ̀ wọ́n ní bí Paul ń gbé bí àpẹẹrẹ tilẹ̀ ń bomi rín láì jẹ́ pé ní àlọ́wọ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá asán ni Ọlọ́run nìkan ló lè bá àní rẹ̀ pàdé òun nìkan ló lè yà ọ́ lẹ́nu Proverbs 8:17 ó ní ìbẹ̀rẹ̀ le kéré ṣùgbọ́n òpin rẹ̀ yóò pọ̀ jọjọ mo gbàdúrà bó tilẹ̀ jẹ́ pé o tún ṣe lálá tẹ́lẹ̀ láti ní lọ bọ́ nínú làálà bọ́ sínú òkú bọ́ sínú ọlá bọ́ sínú ìṣòro àṣírí ni pé kò képe orúkọ ọlọ́run ọlọ́run nìkan ló lè ṣe torí kò sí ìgbàlà lọ́dọ̀ òmíràn kò sẹ́ni tó lè ṣe ọlọ́run nìkan ló lè ṣe nítorí kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe bí ó ṣe képe orúkọ ọlọ́run nínú ọ̀run máa yà ọ́ lẹ́nu ògo rẹ máa sọ̀rọ̀ jésù olúwa wa.

0: lẹ́sẹsẹ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itokin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀ aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ jésù olúwa wa.
1: Nínú ìwé mímọ́ Dávìdì wípé ohun òun ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNL Church of Zion International Majidun SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 AM ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNL Church of Zion International 30 Ayé Ìgbàjẹ́jẹ́ Street Majidun Estate Majidun Korodu kò tó síbẹ̀ tó bá bẹjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itokin Road ní Falafa níbi tí ó ti máa pàdé wòlíì awikòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrìnàjò ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ẹkọ ojúmọ gbogbo olólùfẹ kókó ní ilẹsẹ bọńdẹ fm àjèrè bí a sì kú ìsinmi títò ní ọpẹ láàṣẹ láyà tí ní àlàáfíà ara omi tí í ṣe ọjọ sunday ọjọ ìsinmi ọjọ kẹtàdínlógún oṣù karùnún ọdún 2026 tàbá tó ní ká máa rò ó atólépe ní ọjọ kọkàndínlọgbọn dúkà hada 1447 à ń súnmọdún ọdún súnmọwa ọdún ìléyà náà ní kọlọ ọba jẹkọba aláyà tí ní àlàáfíà ara gbogbo àwọn orílẹ̀-èdè tó ń wà ní saudi arabia àti nàìjíríà ní ìgbẹ́yìn sèmọ́kà náà ni arúgbìdé sí arúgbìdé ọkà ò a kanlẹ̀kùn olúwa sí fún wa à ń béèrè fún wa à ń wá kọlọ̀ ọba jẹ kárí ó náà ni àgbẹ̀ níta fi wọlé sí orí kókó ní ìlú láàárọ̀ yìí pẹ̀lú àtìlẹyìn olóòtú wa life and direct náà ni ọtọba abiodun ìlú gbajú láì gbàgbé fún ikẹ́ ayé àjẹsà àjọṣe papọ̀ náà ni àti sílẹ̀ gbígbọ́dún tó sèrànlọ́ tí ìròyìn fi dọ́dọ̀ wá ń bí báyìí àti mìgá àdàbà ọlá àti àbájáde àti àwọn ènìyàn àníyàrá ròyìn wa náà ìwà náà bẹ̀rù àpapọ̀ ni a sọ kọ̀ǹgọ̀ bísílù láàárọ̀ yìí káwọn nǹkan tó ní máa fọ̀ jáde the nation wà pẹ̀lú mi sunday tribune náà gbẹ̀yìn láì gbàgbé gbòmùgbọ́.
1: ẹ kú ojú wa gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bond fm gbogbo olólùfẹ́ ètò kókó inú ìwé rẹ̀ àti ti dé bá a ṣe máa ń de òní ọjọ́ ìsinmi ọlọ́run fún wa ní ìsinmi ayọ̀ àwọn àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní eku sọ́n ẹja sọ́n ajé afọ́ ọ̀pẹ ṣẹ́gi tí ó máa rin tajétajé ọ̀pẹ ló fún mi lépo tí mo fi jẹṣu ọ̀pọ̀ ló fún mi láàdí tí mo bù sórí ọmọ ọ̀pọ̀ ló fún mi ní ọwọ́ tí mo fi gbálẹ̀ ọ̀pọ̀ ló ń fún mi lẹ́mu tí mo fi ṣàríyá lágbára ọ̀rọ̀ lágbára elédùnmarè ẹnu ọ̀pẹ wa ò ní kan ìgbé ayé wa dàbí ìgbé ayé ọ̀pẹ torí pé gbogbo igi oko ló ń wọ́wé ọ̀pẹ ò wọ́wé àti wọ́wé ọ̀pẹ wọn ní odi ọ̀run lágbára ọlọ́run a lọ́jọ́ wa pẹ́ lórí ilẹ̀ tí elédùnmarè tí ó fi fún wa abiodun fọlọ́ṣọ lorúkọ mi kókó onúwèrè náà ló ń tẹ̀ síwájú.
0: kò sí bá a dá sọ́ọ̀nù òṣèlú kóra rẹ wá ni ètò ló ní òṣèlú òṣèlú náà ló ní ètò ìdí ẹjẹ́ mọ̀ pé abẹnú gan-an ilé ìgbọ́nsẹ̀ fún ilẹ̀ nàìjíríà alàgbà abbas tajudé igbákejì wọn benjamin kalu bákan náà ni abẹnú gan-an ilé ìgbọ́nsẹ̀ fún ìpínlẹ̀ èkó mudasiru ọbaṣá ọmọ olóògbé muhammadu buhari yusuf buhari anikako àti alága fún ìgbìmọ̀ tó wà mọ́ ti ètò ìnáwó nílé ìgbọ́nsẹ̀ james falékè wọn ní tíkẹ́ẹ̀tì sí lọ sí ilé ìgbọ̀nsẹ̀ sòfin ẹwà nàìjíríà níbi kọmẹ́sì ẹyọ ìdìbò abẹ́lé ẹgbẹ́ ìṣèlú apc o.
1: wọ́n ní ọ̀rọ̀ ọmọdé ń bẹ lábẹ́ òrùlé lọ́nkẹ́ sí o kò ṣe wo wọ́n ní ewu bẹ létí lé o. ẹ̀jẹ̀ mọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ niger tí wọ́n máa ń jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ borno tó ń ṣẹlẹ̀ ní kaduna ó mà ti wọ ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní àwọn akẹ́kọ̀ọ́ márùnlé ní ogójì òun náà ní àwọn ajínigbé ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ o ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá wọn ní kẹ́ ẹ fura o.
0: ilẹ̀ amẹ́ríkà àti jẹ́gúnjẹ́gún ẹ wà nàìjíríà iṣẹ́ takuntakun náà jẹ́ pé ọ̀ṣù oníbalagbà méjì bá pàdé lórí afárá odò ní ọ̀nàjà lórí ògbóǹtarìgé sí òkú ọkùnrin tí wọ́n pè ní alimuluki tẹ́pẹ́ ọmọ balẹ̀ ó kan sára sí léde wà nàìjíríà lórí ẹ̀.
1: àwọn olùkọ́ wọn ní ẹ̀dá tí ó ròyìn ogun òní kú ẹ̀gbá tí ó lada ẹni kò ní tọ́wọ́ náà àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ tó ti jọmọ gbé wọn ní àwọn ajínigbé yìí ó lé lé ó ṣílẹ̀kùn fún títà o wọn ní ọ̀pọ̀ wọn sọ yorùbá àwọn míì sọ haúsá kódà gan àwọn míì sọ àdàmọ̀dìmọ̀ gẹ̀ẹ́sì tá à ń pè ní pidgin english nígbà tí wọ́n fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ gbé.
0: ẹyin náà bó ṣe bọ́ sílẹ̀ ó máa ń fọ́ká ni o bẹ́ẹ̀yàn gbóyá bọ́ọ̀lù yọ lọ tàṣọkù sáàrin ọjà yọ lọ rẹ tiẹ̀ o ìbú àlọ́ta ń ta bọ́ọ̀ta náà rẹ̀ ọ́fíìsì ààrẹ ló dá padà fún peter obi lórí ìrìn àjò aṣọ́jọ́ àmì ẹ̀ tinubu sí òkè òkun pé ọkàn ń takò ààrẹ ni ó rí i pé wọn náà nìgbòrò nǹkan yàtọ̀.
1: àyìnlá mọ́wúrà eégún magají bàbá akeem nínú àwọn oríkì tó máa ń kira ó ní àwọn torí ọjà jà ó ní kí lọ́jà ń ṣe lẹ́kùn lé òun ó máa ní ọ̀rọ̀ ọmọ nígiládé o bí alàgbà túndékè láà ní bó ṣe ń fẹ́ kí àìlọ́mọwúrà gbajúgbajà jákèjádò àgbáláyé tí wọ́n ṣe fíìmù fún ẹjẹ́ rọ̀ pé ọkún ọ̀tọ̀ làwọn ọmọ ń sun wọ́n ní owó táwọn gbà lọ́wọ́ túndékè láà ní pópó bàbá wọlé kò tó mílíọ̀nù kan náírà ẹ sì wọlé ṣe fíìmù bàbá wọn tààrọ̀ yín ṣe o.
0: ká lọ sórí pápá lọ́nà àbáyọ ní ìpínlẹ̀ kwara àwọn olùdíje ọmọ ẹgbẹ́ òsèlú apc mẹ́rìndínlógún fún ìdìbò kọmẹ́sì ẹyọ wọn ní pàmárì náà lọ́nà àbádàrẹ́ pàmárì ṣùgbọ́n àǹfààníṣókè àgbàgbà wọ́ọ̀ ìkọ̀nsẹ́sọ̀ yìí ìpàdé rẹ̀ wọn ni wọ́n yọjú síbẹ̀ o.
1: wọ́n ti ń jẹ́ kọ́nímọ̀ fún tolórí tẹlẹ́mọ̀ ipe ibi oyin bá wà lè ràn án wọ́tọ̀ lọ ẹjẹ́ mọ̀ pé àwọn èèyàn ti ń fi ẹgbẹ́ òṣèlú labour party sílẹ̀ ní ìpínlẹ̀ imo ipe ẹgbẹ́ tuntun bá ń sọ lọ́wọ́ báyìí náà ni ndc.
0: bí wọn lọ́pàá kọ́tà lẹ́wọ̀ nàìjíríà si abe o si agbegbe onire iye ni ipile oyo lori sele to sele bo si je omo ni igbe o si gbe igbese lori eyan latun ji jisu
1: mo ti je ko duro fun gbogbo muslimi ododo monika agbogi soke bi awon christiani irola lokole wa o su tutu o na ni ka ma wa bayi so tan ti le sako to to je ameru gbogbo muslimi lede wa nigeria lo pa lase fun gbe muslimi pe o ma be si garun
0: ka nfun ni ko to da ni agbalagba ja taji ni o pe wa dule fun ati ko agba meti no aya to dey o ri je fun pa me gbe si ni dis lo pa sa mo oro yi
1: mo ni afenu menu afete mete no lo je ki omo oya meba ku soko wo fa egba fa o ma ni won ro awon oloselu le yoruba ipe lagbajo be gbe apoti fun ipo are te me du fe gbe apoti fun ipo are pe o ma sakoba fun ibo wa je ko su loju kan o bi makide ba jade ti are bola be dinubu jade telemi tun to ti je yoruba jade eya o jade buruburu ko ma da won ti e ipe e sebo lo fun mi
0: idibo abelu ko yo ni ipile delta jaja kan lo lo ni ro ro se ogbere buori oyema o lo lo lo dibo fun abele oni mo awon bi si bi nkan si lo ni ipile delta o
1: mo ti so di mimo o iye okan na awon agbagba egbe oselu pdp o ni atiku kilode bo ba di asiko awon ariwa wa yoju bo ba tun ni pe asiko awon gusu lele wa yoju se wo le kan ni bo se lo gba ticket adc o lewo
0: ti tori ro la nkola to ba jina ta ade wa ni lododo la so pe owo lo petrol o ti lo o si faraji ni rede wa nigeria e to ya won igbele ko ma ride o aso ti ba me ti ni bi ni pe ke si oro yi
1: mo ni eni ti o ba mo to se ni ko gbadu bu ni lale o o ma ni ara ti are bola me ti ni bu so fun gbogbo mo lede wa nigeria mo ni idi pataki ti awon se yo alamoro lori eto abo labele won so di mo la oro to be
0: ba yi kuro egbo be gbo ni ma ya tokunu lori dibo abele ta mo si dibo abenu to wa ma egbe se le pc gomina ipile ogun mo ba da pa abenu o kan sara o lo lo ni ro lo se ko si gbogbo wo so ni re o
1: egbe se lu pdp wo do do ti agbori jeun tele ku ko to ma se nu ta di so lode mo ni se ri ni le gbi ma so fi e ipo da won loju tu ada ipo ipo adari egbe to poju le egbuma sofin pa won lawo ma ni lodun 2027
0: omo gboro jo baba ka ma binu omo omo erufai oloku die ka to baba un e faye sile ko ri dokita ko tun lawo na ti je gbe bo se ko je bo se ko wa ni kawo icpc onita

0: kò kọ́ ní ọlẹ́ sọ ẹgbọ́dẹ fẹ́ náà ló jẹ́ pé ń tẹ̀síwájú ó ń gbóná fẹ́lifẹ́lẹ́ yóò sì máa tún lára tabani kádàwọn ìwé ìwà sí méjì láàárọ̀ yìí ó kún fọ́fọ́ fún ìdìbò abẹ́rù ìdìbò abẹ́rù tí àwọn sí pámárì tó ti gbé láyé láwọn ìpínlẹ̀ kan nídìí wa nàìjíríà ṣùgbọ́n bí tá a bá kò lórí ẹnìkan kì í fi tilẹ̀ níwọ̀n ìdìníṣàn láàárọ̀ yìí sunday tribune náà tún gbóríyìn wọn ni abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ọ̀rọ̀ ayọ̀ nàìjíríà ọ̀gbẹ́ni tajudeen abbas igbákejì wọn benjamin kalu ọ̀gbẹ́lẹ́gbàgbé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó buda siru ọbaṣa wọn ni ọmọ olóògbé muhammadu buhari kọ́ ọba kọ́ dẹ̀lẹ̀ fẹ́ lórí ṣùgbọ́n mọ́ wọn náà yusuf buhari náà jáde tán bákan náà ni alága fún àwọn ìgbìmọ̀ tó lójútó ètò ìnáwó tó pọ̀ jẹ́ alàgbà james falete ní wọn pátápátá ní ẹgbẹ́ òṣèlú apc làgbọ́ pé ń gba tíkẹ́ẹ̀tì ìlànà òde ìwò nídìbò ìmọ̀ọ́ṣẹ́ ìwé tó kó wáyé ní kòpẹ́kòpẹ́ ẹ̀rọ ìkẹ́kọ̀ọ́ ò wọn ní alàgbà tajudeen alàgbà kalu alàgbà falete náà ló jẹ́ pé wípé ẹ tó ṣe tọ́lá ní àdúpẹ́ náà láṣẹ ipò láti padà lẹ́ẹ̀kan sí ní ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà ó sì gbọ́ ọmọ buhari ìgbà àkọ́kọ́ náà nínú ìwò ó ní ẹdí ìdìbò wípé ẹgbẹ́ òṣèlú apc dìbò kọmọ́ṣẹ́yẹ yìí wípé lọ ní ìrọ̀rẹ́ rọṣẹ̀ sọ pé pẹ́sẹ̀ kan sára bí ìdìbò náà ṣe lọ wọn ní ọ̀gbẹ́ni jimmy benson tó náà tún jẹ́ alága fún àwọn ìgbà tó mójútó àwọn jajagun òfurufú ilẹ̀ wa nàìjíríà nínú ìjáde tán náà yusuf gadi nípò náà ìjáde tán ọgbà tíkẹ́ẹ̀tì o lékè abéjídé tán náà fìgbà kan jẹ́ aṣáájú fún àwọn ẹgbẹ́ tí ò tó kan nípò náà tó jáde tán o gbogbo ìlémìlẹ̀ nípò náà tó rọwọ́ pọ́nlá o olùmídé ọ̀ṣọ́bà tọ́jú ọmọ tó fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ ogun nípò náà tó rọwọ́ pọ́nlá nípò gbogbo náà gba tíkẹ́ẹ̀tì o lájọ pé wọ́n lọ fún ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà gbogbo tó kọ́ wáyé ní ọdún tó jẹ́ pé ó ń bọ̀ bí wọ́n ń dìbò ṣọ́ọ̀ṣì gbé láàárọ̀ yìí sunday tribune náà kà láàárọ̀ yìí.
1: kókó olóòwò ìròyìn náà ló ń tẹ̀síwájú wọn ní ìgbájúmọ́ró gbé kú mọ̀jọ̀rọ̀ lẹ́yìn ọrùn eré pàdé pàdé làgbàlagbà ò lè sá tó bá di pé ẹ má jẹ́ kó lórí wọn lọ àgbàlagbà sáré ẹni tó gẹ ṣe òrìlè lè bá o òní wọn ń pè ní adeline omoonu gẹgẹ bó ṣe wà nínú wẹrẹ sunday punch wọn ní táwọn bá lọṣùgbò kálú ńlá o torí kékeré òṣùgbò ẹgbàfà ńlá òṣùgbò ẹgbàfà ẹjẹ mọ pé nǹkan ṣẹlẹ níjú àgbọnlé wọn kú gbọnlé ara lè mọ mọra ni o wọn ní àwọn afẹmíṣòfò ọmọ àkọjá lọ sí ìpínlẹ̀ ti ọ̀yọ́ níjọba ìbílẹ̀ oríire local government wọn ni wọn sì jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bíi 45 gbé ìlú ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ìbàdàn kìíní ilẹ̀ yorùbá olórí wa ni wọn lọ kọlù gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ wọn ní àwọn iléèwé tí wọn lọ náà ni baptist nursery and primary school tó wà ní yawota community àwọn tún lọ sí yawota community grammar school esiele àti ẹgẹ primary school gẹ́gẹ́ bí olùkọ́ kan tó sọ ní ilé ẹ̀kọ́ baptist nursery and primary school yawota elizabeth olagoke onígbà tí àwọn ajínigbé náà dé o ní ẹjẹ́ mọ̀ pé olè ilé náà ló ń ṣílẹ̀kùn fún títà o ní ọ̀pọ̀ wọn sọ yorùbá pé ẹyá wọlé ó ní bí wọ́n ṣe kégbe ẹyá wọlé àwọn táwọn ọ̀rẹ́ ìgbẹ́ gbọ́ngbọ́n sọ gbogbogbò pé àwọn ẹ bẹ̀rẹ̀ sí sọ haúsá o ó láwọn kan nu wọn wọ́n sọ àdàmọ̀dì mọ́ gẹ̀ẹ́sì èyí tí a mọ̀ sí pidgin english o ó ní ọmọ kéékèèké nọ́ṣọ́nọ́ṣọ́ báyìí náà ni wọn ó ní ọ̀kadà mẹ́fà ó ní wọn gbé wa tí wọ́n wọ aṣọ táwọn ológun máa fi ń jagun ní pápátá mọ̀ sí camouflage ó ní kì í ṣe yẹn nìkan o ó ní wọn fi nǹkan bojú wọn o ipò dàbí pé àwọn olè inú ilé láàrin wọn wọn ò fẹ́ kọ́ dá wọn mọ̀ wọn fi nǹkan bojú ó ní gbogbo ohun tí wọ́n ṣe yìí láàrin aago mẹ́jọ àárọ̀ táwọn ṣe good morning jesus good morning lord orí ìlà làwọn ṣì wà o tí wọ́n fi ya wọlé o wọn ni wọ́n kó àwọn ọmọ lọ pé ìṣẹ́jú méje òun náà ni wọ́n lò lọ́dọ̀ àwọn o wọn ni wọ́n tún kọjá lọ sí àwọn iléèwé tó kù wọ́n jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kéékèèké tó lọ bí ogún àwọn ọmọ tá a mọ̀ sí kindergarten wọn ni ogún ni wọ́n jí o ní yawota ní esiele àti agbègbè tó ń pè ní alausa wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí báyìí náà ni wọ́n ti ń kérora o àwọn kan sọ pé 52 ni nígbà tí àwọn kan sọ pé 45 ni o wọn ni ọ̀pa àwọn èèyàn o ipe wọ́n pa ọlọ́kadà kan bákan náà ni wọ́n ṣá àwọn kan wẹ́lẹ́wẹ́lẹ́ ní agbègbè ọ̀hún nígbà tí obìnrin kan sọ̀rọ̀ nọ̀fíṣàtù àgùnlé ara ro obìnrin náà ó ní ọmọ ọ̀hún ọmọ ilé ẹ̀kọ́ kejì primary 2 ni ó aago mẹ́jọ àárọ̀ sí mẹ́sàn-án làwọn ń gbọ́rọ̀ bọ́ olúwaṣàánú òun nígbà tí òbí kan náà ń sọ̀rọ̀ adijatu ibrahim ó ní ọmọ òun muhammed ibrahim pé ọmọ òun ipé ó mọ̀ fẹ́ òkú máa tètè dé iléèwé ṣáà tún lè dá lẹ́bi ni pé aago méje ló ti kú olé ipé gbogbo bàbá ẹ̀ ikú ẹ̀ tónítóní ni ó wá fọwọ́ gbá òkè ayé ẹ̀ méjèèjì pé pẹ̀lú tóun fún yìí lágbára ọlọ́run ó máa fẹsẹ̀ rìn wá bá òun nílé ni o ipé ti lọ sí ọ̀dọ̀ àwọn gómìnà ilẹ̀ yorùbá o ipé gbogbo ẹ̀yìn tẹ́ ń bá àwọn èèyàn ṣe táj se pa wala kataki ti won soro lori ayelukara bi ajere radio ati television te wo pe tori ibo e fe soro e tete soro o ko to se wa lo se awon afemisofo won ya won ipile oyo le ta agbori to pe iroyin okere lo je tele o ti suma gbogbogbo bayi inu mo re so de punch le ti ka laaro tu
0: mo ti won ti so le ti mo la ara lori ipile oyo je ko lo division to gbere ipo o se ro kale mo to je ko fe tele won ni bi inspector ba ti gbolu ko ro ajiku saje ti o do pe olopo re ra mo ni won se ba le ba je ko ku ku ta ba ko ta so yo je ka gbodo loru ta lo pa samo re ta lo pa ke se o ri bi won lo ba won ta le wa nja gbogbo ra wo ona to je ri mu wan disu ni o fi ga gbogbo awon olugbe ikunle oyo pa pa ju awon obi ati alagbato to ye pe awon isin oko ku awon apale daita ni pelu bandi ti awon gbogbo re wa to ye pe je awon mole eko na gbe pa mo ni ko pe ko pe ile ise agbo lopa ikunle oyo won na jo se pade pataki na lanu odi ni nigba ti gbe olopa awon lagbata je pe bale si ikunle oyo to si fi da gbogbo awon olugbe ni pe lo fo kan bale o ni pe afi awon olugbe sa ti le opo awon olopa ta gbogbo ni ku awon jo sise na ni won ni bi ape to pa ye lanu odi wipe alakoso foro olopa ni ipinle kwara wipe ona wa pele turuko je ojo adekini ilebebe odo ni ijoba ibile ri ni ipinle oyo won ni adebe odo ba kana to je alakoso to mo ti idabobo ni abara fun ti awon olopa to ko je cp abayomi sokule won jo se ipade pataki ni lai gbagba alakoso foro olopa ni ipinle oyo na cp abimbola olugbe igaje won olopa tale wa nigeria ni olugbe ipinle oyo e lo fo pa bale awon se ta fun dakun lati gba awon na ko lo wa awon to je ko ji gbe pa mo gbe bi oro ti igp olatunji ri wa disu ni alukawa ni oro alukawa ni ewo na oba ni pe ile ise agbo olopa o ti di atobi ise awon ni ojuse awon ni e fa du awon lowo ni o di ni so balance mo gbere so di to ru ka la ro yi
1: koko nu wo e lo nte si wa jo ninu wo re so de post to jade la ro to ni won ni bi oro ba pe lapeju bi gbo lo ngbo ka tu ma mu oselu boro gbogbo iyo ni lo ko ba ni be aye ba wa gbe ku rodo alo ni polaya bi ira bi gbobaya eni ti wa je pe eru a ma bu olowo o ma ni oran to nsele ni olede wa Nigeria nipa ogbontarigi afemisofo kan ti ile ejo ti won ti dalebi to si wa je pe ngba ti won tule o gbo awon ojo to ti lo lati mole o baba se mo ojo to ya ko fi se won lo ba tari e sita tari mo npe ri o kabiru umar ti gbogbo e mo si kabiru sokoto ni o ni bayi kabiru sokoto o ti gba ile ejo lo o ni idajo ti won da nigba na po wa ronu ohun joko ohun o le sun ohun o le wo ipota lohun je bi ti agbejoro gbogbo won na si gba ti o je pe wa se ohun to to wa ta ohun ti to pe ohun fe ko fa iwe idajo na ya patapata pe ohun o se won ri oruko afemisofo won o fi pe ohun mo kabiru sokoto lo ma gba ile ejo lo je bi awon owo ero sunday punch bo se so di mo o won ni eni to gba gege bi agbejoro na don aka ebu to si je pe won lo si ile ejo won se ipejo ni ojo ketala osu karun odun ti awa ni ore yi to ra webe niwaju onidajo afa ademola ti ile ejo ga to je ti ijoba wa ko ni olulewa abuja bi pe ejo se ri idajo ti won da hun gba na iyen ni ogunjo osu kejila odun 2013 e ba o fawe idajo na ya o won ni awon sele ni ibamu pelu ofin olede wa nigeria abala kefa ese kefa iha bi re ati abala ikerin di ni ogoji to je ti odun 1999 o won ni abala ikerin logun ipe la fi ra webe si le ejo to je ti ko temi larun ipe idajo ti won da won gba na ipe awon o fe o oruko afemisofo kabi sokoto ni ohun o fe apele o le di lola ko na fe di are orilede yi o ma so pe afemisofo lohun e ba n fawe idajo na ya patapata ki afemisofo ko ma sinu oruko
0: inu wa re sunday punch le wa la ro ti ni o jo bi sunday dibo na ro lori idawo le wa nigeria to pa jo kan ni o bi pe ade ti o laru fo gboro ye so ri pepe ile bo so pe lelu bo tele ya mo je tele kan le wa nje ada lo ri je ti wa ta lo pe oro yi ta lo so yi bi pe bi ka ta ri ko to ti robo to ni gbe le gba wa fa si ni bubli wo to ni nimel amen en ti o ye bi ku fun bi bai bi pe ka ni mo re de lo ka ka gbagbo ti ko se so ko di lo an to fu ka ja ri de ja gbagbo lo jo na senator lo nta ku toro lo so ko ba ku goro fun awon ika awon isi okoku an banditi awon afemise o je oja gba mi rede wa Nigeria te npa awon mi alaise iko ko le ko nbe e wa ro ko nkan te se pe o da o lo mo peso ke lori o nile ijosin kan to je pe o pe le St James Anglican Church to so ko lori le wa Abuja lori koko bi meta la pa to ro mo ti ro ile bibeli to je pe are nigba kan ri to je pe o toka si o are nigba kan ri gbona Jonathan ni eyi ka yi pada ni rede wa Nigeria ni to mo ti po ju omo ofe ka ma teje sile te npe mi awon to pe won o mo nkan kan o taku to ro si won ike yi pada wa ro ijoba oke ijoba ori ijoba sale ati awon gbo fun pe rishata ta ku lati se ni dabu ni e wa Nigeria to awon to pa ni pa fọlọfọ su yi awon pe nkan to da ni won se ti o si mo pe ko da so the people that e ma kala ro yi
1: koko nu we ro ina lo nte si waju o je bi won se so di mo pe ojo wo le da o si mi ogun igba wo lowo Nigeria fe fe do lori ororo o te nile o te laju o te ni bi gbogbo bo ba lo fe sowo to je kaduro lo fe ma sowo awon mo re bi a pe pe bawo lo ye fe ma se o lati ma lo kerun kaduna eh ki le ye fe se ti awon ajini gbe si yi o won tun ni orilede okokun bayi oko awon orilede Nigeria o tun bale kon lo fi won lokan bale o bo se je ni orilede South Africa won so yi pe eh tenu won la gbo pe won kori e wi fa le ejo ko lo e ti sasara bagbo won ko si alejo kokan to fi omo orilede Nigeria Nigeria lo pe gbogbo to se pariwo pe alejo to pe ni xenophobia ideye si awon ajeji ipe iro patapata iro gbure awon orilede Nigeria gangan o na ni won ni lokan o ye bi awon ilegbomo asofun orilede Nigeria ni won se so dimo o won ni ti abawo ipe lati nkan bi odun 1999 ti ru wahala ti bere ni orilede South Africa si odun 2018 awon dukiya te pe ti won kolu o je ti awon orilede Nigeria nikan ipe o si lo bi marriage ni ogofa 116 Nigerian property bakan na won na omo Nigeria to ti gbe ni e awon na je marriage ni ogofa 116 Nigeria won ni gege bi iwadi ta won se ti won pe ni Pew Research Center poll won ni ida meji le ni ogota awon orilede South Africa ni won ni igbagbo pe awon omo Nigeria ni won je pe nkan to ye ka won ma ja anfani oro re pe won ja anfani e o se awon orilede Nigeria a ti gba omi ra saju won awon si ti bo ibo sowo dada ha ri o ibo bi master bawo se gbominira to ti wa oga si omo se ni won si si ri oyibo master awon anfani se agba se te ko gba lowo ibo ni tara sosi won se lo ma teriba Nigeria so ibo ayo lenu e ati gba se to ye ki won se o won ni opolopo o na le pe awon omo Nigeria lo ni ni agbegbe Pretoria ati Johannesburg won ni gbogbo awon ohun to je ti omo lede Nigeria ni won sun awon ile ise won e to wa je senator to n soju ariwa ipinle Edo nile igbimo asofin apapo ile wa senator Adams Osiomole o ni ki lo n da wahala mu Nigeria a mọ awon ile ise won se lero obanisọ to je olomi osan un ni abi ile itaja to je gbajugbaja ni e je ki ijọba Nigeria naa gbawe olaase lara won pe ni ti ye o tata oni to n ta o ni bayi awon agbapo agbakan won ti bere si n bẹnu atẹnu alagba Osiomole won ni en to ba roku ka nile to ta npa ika ti di meji o je bi ẹni ti o je aare association of Yoruba in diaspora South Africa iye omowe Olusola Agbeniyi bo se n bẹnu atẹnu senator Adams Osiomole boya tori bi ti baba wa ni o lo je pe a ma so ru oro bẹran pe be ko wa laarin ota o gbọdọ mo bi a se n so ẹda oro lati South Africa ni alagba Agbeniyi Olusola o ti n bẹnu atẹnu alagba Osiomole pe e ma tun de kun wahala wa bi ta wa yo be ni ko ma ko lu awon ile ise to je ti South Africa Nigeria bi gba te tun bu epo si
0: o ko ni le se mo le be na lo je ponte si waju tori pe agba ile eko FBA lo so bo kasi academy ni sogule ye ni na depo ni mi bo bo ji ara gba be ko ja agbodo so ago agbo mo fa bo na lo je ko ni to pa bala gbo ba ka koko ni ni awon kan former time keeper
1: ji ara ni ke jaje ni
0: ke jaje mo da ni
1: ko ma lo wo ni gbo gbo ji ara
0: na ko ni ko wa je agbodo ko ja ni joba ka mo ki oba bi odun fo lo so oba ni lo ase gun aja sa lo asibe wa buse to bugu ka fata ake e ke awon lo na fi ni lo na wo ara wa ni e ja tun lo e tori we ko fofofo pelu itan wo tun lo se bi na ni won ni egbe si ni APC gbo afa ri bi asa to ji ola nikan won ni baba si wa ka pe awon si akisi to bi awon ijoko to lo bi meri ni bi ni le igbaso le wa Nigeria ipo bi to na lo ti wa ni se pese pe ka taju tu lara gba ipo ko ati ni mo ta ta lo ma na ipo o tede ni ri pe kini ni gbe bi alaga ni to wo mo te gbe se ni APC ni ipo le fun ti awon gbon fun ti le igbaso le wa Nigeria ri bi ko mo se yo igbo to mo ju to gbe ni sale zero yipo yipo je pe bi mo won ni se ri idibo abel je ko aye ni ko pe ko pe o lo se se re se re to bi pe awon jade asigbo ka po se lo nigba to je pe o se abewo si awon ile to tan kan ti ko idibo abel to pe ko jo ogbe ni ko je ko di mo ni pe eto na lo bo se ko lo pelu ifowo so ko ati awon idije ni ko jo kan ati egbe si ni APC ati en to wo ti awon lati le gbo ewo na ra won ni oni bi eto na lo je ko wa ni se pe se pe o lori to ro pe idibo abel se lo igbo na ya je ko di mo ni pe awon alale to won ti eto idibo to ba be ni ati awon nkan to ti se won se pe mo ra won na to mo ti awon ko je ko oni gbo na lo bo se ko lo ni awon agbo to pe sabe wo si o o wa ni kan sara se awon igbo na ati ibe to kan ti ko esi idibo abel to pe ti ko jo na po si to si ni pe bo se ko lo na lo pe o lo ni awon du se o to je pe si nkan bo se pe o lo ni won lo ma yi e to di anaga fo egbo si ni APC ni ipinle ipo ni ko lo bo pe 2 en to ko je pastor ko ni lo so je la bi o na gbo ni fo egbo si ni APC pe bi ta ba ko lo nikan ki fi tele lori igbo ko me se o igbo abel to pe lo bo se ko lo pa pa jibo awon to fe dije fun ko tabi ekeji pastor je la bi to je anaga fun awon anaga fun awon egbo si ni APC ni ipinle bi mari gbo ni ri de wa ni dira o fe bi ro si won o si dupe won to fe dije fun ko tabi ekeji o wa ku awon egbo si ni oko awon egbo si ni APC awon egbo si ni APC to gbe gbe fowo ti ni igba la mo fowo ti ogiri lori awon to fe ri won fun awon fe won pa pa jibo fun to mo ti awon ilu ma so fe le wa ni dira mari lo ni fun ijoko na ibi to lo wa ni se pe se pe o oni ni o bi so won o anaga na wa je ku lo pe egbo si ni APC ni pe inu awon do lori igbo ko mo se yo ni pe ko si gbogbo roso o ko si o se gbogbo ba pa o bo bu lese ba kan na na ko tan o wa se kilo fun awon to pe fun idi kan tabi ikeji o lo da be o ni ti ta lori papa ni ti o ba ja so ni ajo so ni kan kan to je pe ba ku de e ka to won ni igba kan wa le bo le o to pe on bo awuye wuye ko pe le se bo de fe o te si waju
1: koko nu ero ti band fm na lo nte si waju ninu ero sunday telegraph to jade la aro ti toni won ni aifaramora aifironero lo mu ki omo iya mefa kan ku sofo wo fa egba fa o to ba pe won gbiyanju lati gbora won ye ti won bara won se daada ni se bi meji ni won ma se wo fa ta to ku ki won si ma sise won ta ara so si o oun ma ni oro ti won ma so fun gbogbo mo le yoruba o lori idibo are fun odun 2027 je won se so won ni gomina se imakide ti ipinle oyo won lo na jade o lo bi ase egbe oselu kan ti won pe ni APM ipe o jala pe o na fe dije fun ipo are ba kan na ti di omo yoruba tatako omo ba adewole adebayo won ni awon bayi won ti gba ticket egbe oselu SDP ipe koda go ko se ba kan na ti di omo yoruba tatako omo ba adewole adebayo won ni awon bayi won ti gba ticket egbe oselu SDP ipe koda go ko se ni ba won du INEC ti foruko ti won si ori owon won yi ti a mo si porta o won wa tun so di mo pe ah titi ma won mi to tun bo leyin o te si mo pe are bola me tinubu won gba lero pe ki won se sa elekeji latodun 2027 si 2031 won ni iru igbese bayi ipe o le se akoba fun awon ibo to ma jade lati ile yoruba o tori pe omo ele oni sodi bebere ka file kan si di omo elomi ipe bi awon to ba ma jade ni ariwa to ba lo fe nuko ah nkan se o kuku sori afi oja be o ni bo se so dimo fun to lori telemo won ni ati ti nimo e ti awon egbe oselu PDP ma se won ni ohun ti a n gbo bayi na ni pe awon to n be ni oke oya won fe se atileyin fun omo won ye omo werabi musa kwakwaso te pe o ti lo dara po mo egbe oselu NDC ipe lati di igbakeji eni ti o je Peter Obi pe to ba lo se leyi eh nkan se pe eyo mo yoruba e je ka fi mo sokan lori pe iwo gbapoti emi gbapoti bawo iyo ba lo tele se yi makide tawo ibi ti adebayo lo bawo ba tele ah ki lo fe ku pe bi ba ta pri ibo ara wa ni ile yoruba ni je bi awon agbagba to je ti ile yoruba bo se ro awon yoruba
0: koko lo le se ma na lo je po nte si wajo
2: ti odun ba ma le laye ka ma jo ma yo ka ma jo ma o yo fun olon ti o se ati mi ene o odun pe teyin be mo ba ko lo po dupe oloye agbaja ile

0: ọba ìlẹ́tì jòdòdó alága fi gbogbo balẹ̀ mẹ́kọ tọ́dọ̀ fi polongo ààrẹ bọ́lá ahmed tinubu àtàlájì ọba fẹmi kọ́nyàm sars ni wọn jí mùsùlùmí kìsẹ́nì pẹ̀lú ẹlẹ́sìn kan àbáláyé pé akú palẹ̀mọ́ ọba ìléya kọ́bẹ́ má ṣe sẹ́lẹ̀ fún gbogbo ẹni tó ti gbẹ lọ ẹ̀yin ọba wa gbogbo tí ọba ìlẹ́tì jòdòdó ń forúkọ ìná ọ̀tọ́wó kábíyèsí sùn ẹ̀mẹ́jẹsì ọba sulaimon national ajé àṣàlẹ̀ ní fọ́ọ̀sì onígbàgbọ́ ọ̀gbìn kingdom tó fi kí gbogbo lọ́balọ́ba lágbàáyé wípé ọdún iléyà yìí kò ní bá wa nù sàré ẹ̀yin balẹ̀ wa gbogbo àti ìpalẹ̀mọ́ ọdún ìgbóná ni wo àfin wa o àgbájọwọ́ la fi ń sọ̀yà kápẹ́ wa pọ̀ ṣe ìjọba orílẹ̀-èdè yìí kí mùdùmúdù ìjọba òṣèlú kó lè délé kó lè dúkù yóò rọrùn fún wa o olóyè àgbàlẹ̀ ilé ẹ̀dí àgbòdòdó àkòyí ọba ìlẹ́ẹ̀tì jòdòdó alága gbogbo balẹ̀ ìlú Èkó fún ìpolongo ààrẹ bọ́lá ahmed tinubu àti alhaji quadri ọba fẹmi
1: Nigeria's journey back to democracy did not come cheap. It cost sweat, blood, and lives. Join distinguished Nigerians for the launch of the Nabdeko story. The untold account of the patriots who challenged military dictatorship paid the price in detention, harassment, exile, and martyrdom. That restored democratic rule. Comes Wednesday, 20th of May, 2026. The Nabdeko story. A word of recognition and appreciation to some of the foreigners in the struggle will also take place. Venue, Shell Hall, Mission Center, Omiko, Lagos. Time, 11 a.m. prompt. Signed, Ayo Opadokun, General Secretary and Spokesman, Nabdeko.

0: sẹ́bọ́lẹ́ bọ̀ lọ́rọ̀ jẹ́ pé ó ń tẹ̀ síwájú ẹni wọn àwọn ilé ìgbìmọ̀ tó ra ní bókà lọ́wọ́ lọ́jọ́ ká tún bẹ̀rẹ̀ sínú ojì nation láàárọ̀ yìí balance ìròyìn ìbẹ̀rẹ̀ sunday tribune ẹgbẹ́ òṣèlú adc tá a mọ̀ sí african democratic congress ó sọ fún ọgbà ọgbà òṣèlú rẹ wípé kò sígbà tá a dáṣọ táàrí náà fi wọ́n wípé bí ó bá síbi níbi kan kì í jẹ́ kó níbi àṣọrò bí sọlá balógun orí ẹni tẹ́ fẹ́ dìje fún ipò gómìnà abẹ́ lọ fún ìmọ̀ fún ipò ààrẹ tá a lásán yìí sí fún yín wípé lónìí ni kò ní dọ̀la oníkètò sí lónìí nù ọ̀la ni ọjà òkètò kí ọ̀la ọjọ́ monday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún 2026 lásán yìí fún gbọ́yáyá ẹ̀tọ́ gbangba làṣà ọ̀tà gbẹ́gbẹ́ bí ẹ̀tọ́ bí akọ̀wé alukoro fẹ́ gbé sí ní adc bọ́lájí abdullahi pọ́nìkẹ́ ẹ̀ṣẹ̀ sùúrù àwàlá dájọ́ pé lónìí ni ṣùgbọ́n a ọ̀la láwàsá yìí sọ fẹ́ẹ́fẹ́ lọ fún gbòǹkan tàbí èkejì fẹ́ẹ́fẹ́ lọ fún gbòǹkan náà abẹ́fẹ́ lọ sí ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú adc níwèé dimension láti ẹ̀rọ kàláàrọ̀ yìí.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú àwọn ọ̀gbà bọ̀ wọ́n ní èèyàn méjì kì í pàdánù rọ bẹ́ẹ̀ tó ń parọ́ fún òbámọ̀ ẹ tó ń parọ́ mọ̀ lọ́kàn ẹ̀rọ àti pé ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́ o tẹ́ ẹ bá gbàgbé nìkan bí ọdún kan sẹ́yìn náà ni wọ́n sọ pé rìfáínárì ètò ń bẹ ní pọ̀tà ipò ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ o lẹ́yìn tí wọ́n ti náwó lè lórí ẹgbẹ́lẹ́mùpọ̀ o ìpè kódà gan iṣẹ́ ló ń poko kẹ̀tíkẹ̀tíkẹ̀tí tẹ́nìkan bá jáde ńgbà náà olé olùṣègùn ọbàṣánjọ́ ó ní ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ rìfáínárì wo ló ń ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ olóòjé lòun ẹ pa jábọ̀ nǹkan ẹ fóun láwọ̀ ẹ̀jẹ̀ òun ajẹ́ o ẹni tó wá jẹ́ mínísítì ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ nnpc nígbà náà group managing director alàgbà mini kyari oníbaba tó tọ́ là ń sọ àpárọ̀ tí ò bá dá yín lójú a taari owó tíkẹ́ẹ̀tì sí tẹ́ fi wọ bàálù wá sí pọ̀tákẹ́ wá wo iṣẹ́ tó ń ṣe o wọ́n ní kò tí ì pọ̀dún kan o ọ̀rọ̀ àgbà ni òbí òṣèlú lóòrọ̀ yóò ṣe lálẹ́ o wọ́n ní wọ́n fẹ́ tún rìfáínárì wá ṣe o wọ́n ní àwọn iléeṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ti orílẹ̀-èdè china òun náà ni wọ́n gbé fún torí pé kò pọ́n jáálá epo kan báyìí kò pọ́n jáde o wọ́n ní iléeṣẹ́ náà ni zhanjiang chemical and company limited wọ́n ní iléeṣẹ́ kejì ipe bíríkìlà làwọn construction company wọ́n ní zhincheng fusu industrial park operation and management company limited wọ́n náà méjèèjì tó fẹ́ gbéṣẹ́ ìfún rèé ipe lẹ́yìn owó tí wọ́n ti fi tún rìfáínárì ṣe tá a mọ̀ sí turn around maintenance tam ni wọ́n pè turn around maintenance ipe owó náà lé ní trillion lọ́nà ogójì tí wọ́n ti fi tún rìfáínárì ṣe o àwọn alẹ́nulọ́rọ̀ àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ ajé wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ o lẹ́bí ẹnìkan tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ nípa ìpèsè epo rọ̀bì àti ohun àmúṣe agbára energy policy expert ọ̀jọ̀gbọ́n dayo ayọ̀adé ọ̀jọ̀gbọ́n dayo ayọ̀adé wọ́n ní ẹ wò bí orí bá pẹ́ lẹ́nu àyọ̀dànù wò làbọ̀ máa jẹ jí gbogbo ìgbà ẹjẹ́ ń wá owó ká ṣe rìfáínárì tuntun ní táwọn bá fẹ́ ṣe rìfáínárì eléyìí ẹgbàgbé pa ẹ̀ tó di kàlòkàlò tí kò mi owó tí ń mi wòyí a sì wá fa jáàkì ẹgbẹ́ kò pọ̀ kankan jáde ipe kò pé kódà kó pọ̀ jáde torí náà àwọn bẹ̀yìn àwọn ọ̀rọ̀ yìí ni o ipe àwọn ò tún ní ìgbàgbọ́ ipe iléeṣẹ́ ṣáni tẹ fẹ́ gbéṣẹ́ fún ó lákàkì ẹ ti ná 40 trillion lórí turn around maintenance èlò ganan mórúkú múndíá tí adélébọ̀ ránrin ìwádìí bákan náà lonímọ̀ nípa ọrọ̀ ajé ohun àmúṣagbára energy economics ọmọwé kevin emmanuel àwọn náà ṣàpèjúwe ìgbésẹ̀ tí a wà báyìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó burú jáì nígbà tí a kò ń fowó ṣòfò ni capital misallocation bí àwọn ṣe fèbó láwọn tòní ìmọ̀ ó dà kó lóòtú wáyé ràn mí lọ́wọ́ o wọ́n ní capital misallocation òun náà ni pé àdúgbò tún rìfáínárì ṣe o wọ́n ní àti tó ń bẹ ní pátá o àti tó ń bẹ ní wọrí o àti tó ń bẹ ní kaduna o ẹ̀yà mójúkúrò ń bẹ tó pé àìmójúkúrò ni kì í jẹ́ kẹ́rù wèrè fún yẹ́ ẹ̀mójúkúrò lẹ́yìn 40 trillion tẹ́ ti ná
0: èyí àṣẹ sáà bàríkà nínú ìwé ẹ̀rẹ́ sunday telegram ilé wa náà rẹ tó. kàá tún rọrẹ lọ sí olú lẹwà àbújá ìlú ọbẹ gbàsọrẹ wa tọ àbẹyà rẹ kí ló sọrọ ní olú lẹwà àbújá ìjẹ ẹgbẹ náà wípé ní olú lẹwà ní ọkà score gáà rẹ nù ní olú ìwé gidi lẹsàn-án láàárọ̀ ti tèmi sunday tribune náà tó gbé wò kọ́ lọ́ọ́ bá kọ́lé aláyọ̀ fún wa o kọ́ ní ọdún 2022 oṣù kẹjọ wọn nílé kan dá àwọn olùlẹ̀ ní olùlẹ̀ àbújá ìgbẹ̀yìn tẹ́ ń pè ní kó gbà ó ń lọ bí ilẹ̀ méjìlá gbọ́ pé dágbére fún fayo won ni ile alaja meta tan to da won nile lanu obi to je pe won si ko lowo lowo won le ti ko abara pe pari o na ni agbe te pe ni Dimitri ni agbe ni oja gbube ni omi ile wa Abuja awon e ka to si sele paja ni lo wa Nigeria wa je ko dun pe e ma run lo mo dagbere fayo to se pasi ju awon kan ninu alapa en to gbenu agbenu so fun alakoso ni ile wa Abuja Jerry Olayinka oniṣe tatakun ni se parapara le wa Nigeria ti o awon ose ni to lera ni ose ti won iye debe odo ba kan na ni ile wa Abuja to tun je akoro fun abara eto lera ni abara eto ayika Dr. Adidola po fasawe won je ko gbe pe a fere mi ni de wa le je ya je meta da wule ni Abuja iyan ma ro dagbe fayo o tun ya won kan ku ni ala pa te gbe ran si ni wo so ko lo fun ni ala afia ni we di ni so so ni tutu e ri kala ro yi
1: ko nu we re na lo nte si waju ninu we re Sunday Punch to jade la ro ti tuni ni iroyin wa pe aye tin ba ni ri wahala eni osogodo to ba bale lo ma ra ye ri o o ma ri ti ile ise olopo ile de wa Nigeria o olopa se gba olopa sawo ni awon ile de Nigeria ri fun ori wahala ati isoro ti awon olopa nkojo won ni ipinle ti Kebbi ati ipinle Yobe won ni awon olopa ti awon afemisofo ti won pa won ni won lo bi metadi ni ogun o je won so di won won ni awon olopa oya ara ilu lo ye ki won je won sise takun takun to je pe won fe mi won lohun fun opolopo omo ilede wa Nigeria o won nitori na agbodo gbiyanju lati ma ri pe a se daada si won a si n tare awon isofuni itoba je pe o ye si awon olopa je won se salaye won ni ilese olopa won kedun won banuje lori bi awon afemisofo to je pe won be ni buniyadi ijoba ibile bujiba ni ipinle ti Yobe lohun bo ye pe won kolu awon olopa ibi ti won tin gba idanileko ara oto won ni won kolu won ni ojo kejo osu karun ti awa na ni putu hai na ni won kolu won oro dabi pe o le le ti sile ko fun tita o tori pe ise ti won se wara were papapa o na ni won se o je bi eni to je alukoro ise olopa ile de wa Nigeria Anthony Placid bo se nso di mo o ni opolopo awon adolodu lera lera ni kose kose laarin agoko aro koja isedun 15 yen tara npe ni oru o o ni gbogbo awa pa bi ti won tin seto idaleko fun won na lo mi titititititi o ni ni bayi ipe awon olopa to subu loju ija won lo bi 17 eyin ara ilu olopa awon nkan ti won fara gbare o e n ba won ri wahala awon aye ki n ba ni ri wahala en chokoto to ba bale la yen ri olopa n gbowo lerona o nikan la ma so gbogbo gba awon nkan to jo awon na poju
0: o ko ko le se bo refe na lo je ponte si waju ko si awuwe re and dramatize ta ba to ni ka dale ka to sa bi odun folo so e ko ko ke
1: en je mi ti gari
0: mo ko wo ko ran gari awon ti so ran gari lo wa di ko so ran mo gari to pa
1: e ma gari la ti ko sa wa
0: yọdun laarun àwọn ẹran àwọn tó fi kúlúkúlú bí gari ẹ̀rẹ́ ń dojúkọ wa ilé àkókò fún kò bàjẹ́ ẹdí àtúnlọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀gbà ẹ̀sìnbìn làwà àtúnlọ́wọ́ àbẹ́ẹ̀ kọ́ni oníṣàṣà tó dọ̀ ó ní ọmọ tí ọba mọ̀wé ní rí tó fi kíláàsì ẹgbẹ́bí kẹ́kọ̀ọ́ yìí o.
1: Ajẹ́kù
0: rìpítì.
1: Nana ló ní wọ́n kì í sẹ́dẹ̀ dì fún ra. Ọ̀tá ló máa rí pòjì.
0: Yóò rí pòjì dé lọ́wọ́ rẹ̀ ló sọ. Ẹlòmíì ni ní mọ̀wé nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nígbà tí ọba máa dúpẹ́. Báyọ̀ òkúpa ni wọ́n fi kọ resọ́ọ̀tì rẹ̀ yìí. Àwọn òní kò sì
1: fún.
0: O sì dẹ́bọ̀ òfin lọ́bọ̀ sí ọ ìrìnà àmúlẹ̀ ń pa wọ́dà bọ́lẹ̀ òní rárá lójú wípé sọ́lẹ̀ sí mú láàárọ̀ títí òní the nation náà tó gbóròyìn lórí àyájọ́ ìkàwé ní àgbàlá ìtẹ́kùn gbòdè kanò world book day jẹ̀jọ́ ìkójọba àpínlẹ̀ èkó àwọn orí ìbò wa nàìjíríà lápapàtà àwọn ìpínlẹ̀ wọn ni ń bá gbà bùnú nípò kúrúkálukú kó tọ́jú àwọn ọmọ rẹ̀ kí wọ́n kàwé lọ sí ní ìwé láti ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ sí girama láti girama lọ sí ní ẹ̀kọ́ gíga ibi tí ìfihàn pé ẹ̀kọ́ tí ìsìtàbọ̀ sí yunifásitì wọn ni lọ́wọ́lọ́wọ́ yìí wọn ní ìgbélárugẹ ipò ẹgbẹ̀dẹ̀ kan ní ilé ìwé girama ìdúró ṣùgbọ́n láàárọ̀ ti tòní wọn ni wọn kóra àwọn ẹbọ ní gbẹ̀gàn kan tí wọn pè ní training hall first secretariat oba akin ebuwe ni ilu keja woni bi oba sebe lagbo kan go sele kan jo ni kalo o to bi ni balejo agba lati ri ogbere tonani sunu to bi ala ko so ni abaye to ran ti ile to bigiga bakan abile ko yuri kan so fu ona wa nkale te si ki gbo awon omo ati awon bi atalagbato bi pe ajo ni se UNESCO ona ran to se papo na ro lati pe o kalu kuku ni tuta awon omo re o lati bi pe se ka ja abi wo ka ro dada ke si lo mu awon ewe ati se amuwale tan ba muwa na to da wo loko Lord, I come over, come over, because it's a really good one. You had initially let an alkalar and nobody to a quotamus education.
1: No, where and all on test you are. You want me to let me at that point, don't you? And no, you won't do me not in my day any food you do. Oh, my dear, my roof dean at the bed. You must to fair cow with training hall. Look with that. Oh, but he just beat all the yellow. What did that? How long? Emu ra se ibo daada e wa de ra le fun yoruba e ti akan to gba lo le mi na gba lo won ni o ta o ba fe ko baje oju la moto awon to ni mo nipa ti eto eko awon mo kekeke o ba ni awon ti se atileyin fun ijoba o awon ki ijoba leyin lori igbese kan ti ijoba gbe ipe awon le eko girama ipe dodogbo won gboro ma se ayewo asilo odun ati lilo egbogi oloro fun won ipe ta baba ni awon odo ti o ma lo asilogun ati egbogi oloro ni o le de wa Nigeria o won ni awon le eko girama ipe opo won na ni won ti se be o won ti fi mu ko atike lori paper iruwa ti o si da niyan ni opolopo won ni won tin jeun kan to lo tabi ki won lo kan to jeun ton gbona goye ori o be bi awon egbe yi bo se ni igbese ijoba papo ti opolopo nbe nu atelu yi ipe awon fowo si awon fese si o awon to je pe awon egbe to je ti ile ijosin faith based organization ati awon egbe to nja fun eto ilu civil society group na lo so pe awon na se ton lati ki ijoba apapo wa leyin lori igbese ti won gbogbo dodogbon bayi omo ile eko girama won gbogbo lo se ayewu pe mo wo e mo yo kankan emi ki lo gbogbo loro integrity test to go je fe bo laaro to ni niyan o won ni awon ile eko girama ni to je pe fun wa jake jade o le de wa Nigeria to ba ti ri omo kan be ko ya mu ko laare awon are ni ko ma ba se akuba fun awon ara itukun won si mu lo se awon ibudo atunse rehabilitation center lati lo tun won se o gege bi won se so dimo ni ibamu pelu oro kan to je ti ajo sopo agbaye lori egbogi oloro United Nations Office on Drug and Crime ye won se so dimo won ni ta ba wo ipo omo kekeke ton lo bi million 15 laarin odun 15 wa soke na egbe won ti bere si lo asilogun je bi alagba Abubakar Jatau ti ohun na je okan gbogi lara awon asoju awon egbe awujo yi ati ojogbon professor Tunde Adeniran bi gbogbo se so dimo pe igbese ti ijoba awon gbogbo pe ko ma se ayewo fun awon akeko ile eko girama lori asilogun pe igbese to da ni
2: abuya lo pa le gbo o oba fami ya pa le gbo o wa Happy 1st year coronation anniversary to you, Kabese. Oba Sulaimosi, Radudin, Adisa, Fabua, Bawala, Aladoti, Wabuya, Do Kingdom, Kijini Kutukutu, Wotako Shea, Daini, Adiafu, Baladoti, Wabuya, Wotako Shea, Wababalari, Dani, Funda, Basoke, Wabuya, Dini, Olukore, Lorite, Babalari, Opele, Yelemu, Mari, Nibayi, Ayeye, Olukono, Yombele, Nipele, Nimonde, 22nd of June, Shikagba, Ayeye, Olukono, Waje, Project Kejikilogbo, 28th of June 2026. Nibiti Alajuwa Siwa Nde Marshal, K1 The Ultimate, Yoti Kwari Fun Loba Loba. Lati Rasho Aduko, Oba Abuli Adu, Epe Yalode, Abuli Adu Suri, 070-899-00905, 070-899-00905, Eiti Ibati Adu Bewe, Epe Yalode, Jafu Fun Ashwati, 0...

Aṣíwájú ilé ìhẹ́mi gbogbo ìjẹ́lẹ̀ ọ̀rọ̀.

0: kọ́kọ́lù ẹlẹ́sàbọ́dẹ fẹ̀ lẹ́yìn jẹ́ pé ó ń tẹ̀ síwájú agbágbàmú déédéé lago méje ìlú tí ó bá gbé ọjà ní ìkànnà ò ẹja tó mọ̀nà lọ sí ìwé ìròyìn leadership sunday tó náà gbóná fẹlifẹli wọn ni àṣegbéko sí àṣepamọ́ náà ló wà ó bẹ́ẹ̀dà bá ń yọ lẹ́dà àwọn abẹnú máa yọ ni sí aṣọ kẹlẹ́ gbódúró ìgbẹ́ kì í fún wọn ti ń kan sáré sí ọjà jagun lẹ́wà nàìjíríà wọ́n àti ọjà jagun ilẹ̀ amẹ́ríkà tẹ́bí inú iṣẹ́ ọjà jagun lẹ́wà nàìjíríà ló jẹ́ pípẹ́ àkíyèsí ọ̀rọ̀ yìí ètò jẹ́ ọ̀gá àbọ̀ fi tìgbà fún ti ìdáàbò oníjọ jẹ́ra samuel uba lọ́pọ̀ àkíyèsí ọ̀rọ̀ yìí ó ní lẹ́nu kò pẹ́ púpẹ́ ọjà jagun lédè wà nàìjíríà àti ọjà jagun ilẹ̀ amẹ́ríkà jọ iṣẹ́ papọ̀ ni ó ní ògbóǹtarìgì èsì òkọ kú tó jẹ́ pé wọ́n da àgbà láyé láàmú tẹ̀wọ̀n síwájú isis yìí kó wọ́n sì mú balẹ̀ yìí kò pẹ́ púpẹ́ ó ní jagunjagun àti káì táwọn sábà ní káì ó ní túmọ̀ ó ní lẹ́yìn ṣiṣẹ́ yìí tẹ̀wọ̀n pé apá arákùnrin abu bilal al nínú kí lẹ́sùn dákọ̀ yìí wọ́n ní ojú bí ẹjọ́ òkú òkú ní tí ò jìsà yìí bá o lójú ìwé kìíní nígbà sí sunday bẹ́ẹ̀ tí wọ́n kà lára yìí.
1: kókó olúwẹ̀rẹ̀ náà ló ń tẹ̀ síwájú láti lè ṣe bond fm 92.9 rédíò amóhùndúngbẹ̀mù wọ́n ní dúdú lọ́lúwa mẹ́ẹ̀mọ́ pupa lolúwa mẹ́ẹ̀mọ́ àmọ́ ṣá ojú ọ̀run funfun nẹ́nẹ́ o kò sẹ́ni tó lè sọ ọ́ wípé báyìí ni olúwa o torí náà ó yẹ ká gba ìfẹ́ láàyè ìfẹ́ lọ́lọ́run ẹ̀sìn gbọ́dọ̀ fàjà o ojú ìwòye tiẹ̀ kò gbọ́dọ̀ sọ pé mi ò gbọ́dọ̀ ní ojú ìwòye tèmi o ó máa ní ọ̀rọ̀jẹ́ tó jẹ́ gíwọ́ ọlọ́pàá tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa nàìjíríà alàgbà mike okiro tó rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti fi ọ̀rọ̀ ẹ̀sìn láti fi sínú okùn àyà wa gbogbo pé ẹ̀sìn tèmi lọ̀gá pé ká má gbà láàyè ìṣọ̀kan orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló yẹ kó jẹ kókó wọ́n sọ nílùú minna nípínlẹ̀ niger nígbà tí wọ́n tún ilé ìjọsìn kan ṣe tó yẹ ti àwọn ẹlẹ́sìn mùsùlùmí ìyẹn jumat mosque etí san mike okiro tí wọ́n bá wọn tún ṣe o wọ́n ní àwọn àjọ kan tó jẹ́ ti aláàánú lábẹ́ alàgbà okiro tí wọ́n pè ní san mike okiro foundation ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní police secondary school òun náà ni ó tún mọ́ṣáláṣí jimoh ń ṣe o alàgbà okiro ní iṣẹ́ àkànṣe ó wà láti gbé àrọ̀ nípa ti ìṣọ̀kan àwọn ẹ̀sìn láti gbèrò ní orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní àwọn ṣe eléyìí láti pèsè fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ mùsùlùmí àti àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ tó jẹ́ mùsùlùmí láti níbi tó yẹ pé yóò rọ̀ wọ́n lọ́rùn láti máa sin ọlọ́run wọn nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alàgbà òkúrò wọ́n ní ọlọ́run pé kì í ṣe ọlọ́run ẹnìkan o ọlọ́run tiẹ̀ ọlọ́run tèmi ọlọ́run tàwọn ni torí náà a gbọ́dọ̀ gba ìfẹ́ àlàáfíà àti ìṣọ̀kan láìpẹ́ ohun tó ṣe pàtàkì ni ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe dáadáa ká sì tún wà dáadáa ẹ jẹ́ ká ṣe rere ká sì tún wà rere pé òun ló ṣe pàtàkì òun ló ṣe pé ọmọ ìyá kan náà ni gbogbo wa o pé gbogbo wa àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti yahudi o àti nasara o pé gbogbo wa ọmọ ìyá kan náà ni wá gẹ́gẹ́ bí alàgbà mike okiro bó ṣe sọ wọn ní tẹ́ ẹ̀ bá gbàgbé alàgbà mike okiro pé wọ́n ti kọ́ ilé ìjọsìn àwọn àgùdà èyí tí a mọ̀ sí catholic church sínú ọgbà náà ní ọdún 2025 lọ́dún yìí wọ́n tún wò pé káwọn tún kọ́ mọ́ṣáláṣí jimoh fáwọn mùsùlùmí.
0: wọ́n jí wọ́n kiri jásí sunday láàárọ̀ ìdìmọ́ṣẹ́ náà tó gbé ìṣẹ́lẹ̀ tìrì náà tó gbé bí wọ́n ṣe ń kúrò ní mìíràn ní ìpínlẹ̀ niger lẹ́ni tó kọjá lọ síbi ní kọjá lọ sí ìpínlẹ̀ samfara ni o níjọ níjọ láàmú lọ àràfà alálọ́bọ̀ gómìnà dáúdà lawal ló kéde ọ̀rọ̀ yìí nígbà tá a gbọ́ pé àwọn alálàájá àti alálàájá ní pápákọ̀ òfurufú àgbáyé gúzá international airport ti ń gbéra pápápá ní ìjọ friday tó kọjá wọn ni àwọn tó sì wà nínú bàálù náà lẹ́pẹ̀lẹ́ ronú ó lé mẹ́ẹ̀ bó sì kọ́ ọmọ pẹ̀lú pínkì déédé yẹn o bí àṣà jẹ́ ẹnu wa òun wà balàdé akọ́sílẹ̀ pé bàálù déédé yẹn o wọn nígbà tí wọ́n máa wo NJN270 àwọn alálàájẹ ọkùnrin lọ bí ọrùn ilé ìgbà tí mẹjọ 288 miles bákan náà àwọn obìnrin wọn lọ bí 127 gómìnà wa ṣíládùn àyẹ dáadáa láwà ó ní ẹ lọ rí ẹ sì bọ́ rí o arúgbóbídé sí arúgbó ẹka náà ni wọn kà náà jẹ sí ìpè anábì báyìí lọ́jọ́ pẹ́ jẹ́ o ní agbára ọlọ́ba ẹ jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè wa nàìjíríà ẹ sì jẹ́ aṣojú rere fún ìpínlẹ̀ zamfara ni joni jona mo lo ara fa la lo ni e di mi so ni sunday tipo bayi ba gbaye ni gasi sunday e na kan be
1: mo ru lo ro bo ko bo la siri inu endun e je fo ko bo la siri ore wa ni abi odun folon so la ah ni da ko namba wa story da lati gbo asi papa da ko namba
0: namba mi ni da mo ni ni da ko ko iso ko fu te allo yo du folon so
1: to ku ni ojo kefa osu karun odun 1980 baba o bayi o ti pe odun marudin ni 46 years woni itoko na ni won ti bi o ni le lupa ni ipele ti ogun don ni omo alagbede ni ipe koda gan o yawo a ma afuni mawo be buje budanu o na ni egun mogaji baba akimu won ni orin e ipe orin te pe ko ti ko sa ni ipe ton si feran jaki jade orilede wa Nigeria o de ma iduguri to fi de kalaba o na ni won feran orin aila omowura won ni to ba wa pe ge to ba pe ege ninu orin e bayi emi a wi fun won baba le gbo adun pupo won ni orisirisi awon ogbon ibile ati orin ibile na lo je pe o wa ni owa ila won ni o ti ba o takari o ni kekere o bi won ati mo fu ti pade bi to tin kiri eko emi o mo ila daga mo fu te ko ni na le re yan won so di mo pe opolopo orin e lo ku fun awon owe lorisirisi o nigbati won ma nsalaye ohun to fa sababi laaro ti toni won ni okan lara omo aila Samsidin omowura ipe ina ma dun sita ni si awon to je pe won se akojopo ere kan ti won pe ni ayinla won ni ere ohun ipe won kan se ni awon to si sere ohun gan bi asegbo won ni ogbon tarige omo egba to pe ileke gbori atewon egba omo gbodo gbele baba e ni Tunde Kelani o wo pe ayinla ipe ayi gbodo mo nipa eto e atun to sele sugbon omo ayinla won foju be woran won ni owo tawon ori gba pe owo owo to million kan egberun lona egberin naira la won gba 800,000 tori e inu awon odun si awon to je pe won sere ayila awon si sere lati po baba won le ni inu owo royin Sunday Post an tori ojaja
0: o ja ni kini won se lekun yi o ko ru ele sa bode fe na lo si waju atapapo lo bi yo kokan ko gba to ba da ko ro mi mo pe mi na ni kuku ba wu e bu ko ba de to pa wa abaje awa abana ni su e na si ka kokoro ni se bode fe o gbodo ni su to ra yin gba do wa lopo lopo won ni igbe ya o gbe ya ra o gbe ni folo so igbe ya o

0: wọ́n ní bí ìnáwó bá ṣẹlẹ̀ lágbólọ́mọ kágbó sẹ́nìkan jẹ́ nìkan lọ ìgbéyàwó ọmọlẹ́bìnrin wa nàìjíríà ọjà haúsá ni ìná kwana ọjọ́ yorùbá ní ọjọ́ ibo ọmọ ìyá kan náà lọ́jọ́ pé à ń ṣe wọ́n ní tẹnitẹni kìsà ń tà tán wọ́n ní ayọ̀ ìgbéyàwó tọ́wọ́ ọmọ tí wọ́n ti wá tálẹ̀ pẹ̀lú traditional mọ́rin sẹ́ẹ̀rì yìí lónìí láàrin jẹ̀mẹ́ẹ̀tì fáyẹmí àti ike chukwu oyè lézì ibo lagbọpọ wáyé ní abúlé ẹgbà ní ìpínlẹ èkó ọpọlọpọ ọmọ ibo wa nàìjíríà fún ti yorùbá ní ìtọwọ ọmọ ti àwọn ibo rẹ jẹ pé oníkálukú tari àṣà wọn jáde tí wọn sì ojú tí wọn yọ ẹni tó jẹ bàbá oní nǹkan tá a gbọ orúkọ jẹ ọgbẹni robert oyè lézì ibo láti agbèkà tí wọn pè ike ìjọba àbílẹ ike dúró
1: abọkọ
0: ní ìpínlẹ ìmọ ní ìlà gúúsù ilẹ wa nàìjíríà ni wọn dùn lọpọlọpọ pé irú nǹkan báyìí là ń fẹ ní orílẹèdè wa nàìjíríà o láìwọ ti ẹyà láìwọ ti àṣà láìwọ ti èdè tọwọ ti ibo àti yorùbá bákan náà ni monzil augustin fayemi yorùbá làwọn láti ilé ìfẹ ni ẹ lọdọ ní ìtura ọtúnba abiodun olúgbàdú lẹkùnrin gúúsù ilẹ wa nàìjíríà wọn ní ìfẹ ìṣọkan ìgbọ̀rọ̀ ẹniyé láàrin tọkọtìyàwó wípé ó ṣe pàtàkì àǹfóbìnrin tẹgbẹ́tẹgbẹ́ ní wọn òjíṣẹ́ olúwa tó pé wà ń bẹ pastor of deeper life bible church pastor elisa gbadegesi kí ni àwọn sọ
1: àwọn náà sọ̀rọ̀ wọn kí àwọn ọkọ àti àwọn kí wọn kú oríire torí pé wọn ṣàpèjúwe ìgbéyàwó gẹ́gẹ́ bí ọjọ́ ìkẹyìn tá a ṣe ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn tá a ríra wa.

0: ọdún wọlé sáfọ́n fẹ̀ náà lè jẹ́ pé ó ń tẹ̀síwájú àwọn ojú ago wá ń bí báyìí náà ni láti máa tẹ̀síwájú kú dúrátìlá inshallah ní ago mẹ́jọ sí ago mẹ́jọ àbọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú wa bí ó bá ṣigi lẹ́yìn ìgbàgbọ́ náà lè jẹ́ pé mẹ́rù yẹn olóòtú wa abiodun
1: ìlúbàjú
0: lọ́dúbí ilé ìfẹ́ òye ibi tójú máa ti mọ́ wá àti ọlọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ọwọ́ tó ń pẹ̀pẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀rọ ìrọ̀lú ara wọn ni káṣá sí sẹ́gbẹ̀rẹ̀ káà ti sẹ́wà náà ni gbogbo ẹ̀rọ ìrọ̀lú ara wọn sílẹ̀ gbogbo ẹgbẹ́ sílẹ̀ lọ́wọ́ sí ìwé ìfi lọ́dọ̀ wa gbogbo aláàrọ̀ alágbàgbà ẹnjíníà wa àdúpọ̀lọ́wọ́ oyè o ìyá mẹ́tò mẹ́tọ́ rúlú ògùn láìkẹ́ kú àkíyèsí àti àmì gáàdà àbáwọlé àbájáde iṣẹ́ tá a bá ṣe lọ́jọ́ alẹ́
1: àti èyí tí a bá fòwúrọ̀ ṣe
0: tó lè lẹ nínú
1: ọbẹ̀ ẹ̀dá kẹni ẹlẹ́ni máa jẹ ṣe mí kẹni ẹlẹ́ni máa jẹ ṣe mí.
0: Àpò ìpalẹ̀mọ́ ọdún iléyà yọba aláyọ̀ àti ní àlàáfíà ara ní wàá bọ́ aláṣìírí bí tá a roko sí bí tá a roko re sí lọ́wọ́ bò ẹ mẹ́jà fẹ́ràn àrùn ìsọdún ẹja ṣe bó ṣe yẹ kí a ṣe o. Àdúrà yóò bá.
1: Tó bá ń retí owó ẹ̀nà arúsì ń kọ́.
0: Orúkọ rẹ̀.
1: Àbí ọdún fọlọ́ ṣe ọdún kan rẹ̀ adúgbò ẹ̀ tẹ́tí sí
0: wa. Jáde tó lọ.

0: ona je ru ni baba o a ba fe petu si a fe we pati sise igbe opin la awon eya mi ma ni lori igbora eniye lori isokan ebi ati lori isokan orilede wa Nigeria amumora laarin awon ede to ba gbe ni agbegbe kan niro eko inisin ehn o ba fe so pe eni mi fale juko lo ti sosara bagbo awon ko wa ti won o ni gba eh kini oju wo lo e ki awon obi wa ni tori pe awon obi n gba na pa be o ba fe omo ni ju aisha ni mo na ilu ta wa de ilu ton je eyan ilu ton je kini ki lo e ki awon obi ki won ma se
1: ati ife to n be laarin toko ti yawo na lori oya to kan ko ba ti fe yawo se bi yo baba fi avusa so mo te ba bi bi o se won ari e ni pa ide mi si so awon si se ko je pe oko je yoruba ki yawo je
0: ibe ti eyan ti awon to n da awon to fe sun oko de ti dana so oko egbe ngba yo ru yoruba lagbo ngba to fo won fufu di si won o mo pe ara ti won ni awa
1: nitan la ti won si so bi ti wa na ba ba de mo sala si nba bond of nb by lord ba ta ba se utuba ajimo tabi ta ba kero to ogbe nta ru gbo bi ipole kora abuwa si sala de mo to mo kolo yo to so ni bi awusa
0: fun awon jamo
1: fun awon jamo ni
0: ba jamo ti wa lati oke
1: awon ko awon ko to ma awusa fun ye pe ta lo to awusa lo so yi ni so yi ni so yi
0: awon o kwara tele na gbagbo pe awon isara wa
1: ṣùgbọ́n wọn ara wọn ní bí ọdún bọ́lá sọ gbáfúnra láàrín ọdún ìjẹ́ táìpù ẹ̀bí ni pé àwọn èdè abúlẹ̀sẹ̀rí sí láàrin lọ́kọ̀ tọkọ tìyàwó tààfẹ́ rò láàrọ̀ ní ojú òkú tó wọ́n gbà wọlé.
0: 08037888300378888 ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ lọ́ọ̀yà Kúnlé tó ń ṣe wàrà ó ní àwọn àwọn lórí ètò máṣó òyìnbó ó dìde ń sọ báyìí pé àwọn ń ṣe.
1: 08169139968 náà lójú òpó 08169139968 náà ní ojú òpó gbogbo ẹni kan tó bá dọ́jọ́ ìgbéyàwó sọ ọlọ́ba yẹn jẹ kọ́ àwọn tó ṣe ti wọlé láàrin èdè nínú tí wàá ṣe pèsè àkẹsì ọlọ́ba yóò fàdùbárí kan
0: sí
1: òun náà pẹ̀lú ọlọ́ba ẹjẹ́ àṣìjọ́jẹ́ o táwọn àlejò òkú yìí ẹ̀lú lórí yẹn pariwo. Orúkọ yín.
2: Orúkọ mi ni Simple Látìdé.
1: A simple fún wa.
2: Àbísà, ṣe tí kì í gbọ́dọ̀ ẹsẹ̀ yìí kan láàyè. Ṣé tí ìgbà mi wà, eléèdè mi wà, tí ìbá ọ̀sẹ̀ tó yọ ọmọlú ọba ni. Tí ẹ̀bá ti ti ṣe ìgbéyàwó fún láti ilẹ̀, ìjọ tó bá wọlẹ̀, ìjọ tó bá pẹ́ ń faṣọ bora, ìgbẹ́ igi ni. Àwọn ẹbí yẹn a máa pé kí wọ́n ṣe ìwẹ́dì pẹ̀lú ẹni tẹ́lẹ̀ mi wà, òun afẹ́ èdè òkè àwọn ibo yẹn, ẹni máa ń sá fún. Ó máa ń sá tó pé mo ti rí bíi méjì mẹ́ta dáadáa. Nǹkan yìí ti tún yẹ́sẹ̀lẹ̀ ó ń bẹ̀ lórí abẹ́bẹ́ pípọ́ ṣàánú òun wọ́n fún un 7 days tóun lè ba òkú ṣe wẹ́ẹ̀dì yóò pọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́fáwù dáadáa tẹ́fá jẹ́ pé nídìí ara àrẹ pé ní afẹ́fẹ́ káfẹ́ nígbọ́dọ̀ yẹra dáadáa kọjá mi fẹ́ẹ́
1: sọ́gbẹ́ 08169139968 náà ni ojú òpó ọdún ẹlẹ́kọ́.
0: 0037888030.
1: Ẹlà ìyá kan lọ fẹ́ ká
0: lọ
1: kó dáwọn ní.
3: Ẹ̀lọ́ ẹ̀ máa kú ètò.
0: Ọlọ́run ló ń tò.
3: Ọ̀nẹ́rẹ̀ yín o.
0: Àmì.
3: Ìlàmú nàrá ti ló bà fọ̀. Mo kí yín àlájí ẹ̀ ẹlẹ́màṣẹ́ ẹ̀kọ́ ọkọ ní yín ṣe o. Ọ̀rọ̀ tẹ gbọ́ lára ọ̀rọ̀ gidi ni. Kò sí nǹkan tó ti dàbí kíkálu kó fẹ́ ẹlẹ́yà rẹ̀. Kò fẹ́ elédè rẹ̀. Torí ta bá fẹ́ elédè òkèrè, ẹ má jẹ́ àtàrà wa. Ṣùgbọ́n mi ò padà tẹ̀yìn mọ̀ gbọ́dọ̀ tó bá yá o. Nítorí pé tó bá pẹ́ tó bá yá ilé kọ̀ọ̀kan tá a gbé náà ni, èèyàn bá tọ́jú ọmọ ẹyẹ sínú lójú bẹ́ẹ̀ lọ. Kò sí bí ó ti dèrò orí tó bá dọjọ́ kan jọ̀kan. Kò sábẹ́ má jà o, àjà má parí nìkan ni ó dáa.
0: Ó dà ṣé
3: a máa jà ṣùgbọ́n àgbèrè ara wa.
0: Nígbà tí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó kọ́mọ lọ tí ọkọ̀ ọ̀rọ̀mọdé ní
1: ìlónílónì.
3: Tí Yorùbá àti Yorùbá máa ń jà. Tá bá lọ lé tó máa torí kí ara wọn fúnra wọn wọ ọlọ́mọkẹ́nìkan
1: ìbúṣọ́ láti bẹ̀rẹ̀ lọ
0: ìgbọ́gbọ́n ìlú ọ̀gbọ́n ìjọ
1: yóò wà lẹ̀. Àwọn àjọ tó kọ
3: mo kàn
1: mí ni àlẹ́ ìsàlẹ̀
3: àwọn
1: ènìyàn pẹ̀lú àdúgbò sí mo máa rẹ̀. Ẹ bára dílé lánàá láàárọ̀ ìdúnrà gbéyàwó ẹgbẹ́ ilẹ̀ fún ìwà ẹgbẹ́ kí.
4: Hello.
5: Ebi ni ọgbẹ Saju Dina rẹ lati bi ṣeko.
0: Lati bi ṣeko da n gbọ yin o.
5: A ma bi ṣe falagboro lo.
1: Ase ase ase.
5: Ṣe ri emi o ro bi iko to ba di wa ni pe ka se le le ni. Iwo kan o tun ma unite ji wa ni. O tun ma mu ṣokan wa fun wa ni. Nitori pe kini emi kan mo ṣe wa yi mo like awon another language Yoruba bi mo je lo. Ta ba ni ka wo. So,
0: if you
5: will
1: be for one bit to
5: bad.
1: Oh, that's sure. That's fair. You know, I'm going to get you because I said you must have come in
4: here. I'm going to
1: do it. I'm going to do it. I'm going to do
4: it. I'm going to do
1: it. I'm going to do it. Hello? Ah,
0: I'm going
1: to do it.
0: Hello,
1: I'm going
0: to do it.
4: Hello, sir.
0: Hey, Carol. You wrong.
4: I'm about to educate your friend in of the apple. So this only in the talk, I want to say what you do. See, you want about the debate, they were paid, they were paid, they were. What that mean? We know from one day, get that young. I want to say that you are made up. You won't get your friend, they are any.
1: Da ko ni baba koju se kata ba ko se kata to ba ku enikan ka to ba ko lo papa
0: on ti emi fe so ni ariwi si ni pe opolopo eru lo nba won awon kan to ti gbo ti ki se pe iri won ti on se experience won ibi kan won je eyan ibi kan bi wahala ba sele o ma tare o sita sugbo awon to ti ni iri e won pe ki yan fe ede mi afa omo e lanfare lati gbe ede to po a si opolopo anfani fun won lati opportunities bi awon olewo se so awon mo because elomi to fi gba ise gba to ro bausa ni ise ausa lo reserve e fun o de je yoba lohun o ti gbe laarin awon to bausa dara ara wa lele
1: agbalo gbagbe ja ma fi fe para wa gbo to ko mo ya kan na ra je pe a si olu to wa lekan si abiodun olugbaju o te wa gbagbe ewo yo abi awo gba ku se bi to ni opelese laya ti ja lafa ara ki para bo na gun mejo si agun mejo abo
0: balo gun ja sabo ari en pe wa ati ka se le
1: ki para bo na gun mejo si agun mejo abo
0: balo gun ja sabo ari en pe wa ati ka se

0: ojú kòkó báyìí.
1: Ojú mi ṣì rí. Ṣé àwọn tí mi ò bọ́jẹ́?
0: Ó ní ṣe.
1: Ẹni bá yẹ ọmọ ṣe ní fùrù kọ̀kọ̀ fùrù kọ̀kọ̀. Bí ẹni kú yẹ sọ kìdí ẹ̀ka tó wọ̀ bùsùn. Yóò gbé irinṣẹ́ ti ní lóko lọ sí ilé ẹni lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkété yẹ òní ti tọ sàdédàjì ọ̀nà. Ṣé ti dárí wọnú bí èkó ló tó fẹnu kú?
0: Àìsàn àtàrí yóò máa ṣe nǹkan.

0: fẹ́ gbà lùdú rẹ̀. Bàbá òkèrè kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeperlife Church, Jákàndé Gate, Egbòro, Ìsọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08044-711-43. Bàbá òkèrè, èmi kò kí gbogbo ẹbí rẹ̀ bẹ̀.
1: Yorùbá ní igba tó tó gbá báyìí, òun ló ń ṣọba gbọ́nigbọ́ni. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀, òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé tẹ̀sí dárúkọ yín.
2: Ẹ ṣeun.

0: sílẹ̀.
1: Bàbúkì o, a mà sórí yìí.
0: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mú. Òun náà ló fa tẹ́ fi túrí bàbúkì o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ọmọ yìí pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbúkì o lójú púpọ̀. Ẹ sì mọ bàbúkì o lórí pé bàbúkì o kì í ṣe àmúlùmọ́lá o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
0: Ẹ ṣeun atọ́kùn, lákàyè yìí ò ní dàrú. Àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn táǹpì ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣàkóbá fún ìṣinmi ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣinmi ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́, a máa ṣàkóbá fún ìṣinmi ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ̀jẹ̀ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ìmọ̀ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin táǹpì ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti òkè ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìdélẹ̀ máa bọ̀ wá bàbókè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbókè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbókè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n? O ti ju ọmọ 40 years lọ, o ti ju ọmọ 50 years lọ, o ti ju ọmọ 70 years lọ, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ọ ti gba tó wọlé. Mo ní tọ́ bá wá bá bàbókè o, ìwọ gé ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o. Àwọn òmọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbókè ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ fún mi gan fúnra mi rí ni. Tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí, tí nǹkan yìí lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ yìí fún mi. Òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o, lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀. Tọba dọ́dọ̀ bàbókè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbókè o wà báyìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.

0: bàbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣe wọn tọkùnrin ìdákọ́lẹ̀ náà ti ń bá obìnrin rẹ̀ sílé tó dájú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti fi ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀. Ojú ara ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀. Tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kan sí bàbókè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o ọgbà tó lọ́ nígbà lọ́dọ̀ wa ọdún sì ń bá wa ṣe.
0: Bàbókè o yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ṣe ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní ìṣẹ́nu wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó máa lọ tó nínú ìṣẹ́nu ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ náà ni pàtàkì ó ṣeé ṣe kọjá sí kwarin láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbogbo àbí kí náà ara bẹ̀rẹ̀ sí pààyàn kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wúni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tẹ̀ ní rí gbé ìṣẹ̀ṣẹ̀ déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so ife ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìṣe apá kó máa fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣẹ́ yẹn àwọn èyí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí.

0: ọ̀rọ̀ ojú kòkó báyìí.
1: Ojú ló ṣe rí tí àwọn tí ìyàwó jẹ.
0: Ohun ló ṣe.
1: Ẹni bá rí ọgbọ́n ṣe ní fùrù kọ̀kọ́ fùrù kọ̀kọ́ bí ẹni bí ìyẹn sọ kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti dín lóńtó lọ sí ibi eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ òun ti tọ sàdédàjì ọ̀nà tí ò ti káyọ̀ ní bí ìpòló tó fẹnu kọ.
0: Àìsàn àtàrùn yìí máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí nínú ìfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlùfẹ́ mi pé kẹrẹ níbi kọ́ ara yín? Bàbá ìfẹ́ gánà kárí o. Ó lè mojú bàbá òkè wò.
0: Ìwọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe.

0: 0817 888 8896 0817 888 8896
1: Kí ìfẹ́ òun láyé ń sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àrí.

0: tó láàrẹ o ọlọ́run tí impossibility kan ò sí lọ́rọ̀ rẹ̀ ẹ̀rù rẹ tó bà ọba tó tẹ iyanrìn lórí omi aṣẹ ọlọ́ba ṣe kábíyèsí rẹ yorùbá bọ̀ wọ́n ní àgádàgodo kì í wà kó má ní kọ́kọ́rọ́ lágbára àṣẹ ọba òkè ojútùú sí ohun tí à ń là kọjá ọlọ́run á ṣe láṣẹ èdùmàrè òun náà ni mo fi ń kí wa kú ojúmọ́ láàárọ̀ tòní lórí ètò gbáyé gbádùn nílé iṣẹ́ bond fm 92.9 ẹmúkàlẹ̀ àlàáfíà kẹmúkàlẹ̀ ìdẹ́ra ká tún jọ ṣètò láàárọ̀ tòní olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. abala àmọ̀ràn ló ní belenja belenja ni pápápá ṣé bó bá ṣe gbà ibi tí a bá ọ̀rọ̀ dé lọ́wọ́ yìí ó ti kọjá wípé èèyàn kan á máa fèèyàn kan ṣe yẹ̀yẹ́ máa ro ohun tí lágbájá máa sọ tàmẹ̀dó máa sọ ó rárá lé ẹ màálù àti àgbò mẹ́fà ló ń pa tẹ́lẹ̀ kò tiẹ̀ tí ìrówó rà nkankan má wo bẹ̀ bó bá jẹ́ pé àgbò kan péré lo lówó ẹ̀ má ṣe kọjá àyè ẹ kó o tó rà á kó o tó wowó ata kó o tó wowó pẹ̀ wọ́n máa ṣe mọ̀ pé olówó ni ẹ́ ṣé bó bá ṣe gbà ẹ̀yin obìnrin náà kẹ̀dẹ̀rẹ́ alábáyà 70 oní 100 kọ̀lìntì ti kọrin ó ní bó olówó jà káàdì kò fún wọn ní tikíní o tàṣùn àní kọ́tàǹso wà ń bẹ̀ tó máa dán rí kéréké wọ̀ fáwọn ọmọ ẹ bó bá ṣe gbà ni o ọlọ́run á ṣàánú wa àdúrà wa gbà ẹ má ṣe kọjá ìyá ara yín o gbáyé gbádùn lẹ́tọ̀ nílé iṣẹ́ bond fm 92.9. abala èso kí ni nǹkan tí a máa mú ẹnu bà a lè rí èso yìí níta tó dẹ̀ máa wúlò lọ́pọ̀lọpọ̀ bí ọdún ṣe ń wọlé dé àárín lò beetroot òun náà ni a máa mú ẹnu bà á ní beetroot jẹ́ irúgbìn ẹ̀fọ́ tó ní ìtọ́wò ara ọ̀tọ̀ à ń jẹ́ gẹ́gẹ́ bí èso ó ní ọ̀pọ̀ nutrient tí ó ń ṣe àǹfààní yàtọ̀ sí pé à ń jẹ́ ó tún wúlò gẹ́gẹ́ bí egbòogi fún ìtọ́jú oríṣiríṣi àrùn ilẹ̀ india ń lò ó fún ìtọ́jú anemia wọ́n tún lò ó láti fi fún oúnjẹ ní àwọ̀ beetroot tí wọ́n ò sè ó ní ọ̀pọ̀ vitamin mineral àti antioxidants ju èyí tí wọ́n ti sè lọ ó ní àwọn àkóónú bí iron pectin tí ó lè fọ ìdọ̀tí yọ ọ́ kúrò nínú ẹ̀dọ̀ beetroot tó wọ 100 gráàmù ní 43 calories àjíǹde ara a máa jẹ fún wa ní agbára ọlọ́run ọba ká lọ sọ́dọ̀ onímọ̀ oúnjẹ tí a bá padà dé bàbá òkè o olóòtú iṣan ara máa wà ní ìkàlẹ̀ láti sọ fún wa pé àlàáfíà iṣan ara wa ó ṣe kókó ó ṣe pàtàkì.
1: ẹ káàbọ̀ padà onímọ̀ oúnjẹ ti wà nílé agbára ẹ káàárọ̀ mà
2: ẹ káàárọ̀ o
1: ẹ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́.
2: orúkọ mi ni dietitian adébíyì ọlájùmọ̀kẹ́.
1: beetroot tí a mú ẹnu bà yóò jẹ èso tí ò wọ́pọ̀ kí ni ìlera àǹfààní tó mu ṣe pàtàkì.
2: mo beetroot yìí kún fún èròjà aṣaralóore tí àwọn olóyìnbó ń pè ní essential nutrients èròjà bíi amúnúkún fibre èròjà bíi manganese tí ó wà nínú ẹ̀wà àti ewébẹ̀ èròjà bíi potassium àwọn eléyìí ní ó control omi àti ẹ̀jẹ̀ ara ó dẹ̀ tún dára fún àwọn tí ó bá ní ìfúnpá gíga nítorí pé ó máa ń dẹ́kun ìfúnpá gíga ó tún dára fún àwọn tó bá ń ṣe exercise nítorí ó kún fún okun beetroot ní ìdẹ̀tún ní nǹkan tá à ń pè ní folate tí ó dára fún àwọn obìnrin tí ó bá ń ṣe nǹkan oṣù nítorí tí ó máa ń fún wọn ní ẹ̀jẹ̀ ó dẹ̀ tún dára fún àwọn tí ẹ̀jẹ̀ wọn bá lọ sílẹ̀ tí a ń pè ní low PCV ó dára fún wọn ó tún ní nǹkan tá à ń pè ní antioxidants àwọn yìí ló máa ń bá kòkòrò ara jà so beetroot yìí dára lọ́pọ̀lọpọ̀.
1: a wá rí i kà pé nitrate ó wà nínú beetroot tí a mú ẹni báyìí iṣẹ́ wo ni nitrate ń ṣe lára gangan.
2: Nitrate yìí jẹ́ ẹ̀yà iyọ̀ kan tí a ń pè ní sodium nitrate so àwọn míì máa ń lò láti lè fi jẹ́ kí oúnjẹ má bàjẹ́ ṣùgbọ́n nínú nitrate tó wà nínú beetroot yìí ó dára láti dẹ́kun ìfúnpá gíga fún àwọn tí ìfúnpá wọn bá ga ó dẹ̀ tún dẹ́kun ìjàmbá ọkàn tí a mọ̀ sí heart disease ó tún lè dẹ́kun ìrọ́lápá ìrọ́lẹ́sẹ̀ èròjà yìí dára nínú beetroot.
1: oje ipalara koko wa wa ti eyan ba nje tabi to ba mu omi e
2: gbogbo nkan laye le ni iwon ti won si ti a ko gbodo se aseju si looto ni bitrate yi dara ṣugbọn o ni nkan ta n pe ni oxalate oxalate yi ko gbodo poju ninu ara ti won ba je ajeju oxalate yi o le fa ijamba fun kidinrin ta n pe ni kidney stone o de le tun fa ki awon eyan mi ni allergy to ma je ki kokoro ko ma jade si won lara ajeju re le tun mu ki igbonse tabi ipo ki o ma pon bi eje ajeju re le tun fa inu rin fun awon to ba ti je ju nitori nitrate yi ti ko gbodo poju lara ajeju o de tun dara fun awon alaboyun nitori o le fa ki won wa ni okun tabi ko fa ori fifo fun won
1: awon ore wa ye ki won yera fun beetroot latari aisan abi ailera to ba ni
2: awon ti ifupa won ba ja wale ti an pe ni low blood pressure e mo ko mo salaye lakoko pe beetroot yi ma nje ki ifupa ko wale eni ti ifupa re ba wale ju ko gbọdọ tun ma je awon to ba ni okuta kidinrin won gbọdọ ma je awọn ti wọn wa ni allergy ti kokoro ma n jade fun won lara ton ba ti jẹun ti won mo ri won gbọdọ ma je papa n bari awọn to ba ni ito sugar won ori bi control e dada won gbọdọ ma je nitori bi truth yi ni nkan ti a n pe ni high glycemic index awọn ti ito sugar won wa control won gbọdọ ma je eso bi truth yi ju
1: oje bi truth wa ni ise kankan se pelu edo
2: bẹẹni o ni ise gidi to n se pelu edo bi truth yi ni eroja ti mo so pe ni antioxidant o ni vitamin A any vitamin B awon eroja yi ni won da bobo edo wa lati le dekun wahala nitori ise ti edo wa nse ni lati le yo edo ti ara kuro awon eroja yi wa fun edo wa laye lati le sise yiyo edo ti ara ti awon ibo n pe ni detoxification
1: eye gẹgẹ bi onimo ounje kini amoran ti e fe fun awon ara ile lori beetroot
2: e se atokun lakotan amoran mi ni pe ki a gbiyanju lati fi eso beetroot yi sinu nkan ta n pe ni diet list wa a le je ni tutu ṣugbọn a ni lati bo eyin re kuro a de le fi se salad toro ma to je ki ounje yen ki awo re ko gburege loju a le lo mo atata fe fi se obe o dara lopolopo a de le ge si wewe tabi ka steame ka je be a de le tun ba awon onimo ounje soro lati le mo ibi won ti a le je fun condition ti a ba wa
3: ni arike rike emi lo to roju koko bayi
4: ojú ló ṣe tí àwọn tí ìyàbọ̀ ẹ jẹ́
3: ẹni ló ṣe
4: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọkọ bí ẹni bí èlé sòkìdí lẹ ká tó wọ̀bù sùn yóò rò pé iléeṣẹ́ kìdí ló ń pẹ́ lọ sí ìdí eré lánàá bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀lé òní ti tọ́ sàdédàjì ọ̀nà tí ò ti kárí ìbọn ní bí èkó ló tó fẹ́nu kọ́
3: àìsàn
4: àtàrò
3: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀bọ̀ òkè kọmàláyé tó gun jalè rẹ fún gbogbo jẹ ọpẹ yìí tó rere gbogbo ara títa jẹ ara títa ara yìí kí nígbà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ bàbá òkè òní nínú òjì àtura lórí èyí tó yá àìsàn tàbí àrùn tó fẹ́ dá lójúlẹ̀ bàbá òkè òní kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Ìgbòho ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè òní kò yí dẹgbẹ dúró bẹ.
5: Àlàáfíà Ọlọ́run kò mọ bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣan ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Tí kìí jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣan ara. Ẹlòmíì kò máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣe àkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn ta sábà pàdé látara léègbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ ọmọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Abíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Abíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìdẹ́lẹ̀ kọ́ mọ bọ̀ wá bá bàbókè o. Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní òkè Afá Igboro. Ero bani soro baboke o. 08094471143. 08094471143. Lori ailera olomokore ti mo soro npa e. O je nkan to ti se mi gan fura mi ri ti mo si lori sirisi nkan. Olorun to gbe mi pade baba t'Olorun lo fun mi. Oun lo fi jasi pe ni gbogbo awon eyan tan wa sodo baboke o. Lori idakole ti mo so mokorin dole awon na mo pe Olorun fun enikan si ju enikan lo. Omo odun melo wa ni wo? O ti ju omo 40 years, o ti ju omo 50 years, o ti ju omo 60 years. To je pe laarin iseju kan si meji iru ara re o ti wale. Mo ni lodo baboke o. Olorun fun enikan si ju enikan lo. A wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Okeafa Igboro. Ti nbi sara to ba wa lagbara. A ma fa kiyan mo le rese gbe. Ka rin laarin iseju kan si meji ka bere si ma mi helele. Elomi yo ma rin gege bi eni ti fa ta be bori olese re. Ka rin ka ma tere ki nkan ma rin ka kiri inu ara abi ki ara bere si ma tani. Elomi yo dabi gba to fe po nkan ti ko ni ri po ninu ara. Mo ni to ba ti mo po ni penija. Awon nkan ti mo daruko yi a ni ero igbalode eyi ta ma fi ase ayewo ti won o si ma foju gbogbo nti nsi o ninu ara lati ni ajegun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logo pelu ase t'Olorun oba to mu ti wa to mu ko nibe ti egangan na o ni soro ti a wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Okeafa Igboro ero bani soro baboke o 08094471143
0: Ohun na ni e ti gbo yen o pataki eso bitu de ni e ti fun je yin 500 naira gbogbo le e le lo ton le nkan oro lori isan ara o le soju se e dada ninu ile lori oro isan ara won ni kini ya ma da leru ewe ati egbo ohun ni baba oke ohun lo lati fi se itoju Eko si won 08094471143 Baba oke o ohun na ni e kon si yen kin sare ma jise won ni ka ma ki Ajia Irat Abdul Hamid ati baba Samsidin Olokuta ko rire omo won iyen Najiba Olokuta eleyi ti o fe se wolimo leni won ni eri ere to po nbe ni agbara olohun ba ti e ba n gbo Alhaji Wasiu Salaudin omo tumo kolo ohun na ni oniki ama kiyin o

0: nu were na lo nte si waju won ki po jo bi kiki na ni omo duabi ti bere akin le kan se pe e ka bo sori to kuko nu were to nte si waju ni awa nsun modun odo lo sun mo wa
1: allow
0: baba maja fa isan sodu lagbara olon lagbale da aisan okere o tobi ni I saw inu apo ni ti se aisowo lowo olowo ni ti se wa lagbara idun mari obe oni se le fun gbogbo nti o gberan awa woju pe awon mo kekeke a paro aso fun won a munu won dun ni idun mari oba anu yo mu alubarika to po wo ise wa gbogbo awa dun igba igba fun teru tomo lagbara eledun mari gbogbo nu we lo nte si waju abi odun folojo lo
2: to buru ko ba je to je pe be na lo je pe o ba wole wole mi ti o lowo lowo mi ye pere ni waka to mi wole na si da ka mo fe ran o so du o ka mo fe ran o so du tori olo la gbe yi tori anabi la gbe yi e mo fe ran o so du ta lo bi bo asiri lo do bi ko si olowo ba le kan si ati pe ku sunday logo ni aba jesus christi we lo bi sa aba wole logo wala na ro e ku lo san ipaju lale ko je bi olodun fe koko ni le se gbe ba se ko fu fu fa na be ile na da bi ta fu wole koko ni lo fu ipele ile ta wa e le kan si ru otu wa ni abi odo edu gba je ori mi gbe le ko gbe le fo la ku se ni ki o adu awa yo gba ya ba la se ni ka mo ke awa na ni ina ka tun won tesi wa du ba se pe akoko Sunday Tribune wa pelu bi ni gbele be leadership Sunday ati Inesa
0: ibadan si so kan ju a iwero ni Sunday Telegraph wa lo be ati iwero ni Sunday Punch eri
2: lo wa le ka lo
0: 40-20 ba le nta si wa jo ninu iwero ni Sunday Telegraph to jade la ro to ni muslimi aye ta akotabo e je ka ma ma de wa se muslimi aye ta akotabo e je ka ma ma de wa se gbogbo eda yohun to pago takotabo asiri ko be ma se le ka ma ri pa lagbara olorun asiri wa ma bo e to je sota ti sokoto to tu je are gbogbo fun awon ijo to n boju to oro islam ni oride wa Nigeria Nigeria Supreme Council of Islamic Affairs ye emi ati ni sokoto sota ti le sokoto Muhammad Saad Abaka Keta o ma ti ro gbogbo muslim lo do pe e gboju yi soke o pe woju orun loni pe be si wo pe o suzuli ija pe ori la lati gbogbo de ba re ti e o tori e bo osu ba ti ne bayi zuli ija lati wo ni e a si ti mo pe ojo kewa zuli ija no ni abu arafat ase ileya o ye bi atesode to wa lati owo igbimo kan eti o nba sota ti le sokoto mojuto oro esin eti amo si Saturday Council Advisory Committee on Religious Affairs ti alaga o je ojugbo zamu wali junad to ti je waziri ti sakoto na ni won sala pe eni ta wa yo ipe o se dede ojo kokoji logbo ozuzu keida ni 1447 AH bi awon ti wa roshu leni a je pe zuli ida o ti ko ba wole ni ye o zuli ida o na ni awa wo ye ta bere si se odun liya ninu o won gbogbo ye lori agbegbe eyin le momu eyin adari ileto goni bayi to ba ti nda le bayi ke gamu soke bayi o pe ke gamu si ke gamu si oju orun ke bere si wa osu te ba ti ri eje ki awon to pe adari ki won gbo ki eso fun won ninu ere Sunday Telegraph ni so ta ti le sokoto ti n gba musu la mo pe ka gboju soke lo lati wa osu tutun
2: won ti won ti Sunday Tribune la oro yi yara lati gboro lora lati fesi ni pe ai mo yo so ju oso lo lo je ka tun koja lo si office ai ni ile wa Abuja bi o ba da ke tara re o ba da ke pe ba gbagbe ni so ile wa Nigeria ni o ja n bagba mu ni won ni lenu ko poko pe ni are lewa je so gbara ni Tinubu to pe mo jade tan pelu ikunu ati olugba won pe awon se to lo fun sa ele keji lori to won ti ni mission form se form to pe won ba le gbe se lu APC to be to tun je alaga fun apo fun lo siwaju to ko je senator o so di ma lo je ko ni olugba ti form na si dodo won won na tun gbe papa pa lo si igba keja opoloko wa n gbe pe yen ni pa ibi bo to ti to ti se bi ku da ti la e ko lo ba je ko lo ni lowo ase si are lewa nigeria so bula no si ni bu te borowo pola te ko ba wole si o si se pelu gba ke jara la baka si se abi an dele mi ni ipinu te ko fe ta sister jara lati bo lo lati fe si ipo ta ba fi komo lo ni mi o se le chugo da se na kala ro yi
0: ni mo wo sunday post to jade la ro to ni won lo bu ya won bu baba e won lo fe soro tori pe o fe ku won lo yo oko olu e ti pe o su si waju ni o o ma ni oro ti are ona kaka fo le yoruba iye ibaga ni adams to tun je adari fun awon ajo kan to pe ni odua people congress iba abiodun ige gani adams to ma fowo soya o lori isele to sele ni agbogbe orire ni ipile ti oyo lohun are ona kakafu won ma ndun won fi binu soro won ni o se wa ye pe eto abo o tu wa nburu si jake jado ile yoruba o won ni ohun to sele yi pe ki saba sele ni ile yoruba pe won ti wole bo niyan o ka o gbodo gba won laye o agboro wa ni oju ni alakofi sori o won ni awon afemi sofo won ti foju sun ile yoruba niyan o ipe tori na agboro gbiyanju ka sise takun takun ibaga ni adams abiodun ige wa ro gbogbo awon gomina ipe ohun ta won so tipe tipe re ipe e je ka jo sise po ye awon gomina ko ba opc sise ni agbegbe won lori bi eto abo bo se ma de ni agbegbe won gbangban olawon tin bi awon gomina latojo to ti pe o ipe ki won buwo ilu ki awon opc ka won lo ma gbe to da iyan awon ipo irinse ija ni awon ipile to nbe ni ile yoruba yen southwest state ipe ko fun won ni anfani ṣùgbọ́n nǹkan kan ò ṣẹlẹ̀ wọn ò dá sí àwọn ọfà àwọn gula gidi o wọn ní ètò ń ṣẹlẹ̀ yìí àwọn afẹ̀míṣòfò wọn ti wọlé sáàárín wa nítorí náà àwọn gómìnà wọn gbọ́dọ̀ gbìyànjú wọn ní àwọn fura pé ibùdó kan tí wọ́n pè ní ọyọ national park ipe ibẹ náà ni wọn fi ṣe ibùdó torí náà ẹyin gómìnà ẹ rọ àwọn opc lọwọ gẹgí ba iba gani adams to je ari ona kaka fo le yoruba bo se sodimo la ro tun
2: ko ko lo le se bon efe na je po nte si wa do ba gba bi o ba se lohun o a se lojo ale o ai si ni buru ko ko mo mi so re won ni be ba si gbagbe o ba le oko ni mo to ri le se ba to be da ke la bi anjanu alayinde o bi bi na mo lo ba ti mo wodo ore awon na ni ina mo na mo na ti de lo ba ti mo wodo ora je ni le ja yo mo fulu tulala ni won ni bi e ba wa ni enu ti o ba fi mo soro akirigberu na ro pe o ni o nbe je pe awon obere won le gbele ko office bi se mo ran ikeja IKDC won le ti pa ye ni agbegbe ikorodo won le lo ba won obere lo je pe ni agbegbe to pe ni ifesuwapo ire wole de ifesokan ye ni nla ni ijowa ile ni ikorodo ni ipinle eko won ojo tuesday to ko koja ni koja lo se ka number won je pe wa ni nitori ikorodo ti o si gbe gbe pe ale ni wole se se le jade ah kilo de ile mo won ti so awon bi kan o àwọn arú ti pinnu kúrú sùn ẹ fún ẹ ní iná ẹ tún fún ẹ ní mítà ìyẹn débi òbí wípé ayàfíjẹ bá dán lò tó yẹ pé wọn ní ètò ọmọta gbẹdúná tí a mọ sí transformer náà àlọlárí àràbọ wọn ní àkọkọ gbé ìgbésẹ ní ọjọ ajé bẹẹ ni wọn ti gbé ní ọjọ tuesday pé ẹ ṣáàdá wọn lò torí pé àwọn nílò iná mọ̀nàmọ́ná wọn ẹ̀ka pínlẹ̀ka ti ìlú ìkẹjà nínú ìbàdàn gbàgbé lọ́jọ́ tó gbọ́dọ̀ fẹ́rẹ́ fẹ́lẹ́ ẹ̀yìn náà kàlá pẹ̀lú ẹni ọdún báyìí la fi ń kọ́ méje o.
0: kókó inú wẹ́rẹ̀ ìmàló ń tẹ̀ ẹ́ síwájú ẹ pé kòsíkòsí àwọn ọmọ yìí yó ebi ń pàlú o. ó máa ní ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nínú ọ̀ látàrí bó yẹ pé òṣè ò jẹun kánú ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ́ ní orílẹ̀ wa nàìjíríà o. wọ́n ní pàápàá lórí ọ̀rọ̀ àwọn nǹkan èyí tá à ń fi sí orí oúnjẹ bíi ẹran àti ẹja wọn ni ó wá wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọn ò lè sí ẹran síṣà sùn mọ́ tó jẹ́ pé mọ̀nímọ̀ní òun náà ni wọ́n ń sè báyìí kó lọ́n kó ṣàánú ẹni kí ni wọ́n ń pè ní mọ̀nímọ̀ní àwọn àgbà àwọn náà ló mọ mọ̀nímọ̀ní kó lọ́n kó ṣàánú wa ń bẹ̀ jẹgbọ́n yìí sọ nímọ̀ wọn ni ẹran báyìí kò ṣeé rà gẹ́bí ọkọ̀ pàtàkì lára àwọn òǹtajà tó ń tewédú àti ẹ̀fọ́ ní ọjà kan èyí tí wọ́n pè ní ọláde alárápẹ́ tó wà láàárín ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ èkó ní agbègbè kára bó ṣe ń sọ nímọ̀ o ó lóun máa lọ sọ́jà ni nígbà tó ń fẹ́ rẹran òun máa tu gbogbo ìró òun tútù pọ̀ sí gbogbo ohun tó ń tù jọ ń bẹ̀ wọn ló kàn dúró ni àǹtí ẹ̀ rẹran ni ó yà í tí wọ́n pè tó ń gbé báṣí tó ń gbé sókè náà ni kò gbà náà ni o ọ̀rẹ́ àwọn tó kù náà wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ ẹran o ẹ̀rọ ọdún mẹ́ta

0: ẹbẹ náà gbọ àwọn èèyàn Sunday Post ẹ rí ọpọlọpọ àwọn obìnrin wọn yàwó wọn síbẹ tó ń yẹ pé omi agbára àwọn pọ yìí ọlọwọ ẹ kíyàwó wá di ìyàwó ẹlẹran báyìí.
1: kókó ní wọn lè sọ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ó ń tẹ̀síwájú èyí tí ó ṣe ń láǹfààní láǹkà kì í sí èyí lásán láti wá bá ní west godia yóò ti máa yí ọ ó ti mú tẹ̀ ọ́ west godia jẹ́sí bá mú ìdájọ́ ẹ̀yọ́ ní yàwá.
0: alásìyàbò
1: west godia ológun night ni ìwé àṣà rẹ ni ẹ lọjọ kan tó gbéra pápápá ìjọba ìgbélógún ìdàgbàsókè mẹtàdínlógójì ní ìpínlẹ èkó àwọn alága ẹrọ kò ṣe ọ nínú ìwé ìgbàdégbà ìgbélógún tó ń gbóná fẹlifẹli ọgáàbọ ọlọpàá ní ìpínlẹ èkó tọjọ kọmíṣọnà ti já ní ofatai wọn nínú ìjọ fáìdì tó rẹ kọjá wọn gbéra pápápá gbogbo àwọn làwọn fi ń gbọdọ wọn sì balẹ sí ìjọba ìbílẹ mùsì ìtọjọ pẹlú ibi túbọ sọ àrùnà àrùn ìrìnkò ọkọ stéṣàn gẹgẹ bí ìrẹsì gbé láàárọ ti tòní wọn ni wọn sábẹwò sí tẹsán tí wọn yẹ pé ọkọ ní ìdí àràbà wípé tọ́sẹ̀ ẹ̀kọ́ fún àwọn ọlọ́pàá wọn ni wọn tó gbéra pápápá wọn tó lọ sí ibùbí àwọn ọlọ́pàá ìyẹn ní agbègbè náà kọmíṣọ́nà ìwà kan sára sí ọ̀nà ibi túbọ̀ sọ àrùn àrùn lórí tẹsán tọ́jọ́ kọ́kọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ilé àfihàn sọ pé ọlọ́pàá ọ̀rẹ́ ara ìlú ẹ̀ ló ṣe wípé ètò ààbò wípé ọmọ ní ọ̀kọ́kọ́dọ̀ ní ìjọba ìbílẹ̀ mùsùlùmí ọlọ́pàá ti já ní fọ̀tàì ní alákòóso ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó kò sì ń kan sára sí pé bọ́kùnrin bá yíde tó lè bá pa kéjọ sa ti kunu pé wípé ìjọba àpapọ̀ ìjọba àpẹ ìjọba ìbílẹ̀ èkó ò lè bí àṣẹ ìjọba ìbílẹ̀ súnmọ́ aráàlú pẹ́pẹ́ kí o kọmíṣọ̀nà ọlọ́pàá ìpínlẹ̀ èkó sàrẹ̀ òsì tẹ̀sán ìdí àràbà tàbí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ fún ó sì dúpẹ́ lọ́wọ́ nínú ìgbàdégbà ìgbélébọ́ ìròyìn kákò láàárọ̀ yìí a tó ń lọ.
0: kókó olóòwò ẹ̀rọ iná ló ń tẹ̀ síwájú wọn ni wọ́n ń jẹ́gi nígbà rẹ́mọ òkè jẹ̀bú mì tìtìtì tó bá ti bójú àbàmọ̀ torí àgbáyé tá a wà báyìí ó ti di abúlé òun náà ni wọ́n pè ní global village o ohun tó bá ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tó jìnà eré ó máa kan orílẹ̀-èdè tó yẹ pé ẹnìkan gbé o ó máa ní ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní bí ìjà pátá bó ṣe ń lọ ní agbègbè ti àárín gbùngbùn ìlà oòrùn àgbáńlá yìí tí àwọn sí middle east wọ́n lè jẹ́wọ́ pé epo pẹtiró báyìí nílùú maiduguri tí ń ṣe olúmi ìpínlẹ̀ borno wọ́n ní ó ti lọ bí ẹgbẹ̀rún kan àbọ̀ odidi ẹ̀ 1430 naira per litre gẹ́gẹ́ bí wọ́n ṣe ń taari ẹ̀ síta láti ọwọ́ àjọ tó ń rí sí ìdíyelé owó tí wọ́n máa ta epo lábẹ́lé yẹn nàìjíríà midstream and downstream petroleum regulatory authority wọ́n sọ dí mọ̀ látọwọ́ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kan bẹ̀ o wọ́n ní láti oṣù kẹrin náà lówó yìí ló ti ń lo òkè díẹ̀ díẹ̀ ló ti ń gorí ara wọn ní báyìí wípé 1430 naira ni jákèjádò ìlú maiduguri ti ṣe olúlu ìpínlẹ̀ ti borno pé bó ṣe wà nìyẹn o wàhálà ìran àti amẹ́ríkà ni o ìran àti amẹ́ríkà ló ń já o ọ̀rọ̀ nàìjíríà ló ń forí kó o wọ́n ń jẹ́gi nígbó rẹ mọ́ òkè jẹ̀bú mí tìtìtì tó bá ti bójú ó ń bá mú jákèjádò àgbáńlá ayé báyìí.
1: yóò tún ẹgbẹ́ the nation láàárọ̀ ẹ̀rọ fún bọ́lá wọn ìròyìn wa àwọn èèyàn ẹ̀ka àtòlè lọ́jọ́ ká tó kọjá lọ sí ìpínlẹ̀ imo kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ imo ẹgbẹ́ òṣèlú pdp alábùradà wọn ni wọ́n ṣe àyè fún àwọn olùdíje mẹ́rìnlélógójì lórí ìgbáradì fún ìdìbò kọmẹ́ṣẹ́yọ ìdìbò abẹ́rẹ́ kò ní dọ̀là gẹ́gẹ́ bí àtẹ̀jáde àti ìfibí ìròyìn náà múlẹ̀ wọn ní àwọn kan fẹ́ lọ fún léegun asuntun ìwà ilẹ̀ wa nàìjíríà wípé àwọn tó ti rẹ̀ díje fún ìpínlẹ̀ tàbí èkejì ọjọ́ kò dùn wọn ní pé ìgbìmọ̀ lẹ́tọ́ lọ́wọ́ ní sẹ́kọ́sẹ́pẹ́ o lórí ìdìbò kò mẹ́sàn-án wípé ó bẹ̀rẹ̀ lónìí òde yìí ìyẹn tọrọ mọ ti àwọn tó fẹ́ lọ fún léegun asuntun ìwà nàìjíríà ní ìdìbò kò mẹ́sàn-án bákan náà léegun asòfin àgbà àti léegun asòfin ìpínlẹ̀ wọn ni àwọn ọgbọ́dọ̀ oṣù karùn-ún àti ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún 2020 síta bá sì wo kàlẹ́ńdà àwọn ọgbọ́dọ̀ máa bọ́ sí ọjọ́ wẹ́ẹ̀zẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀tọ̀dẹ̀ alága fún ti àwọn abànámà fún ìtẹ̀gbẹ́ òṣèlú pdp ọ̀nàbù ọgọ́sìn ewa chukwu pa kéèsì yìí o wọn náà tó fẹ́ díje fún nǹkan tàbí èkejì orúkọ ní ẹsẹ̀ sẹ́lọ́bí mẹ́rìnlélógójì gbogbo kì í sọ̀kanjá lára wọn ti rí aya aize gosman wípé ọ̀nà wà lára chulam ajayinu ó wà lára wọn chiyere chike ó wà lára wọn ewúro tí máa ń pa ó wà lára wọn dúrẹ́ẹ̀lì ní òfin kọ́ọ̀bá rẹ̀ sí wà lára wọn ayáwo ucheba nchibuke ọ̀nà náà wà lára wọn yóò rọrùn fẹ́ gẹ́sùn pdp o níbo ìdílé sọ̀rọ̀ láti ẹ̀rọ ẹ̀ka láàárọ̀ yìí.
0: kókó olóòwò èrè náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ti ẹ̀rọ aláfọ́jú mo bẹ̀ yín ẹ má ṣe yẹ o bẹ bá láwọn tí ò rẹ́ sẹ́rìn ẹ má ṣe yàgbàdo ẹnu ọlọ́run tó dá fọ́jú ló dára tí ò rẹ́ sẹ́rìn ló dé lẹ́sẹ̀ méjì ká máa yan ọlọ́run lógo látara iṣẹ́ owó ẹ̀ ni o òun náà ni pé ẹnikẹ́ni tí wọ́n bá ní ipá láti ṣèrànlọ́wọ́ fún òun ni ẹnìkejì ẹ o ó máa ní ilé ìtọ́jú kan tó jẹ́ ti àwọn ọmọ tí wọ́n ní cerebral palsy ìyá àwọn tó yẹ pé pékélépékélé oníye ọlọ́run gbébì kan ẹ ti mọ̀ọ́rọ̀ àwọn bẹ́ẹ̀ gẹ́gbé orí

0: èyàn náà ló ń jẹ́ àmì ìbéèrè ọlọ́run ò rebi kankan èyàn ló ń bẹ lẹ́yìn orò tó fi ń dún bond fm àwọn òṣìṣẹ́ wọ́n ṣiṣẹ́ takuntakun kọ́lọ̀ kó máa gbà fún wọn nínú ìwọ́de sunday post tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní àṣẹ tí ò yẹ èyàn bẹ́lẹ́bọ̀ bá pe ni o ó máa ń lọ sí àjọ tó ń bójú tó ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn efcc tó máa ń sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan tí wọ́n ní kó yẹ sẹ́nẹ́tọ̀ kan wò dáadáa o ìyẹn sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ti ìpínlẹ̀ ti bọ̀ọ̀nù lọ́hùn-ún látàrí kíni wọ́n ní sẹ́nẹ́tọ̀ yìí wípé ó pín owó fún àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú apc táwọn èèyàn sì wò lórí ayélujára bíi àjèrè pé ẹyin bàbá mi o ẹyin ìyá mi o yóò da fún yín o kì í ṣọ̀rọ̀ ìbò tó ń bọ̀ o èmi kò rò pé iléyà ń bọ̀ ó yẹ ká fún yín ní ẹ̀bùn ọdún wọn nígbà tí yóò pín owó fún àwọn àgbààgbà òṣèlú apc tí wọ́n wà ní agbègbè ti àárín gbùngbùn ìpínlẹ̀ bọ̀ọ̀nù wọn náwó náà lọ bíi mílíọ̀nù lọ́nà ogóje náírà ó dín mẹ́rin àyẹn 136 million naira lọ ní òpin fún wọn ìyẹn kákàlà wà tó ń ṣojú àárín gbùngbùn làwọn kan bá ń pè pé eléyìí ò ń ṣe ẹ̀bùn ọdún mọ 136 million ó ti ń sọ àbẹ̀tẹ́lẹ̀ fún ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú apc tó fẹ́ wáyé pé efcc ẹbẹ̀rẹ̀ sí ṣe ìwádìí ẹ̀ efcc ní ṣe ẹ rí ọ̀rọ̀ tẹ́ sí àwọn náà wò lórí ayélukára bí ajere ọ̀rọ̀ ayélukára bí ajere tẹ́ ẹ bá bọ̀ pé ẹ fẹ́ táwọn wádìí ẹ̀ ẹ kọ lẹ́tà wá fáwọn ìgbà yẹn làwọn máa ṣiṣẹ́ lórí pé àwọn ò ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ orí ayélukára bí ajere o pé ó pín 136 million sálágì ẹ̀yin wá sọ pé ó ti ń bribe wọ́n lẹ̀ fún ti ìbò pámárì ni kò kọ àwọn orí ayélujára bí ajere ẹnikẹ́ni wàá fẹjú ẹ̀sùn gẹ́gẹ́ bí àjọ efcc bó ṣe ń dá àwọn tó ń pè wọ́n tó ṣe ń dá wọn lóhùn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alūkkóró wọn délé oyè wálé bó ṣe ń sọ di mímọ̀ báwo ṣe ń ṣiṣẹ́ tàwọn nìyẹn.
1: Ìyọ́n tí wọ́n pè dìlẹ́ṣẹ̀ láàárọ̀ yìí àríṣe làríkàríkà bàbá rẹ̀ bòun tó kágbá sí lọ́dọ̀ ọ̀rọ̀ tán náà ni wọ́n dà lẹ́yìn wọ̀la gómìnà ìpínlẹ̀ kashina ni olódodo ló ń bọ́ sí ọ̀rọ̀ yìí ìyẹn gómìnà malambiko umaru rada ó ní àwọn iṣẹ́ àkànṣe kan wọ́n tarẹ̀ sọ́dọ̀ òun wọ́n kọ lẹ́tà náà wá èyí tí wọ́n gbé fún kọ̀ǹgìlà kọ̀ǹgìlà tí wọ́n fẹ́ gbé fún lẹ́tà náà ti dé orí tábìlì wọ́n wò ó lọ́tùnúsì gẹ́gẹ́ bí alákòóso fún ètìgbò àti àṣà dókítà balasanisu sango olùwò òun tún wò ó pẹ̀lú àwọn abala tó wọ́n ti jọba àbílẹ̀ àti òye jíjẹ wípé gbogbo ẹ̀rọ ìwọ́n ara yẹn kọmíṣánná ọ̀rọ̀ bashiru tanínú dàbọ̀ ó náà jọsẹ̀ papọ̀ àti bí wọ́n lu ìrọ̀lódé fún ìpínlẹ̀ kashina o ipá tó jẹ́ wọn ayédèrè kó máa fò lókèlè àlẹ́ òjì ní sọ̀sọ́ nítorí ẹ̀rọ kàlàrọ̀.
0: kókó inú ìwé rẹ̀ náà ló Lagos olóòkókó bàbá fuad báyọ̀ máa sọ jùmọ̀ fún wa nígbà tá a bá wà lọ́dọ̀ wọn wà á ṣàlàyé fún wa pé ṣé orí ìró tí àwọn obìnrin máa ń rò yẹ tó bá ń ro báyìí tó bá tu báyìí wọn ló ní ìtumọ̀ wọn ní ọkùnrin tó bá wà á gbọ́n
1: ìyẹn sọ tó ìyẹn yasẹ́ pé àdìtú ìró ni.
0: tí gbogbo wa mọ̀ bí ẹni mowó ni o charles ó yẹ pé òun àti ìyàwó ẹ̀ wọn ti ń kóra wọn sí orí ayélujára bíi àjèrè tọ́lọ̀ náà sì ti ń bí yọ́yọ́ tó ti ń bí yoyo charles wọn sọ ọ́ dímọ̀ yìí pé charles yìí ó ń ṣe ètò wọ́ntò bí èmi lọ ní à yẹ pé nígbà tó wọ́n kọ́ rojọ́ tiẹ̀ àwọn ayé wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àrùn tí ìyàwó ẹ̀ ṣe ó kù díẹ̀ káàtó torí pé wọ́n ní òpó ọmọkùnrin kan olóńgbà túbẹ̀ ṣe ìyẹn tó yẹ pé ohun kọrin tá à ní dárúkọ ní àárọ̀ ti tòní bọ́mọkùnrin tó wá tún bọ̀ ṣe olóògbé tó sì wà ní ọkọ tó ń túbẹ̀ bọ́mọ ẹgbẹ́ ìgbà tún ṣe ó lágbára o nígbà tí ìyàwó náà wájú wá rojọ́ tiẹ̀ báyìí ó wá di iṣu ẹta skata skata ṣùgbọ́n ká ní wọ́n ti gba àmọ̀ràn ètí olówó èkó gba àwọn ọkùnrin ni pé omi yá túrò ìbéèrè wa ọkùnrin náà ni wà á mú bó bá jẹ bẹẹtì ni wà á tún mú òkú kan wà á mú òkú lọ sẹyìn dáadáa kó lè le dáadáa wà á sún ìwò tó fi sí tẹlẹ wà á sún sí ẹyìn àlè dáadáa wà á ìyá òkú ṣe òkúto ni wà á tún wà tún dè dáadáa ẹyin lọkọláyà ẹ fẹ mọ
1: Àìtàlá mi ò ẹ̀ ń mú wa ni. ikeduru ni ijoba bi ikeduru ni ni ipinle imo ati ebi augustine ifayemi ni ifemi ipinle so ko gbe awu te so lawo de na ri jebeti ifayemi to ti bi aya ikechuku oye ni zido olo ba fado si igbe awu na
0: ka sha ma shori ara wa yoruba ibu ai so ka sha ma shori ara wa
1: ore lawo o se de ko to ba to mere ko to ba ti fe ko lo ko ko ko tewo si waju awon ka ma je samale ni ko
0: Yes.
1: Nda. Ekusi toni.

ti sọ lẹ́yìn àjínde ó pàdé àwọn apostoli gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ as the scripture the emphasis today pàtàkì

0: teach. That is how we show we love Jesus. That is how we can actually express our love to Jesus. And I pray that God will empower us more and more in the name of Jesus.
1: Ní ọjọ́ ìsinmi, ìdédé aago méje òwúrọ̀, a máa ń ní ìpèdé òyìnbó, English service at 7 a.m. Ní agogo mẹ́wàá òwúrọ̀, a máa ń ní ìpèdé Yorùbá. Ní ọjọ́ ajé, a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́, Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ ọyún, ìdédé aago méje òwúrọ̀, a máa ń ní ìpèdàpọ̀ mímọ́. Holy Communion service on Wednesday at 7 a.m. Ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà, a máa ń ní ìpàdé àdúrà tí à ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì, ní dédé aago méje àbọ̀ òwúrọ̀, a máa ń ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò tí à ń pè ní kókó iṣẹ́ mi. Thursday morning at 7:30 a.m. we have special prayer session for the businessmen and business women. Thank you. Bless my work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tẹ́sẹ̀ gbádùn fáyọ̀ ni ètò ọ̀rọ̀ Ọlọ́run. The All Saints Half Hour. Bí ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Mọ́bàyọ̀ Justice Oṣùbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún ni. Àfá ìjọ ajíhìnrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable pastor Pẹ̀rẹ̀ a ti pàdé ìránṣẹ́ tó ń bọ̀ fún àkànṣe ìpè yìí Jésù lolúwa.

0: àwọn òun sọ̀rọ̀ ogun ọlọ́run àti òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ di ọjọ́ ń fọhùn àti òru di òru ń fi mọ̀ hàn kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde láti yẹ̀wò rẹ̀ wá tí ó sì yọ bí ọkùnrin alágbára láti sórí èje ìjáde rọrẹ̀ ní láti òpin ọ̀run wá àti àyíká rẹ̀ sì dé ìpínlẹ̀ rẹ̀ kò sí ohun tí ó farapamọ́ kúrò nínú òru rẹ̀ kìkì ọlá kìkì ògo kìkì agbára ló yẹ fún ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ọba gbìngbìn ní kí wọn là ọba aláṣẹ láyé àti lọ́run ọba yìí ló mú wa rí ìmọ́lẹ̀ òwúrọ̀ ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà òní jẹ́ sunday kẹta nínú àkàsọ̀ karùn-ún ọdún 2026 bákan náà òní yìí tún ni sunday ìgòkèrè ọ̀run lẹ́yìn àjínde jésù kristo olúwa wa bó tilẹ̀ jẹ́ pé jọ thursday 14/5/2026 ló pé ọjọ́ ìgòkèrè ọ̀run ṣùgbọ́n ní ni sunday ìgòkèrè ọ̀run lẹ́yìn àjínde tá a ṣe easter kọjá wọ́n fẹ́ sọ pé kó gbọmọ lẹ́yìn kristi àtẹ̀yìn olólùfẹ́ ètò yìí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi káàbọ̀ sí orí ètò pàtàkì náà gbígba visa lọ sí ìjọba àánú tá a mọ̀ sí ìdíje ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì sá pamọ́ láti inú ìwé mímọ́ bíbélì underline ètò ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gr ìkẹjà lẹ́kọ̀ọ́ orúkọ mi ni michael olúwafẹ́mi adésínà jp mr bible a wà ní abala bible society of nigeria àwọn ìbéèrè wa tá a máa béèrè lónìí òkè ọ̀run ìgòkèrè ọ̀run ló dúró fún 08032229979 ìbéèrè ogun ti wà ńlẹ̀ fún wa lọ́jọ́ tòní o tẹ̀bá ti gba àwọn dáhùnsí ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta a máa fún yín lẹ́bùn ẹ̀lọ́ o ẹ̀ka àárọ̀ o yes sir orúkọ yẹn àti ìdájí pé wa o.
1: Ana àgbàdé fi dọ́là mẹ́kan láti ìlú Ìkọ̀tún.
0: Ẹ̀yà ara Ìkọ̀tún. Nọ́mbà wo ni ká fún yín o?
1: Ìkẹjọ.
0: Nọ́mbà kẹjọ. Ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tó ń bẹ lókè o níbi tí Kristi gbé wà tó sì jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run òkè wọn ni ká máa ṣàfẹ́rí nǹkan tó wà lókè òní ní ọjọ́ ìgòkèrè ọ̀run òkè nígbà ọlọ́run àti bíbélì. Ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tó ń bẹ lókè òkè.
1: Bẹ́ẹ̀ni àwọn ká máa ṣàfẹ́rí ọtí tó wọ ẹ lókè.
0: Bẹ́ẹ̀ni nínú ìwé wo ni wọ́n kọ sí.
1: Àkọsínú ìwé Matthew. Akọ́sínú
0: wípé First Corinthians. Ó dà ẹ jẹ́ àṣẹ báyìí ó ló sí orí kẹta ẹsẹ̀ kìíní sí ìkejì níbẹ̀ ló sápamọ́ sí. Ṣé ẹ ti gbọ́ sà? Ẹ ṣe tẹ́ ẹ pè wá o. Ẹ̀lọ́ ọ̀rọ̀ olórí afẹ́fẹ́ o.
2: Ẹ̀ka àárọ̀
0: o.
2: Orúkọ mi ni Apostle Akintayo láti Ọkọ́ta.
0: Apostle Akintayo. Akintayo kí ni sà?
2: Akintayo Káyọ̀dé Samuel.
0: Káyọ̀dé. Ọmọ
2: ẹ̀mọ̀ fi Akin Ọmọlúwàbí láti Ọkọ́ta.
0: Láti Ọkọ́ta. Ọkọ́ta Lagos. Oya o nọmba o ni ká fún ẹyin ara Ọkọ́ta o.
2: Ẹ̀rù mi ní number 6.
0: Number 6 Ìkẹfà.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Talẹ́ni tó kún fún ẹ̀mí mímọ́ tó tẹjú mọ́ ọ̀run orí ògùn ọlọ́run àti Jésù ó dúró ní ọwọ́ ọ̀tún ó rí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àtọmọ ènìyàn dúró ní ọwọ́ ọ̀tún ọlọ́run kẹrẹ sọ ibi tá a ti rí.
2: Ibi tá a ti máa rí nínú bíbélì.
0: Ẹ àtẹni tó ṣẹlẹ̀ sí tó sọ̀rọ̀ yìí.
2: Ẹni tó kún fún ẹ̀mí mímọ́.
0: Bẹ́ẹ̀ni orí ògùn ọlọ́run orí Jésù dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run.
2: Maria ni.
0: Ó dà tó bá ní jọ́ mi Stéphane ni Stephen. Stephen.
2: Ṣé
0: ẹ ti gbọ́ sà? Iṣẹ́ àwọn àkọsílẹ̀ orí keje ẹsẹ̀ 15:60 àti ìkẹrin títí dé 15:60 àti wà kọ́ sí 7:55-56. Àmì sà o. Amen sà. Yes sà. Ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ o. Bond FM lawa 92.9 ni bi ta tun tu awon oro to ba ta koko so tun sa pamo lati ni we mo bibeli. Hello.
3: Hello Carlos.
0: E karo.
3: Aku si ni ni.
0: Awa ni yen o.
3: E la yo lo.
0: Ami o. Ori ko ya ti le ti pe wa.
3: Mi si sa ni mo to jola pe lati osu.
0: Arabin ali mo lati osu di.
3: Ben.
0: O ya o. Number ni ka fun.
3: Number 9.
0: Number 9. Kale ni ti mo soro yi fun ni bibeli wi pe goke wa ni yi goke emi o si fi o ti o wu leyin ola o oke goke wa tale ni ton
3: oke
0: goke wa ton goke wa o mo fe fi nkan to ma sele lojo ola o tale ni ton Oda, eja se bayi, Johanu ni.
3: Johanu.
0: Ni uwe fi ori keri, ese ikini.
3: Johanu.
0: Be ni.
3: Iti yon, iti ori.
0: Ori keri, ese ikini. Ese ikini. Ese te te wawo. Hello, hello, la befe o.
4: E karo sa.
0: E maka ro o.
4: Yes, I could see me sa.
0: Yes, I will. Who
4: come in here? I call the pious like a hoodie.
0: What can you call the pious?
4: Sir.
0: Number one, you can't fool you. You're a hoodie.
4: Number one.
0: Venta. Oda. In what you go, can see big giga? In what you do, you be cool, you be cool. In what you bear, you friend, you know. Me too, to fly one more, take a look. You're not a cool, you're my bad one, babe. Nini we wo na ko oro yi si
4: iwe sa
0: ori atese
4: Psalm 45:5
0: ha Psalm ni lo to sugbon bi te daruko yi ko lo wa bi te daruko o tu jina si bi ti a nlo to ta ba ni ka fun yin sin ka to ka de be yo ti re wa ona ma ji Psalm 68 ni verse 18 Hello, hello, hello.
5: Hello.
0: Hello.
5: Hello, sir. Hello, sir.
0: Eka, hello.
5: Yes, sir.
0: Oruko ya ti bi te tin pe wa o.
5: Oruko mi ni Abose de. Olani o lati Ibadan.
0: Number one ka fun yin.
5: E fun mi ni bere keta.
0: Ibere to number 3.
5: Bene.
0: Kini awon meta ti Jesus Christ se ninu goke ri orun re. O meta ti Jesu fi si se ninu igokeri orun re.
5: O fi ara han awon aposteli.
0: O de ni.
5: O so pe won bo abo ohun nibi simi.
0: Nibi simi odi meji. O ke okan.
5: O fi okan won mule ni igbagbo.
0: O je meta. E je wa salaye e fun yin o. O fun awon olododo ti agibaje ni ominira okan. Ati lati ni igbokun si sale ile sinu aye number 1 yen number 2 o di igbokun ni igbokun lo si orun number 3 what to fear before eniyan Ephesians 4:8 Psalm 68:18 ta ba tun bi leni wo a ba nbe o e se pe to wa e ja lo si Bible Society of Nigeria
6: Jabi.

0: lórí afẹ́fẹ́ o.
1: Ẹ
2: ló fẹ́ sáró sọ.
1: Ẹ máa káàárọ̀ o. Yes, I could
2: see you, sir. Yes, sir. Orúkọ yóò sì jẹ́ tí ń pè wá o.
1: Orúkọ mi ni Ibrahim Saint Cletus láti ẹ̀gbọ́n orí omi.
2: Nọ́mbà oríká fún yín o.
1: Ẹ fún mi nọmba 20.
2: Nọmba tó parí ìbéèrè. Kò burú o, náà là fún yín. Talẹ́ni tó ń gòkè lọ, tó sì sọ pé lórí òkè igi òróró láì wọ bàtà sí ẹsẹ̀. Àti gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó ń gòkè, wọ́n sunkún bí wọ́n ti ń gòkè lọ.
1: Ẹgbẹ́ bèrè bèrè yẹn lẹ́kọ̀ọ́.
2: Mo ní talẹ́ni tó ń gòkè lọ, tó wá ń sunkún lórí òkè igi òróró láì wọ bàtà sí ẹsẹ̀ rẹ̀. Àti gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ lọ gòkè.
1: Mi ò mọ̀ o.
2: David Ọba ni.
1: Okay.
2: Tẹ̀bá o, 2 Samuel 15:30.
1: Okay.
2: Olùjẹ́ká mọ̀ bẹ́ẹ̀ ni.
1: Yes, yes.

0: ẹ káàró.
1: Èmi ni ọ̀gbẹ́ni Tajudeen Aremu láti ìlú Ìlẹ̀ṣẹ̀ Ìkòròdú.
0: Mo ń gbà wọlé ká fún mi sà.
1: Ẹ fún mi ní nọ́mbà karùn-ún.
0: Ìkarùn-ún. Ohun èlò bí gọbọ ńlá tó ti igun mẹ́rin sọ̀kalẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìgbà mẹ́ta. Lójú kan náà wọ́n wá fà lọ sókè ọ̀run. Wọ́n gbé gbogbo ọmú yẹn àti gbogbo nǹkan kó sílẹ̀. Wọ́n kó lọ sókè ọ̀run. Kí ni àwọn nǹkan tó wà nínú basket gbogbo ọmú yìí tó gbé lọ sókè ọ̀run padà nínú májẹ̀mú titun? Àwọn olórí orí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin olórí ìjàpá wà nbẹ̀. Oríṣiríṣi àwọn ọ̀bọ gbogbo ẹ̀ wọ́n kú mú ẹ̀ àti tẹ́lẹ̀ tó wọ́n rákù. Wọ́n gbé wọn fà sínú basket. Wọ́n gbé sọ̀kalẹ̀ látọ̀run. Wọ́n ti gbé lọ sókè padà. Pétérù nìyẹn ṣẹlẹ̀ sí. Iṣẹ́ àwọn apọ́sítélì 11:9-10 àti 10:13-16 tàbá tún nílé lílo àbá nbẹ̀. Ibẹ̀ ló wà ó gbọ́gbọ́ mú mi ní basket ni wọ́n kò sí. Wọ́n gbé látòkè ọ̀run. Wọ́n sọ̀kalẹ̀. Wọ́n ti transfer. Wọ́n ti gbé òkè ọ̀run. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹta. Lójú kan náà gbé òòlù náà lọ sí òkè ọ̀run. Ìdíje kan gbé ní ìlú lọ lọ́wọ́lọ́wọ́ èyí ní ọjọ́ ìgòkèrè ọ̀run. Ọjọ́ Thursday ni gbọ́gbọ́. Ṣùgbọ́n ní làwa ń ṣe tọ̀dọ̀ tí wa Sunday ìgòkèrè ọ̀run. Ọjọ́ ìgòkèrè ọ̀run ọjọ́ Thursday ló bọ́ sí. Ìdíje kan gbé ní ìlú ẹjẹ́ àlọ́ sókè lọ́run. Nígbà tá a bá padà dé, a tún máa tẹ̀ síwájú.

0: fun alagbara ta fi ba ogoke ta fi ba ojoba tori aye yi igba kukuru la ni oni ta ko de mo gba to ko sile a le lo bi agutan lorun la ri o mu wa fun pepa bo ti se hun ni ko si nkan ta le si si ni bayi ka ko ja lo si town ka dupe lo awon ti won ro wa lowo idije ko bele lo nlo lowo lowo
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀rú bá mọ̀ olúwòrò lẹ́nu kó sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yàn ọmọ lẹ́yìn Kristi pátápátá kúrúgbó. Mr. Bible ló ní akíyí o, wípé ẹ̀kú Radius kò yí. Ọpẹ́ rẹ̀ bàtà lọ sórí gbogbo àwọn tí wọ́n ń tì wá lẹ́yìn tí ètò ìdíje ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ fi ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀. A dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Báyìí ni orúkọ àwọn tó ń tì wá lẹ́yìn. Ṣé lọ o. The Bible Society of Nigeria kan wà ní Palm Grove bus stop number 202 àti 204 lẹ́gbẹ̀ẹ́ Redeem Church Ìkòròdú Road, Lẹ́kọ̀ọ́. Corporate office wọ́n wà ní 18 Gulf Road, Apá Lagos. Chief Mrs. Y Oshotayo, JP, Màmá Túnde Onígèlè Mẹ́lẹ́kọ̀ọ́. Àjọ àbáwá Engineer S Oshotayo tó wà ní ìjọ Austin Anglican Church.

jẹ ọpọlọ àfi kó jẹ ìpínlẹ yìí o oríṣiríṣi ìmúlógbòde kan ṣùgbọn adéolúṣọmọlú àdújọba wọn ó ní ẹ lọwọ fúnfúnmukùn tó ń pèrò àjẹ àṣẹ pẹlú ọpọ àwọn vitamins àti mineral tó ń ṣara lóore oúnjẹ gidi ló ń gbogbo mọlẹbí àti fáwọn tó fẹ ṣayẹyẹ ló ní ọràn oúnjẹ tó dára lọrí àwọ ni pé adéolúṣọmọlú àwọn láàyè ìwọn ìyẹn fún díẹ ni ó bù sínú omi tó ń wọn yìí náà oúnjẹ dé rọpò ìmọ̀lẹ́pẹ́tẹ́ ó lọ fún gbogbo ọ̀gbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́ kíjẹ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́jọ́ àwọn alágbàtà wa lówó pọ́ púpọ̀ ló tẹ̀ lágbàtà lára rẹ̀ àwọn mùsàdọ́ọ̀ ìfẹ́fẹ́ ni ó tẹ̀ ló ṣe àwọn náà lè ṣe adéolú bufla àti adéolú pandoran òwú ilé ìfẹ́ wà ní kọ́ńdà olóòtú kingsport mega city estate wọn láyé mọ́níyà àti olóòtú government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó àwà ní kúdájú market shop number 6 by bone water line behind four van ilé ìwé bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lára 0803829973 tàbí

náà ni o gbogbo ayé pátápátá ló mọ̀ pé àwa la ṣíwájú wọn ọba mi òkè ló dirí ẹwà fákùkọ tiwa àwọn ètò wa ń tẹ̀ síwájú nílé iṣẹ́ Bond FM 92.9 ètò ọ̀rọ̀ ṣùnùkùn òun náà ni ọpọ́n tó sún kàn báyìí àwọn atọ́pẹ̀tọ̀ Balikis Ayepola Ibrahim àti Taurid Abdullahi wọ́n ní káwọn tó wọ̀ gbòòrò lọ́nà kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí lọ àmọ́ a ò ní fetí yín lẹ̀ lófo olóòtú wà níkàlẹ̀ láti mú ètò náà wá sí etí ìgbọ́yín lọ́jọ́ tòní ẹ máa bá wa kalọ̀.

0: alaikum salam. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mà.
1: Ìyá Ridwan láti ìlú Tóníyì, Adéjọlá Ànábì.
0: Adéjọlá Ànábì.
1: Kò ń tọ́nà ó, wọ́n kàn pa ẹran jẹ fún àwọn ni. Ọlọ́run dẹ̀ mú wá pa pé gbẹ́jọ́ pápá ẹran. Dáàbà lágbára.
0: Dáàbà bọ̀ ẹ má bínú, àwọn kan ní ó wà nínú òpó Islam àbí Mùsùlùmí àbí kò sí níbẹ̀, ṣé lóòótọ́ ni mà? Tí ò bá ságbára ọlọ́run kò yan pa. So èèyàn tó fẹ́ràn àwọn ìṣọdún ó kọ̀ pẹran jẹ ni. Ẹ ṣe mà. Ló dà ẹ ṣe mà. Hello.
2: Hello
0: sir.
2: Obìnrin ni mí o.
0: Ah ẹ má bínú mami mi. Hello ma, ẹ káàárọ̀ ma.
2: Ẹ káàárọ̀ ma o.
0: Yes ma.
2: Mami wa ó wà nínú ìṣẹ̀lẹ̀ Islam.
0: Ẹ̀tẹ́yàn bá rẹ́ni tó fẹ́ fún láwìn, ó sì tọ̀nà, ó wọ súnà.
2: Ó sì sàn, tó mọ̀ fóyàn máa ń pa, tẹ́ fún ẹ̀ ló fi lọ ni.
0: Láti
2: àwọn aṣẹ́wó ní ọwọ́ bí ò tó máa ti gbọ̀gbọ̀ fà yẹn ni ò dá.
0: Ó dá, ẹ ṣe mà mi. Àfin mọ̀ náà ni àwa tí a ò ní ẹ̀kọ́ yẹn. Hello. Mo ti gbé o, hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Yes, sir.
3: Alhaji Ibrahim ló ń pè o.
0: Ẹ ṣeun, sir.
3: Ẹun gẹ́gẹ́ bí ohun tí ó ń lọ gẹ́gẹ́ bẹ̀ sọ.
0: Yes, sir.
3: Ẹran pípa ara ìwọ Mùsùlùmí tí ó yẹ kó ṣe mú nínú ẹ̀sìn ni tó bá lágbára. Ẹni tó bá wá ń dáwọ́ ẹni tó rí i pé bóyá òun lè má lè kówó ẹ̀ lẹ́kìsí. Àwọn bàbá aláwọn àgbàlagbà àwọn bàbá àtiwọ aláwọn àgbàlagbà láyàjọ wọn máa ń pe kinní kan ní àjọ jímọ tó bá ti di tó bá ti ń kírun jímọ tó bá yẹn wọn á kórè kó tó sẹgbẹ mọṣáláṣí wọn fẹẹ dá àjọ yẹn wọn ń dá owó yẹn jọ ni. Nígbà wọn yẹn bá ti pé báyìí gbogbo wọn kàn máa kówó yẹn fẹ́ nìkan ó lè jẹ Kánò àbí ibì kan ló ti máa lọ rà ẹni tó bá dẹ̀ fẹ́ rí àti ẹ̀bára rẹ̀ agbowó kò sí ohun tó burú nù yẹn. Bóyá bí irú ẹ̀yẹ́ ọ̀bẹ ṣe jù sí jẹ́ ìjọba yìí. Sálárì ẹ̀mọ̀ yìí pé máa dé ẹ̀jẹ̀ ti pẹ́ ti fàníyàn sí pé ẹ̀fẹ́ fẹ́ ra ẹran Nàìjíríà. Sálárì ọ̀wọ́ ètí ìdè. Ẹ̀dẹ̀mọ̀ yìí pé ẹ máa gba sálárì. Èèyàn dẹ̀ láníyàn kò fẹ́ gba eléyà yẹn. Èèyàn lè gba ẹran eléyà yẹn. Lópin ìgbà tó ti mọ̀ pé sálárì ń bọ̀. Àmọ́ ohun tá a lè yá owó gba àwọn ẹran eléyà lé lórí ni wí pé ẹnì kan pọ́rìsì mi fóun fẹ́ fún mi lówó àbí mò ń retí owó kan tí ò sátìn tó fẹ́ rí yẹn. Ìyẹn ni ò lè mú kó gba àwìn. Àmọ́ tó bá jẹ́ pé ó ń retí owó sálárì ẹ̀ ń bọ̀ tó dẹ̀ mọ̀ kó máa dé tí ò dẹ̀ tí ì dé ó lè gba ọ̀tọ́ bá rẹ̀ ń tọ́ fún tó gbé tó gbà láwìn ó lè gbà. So bí ọ̀rọ̀ ebi méjì yẹn bóyá tí n bá rántí kẹta méjì yẹn ẹ sọ yẹn ẹni tó ń dá owó àti yíyá owó. Àmọ́ béèyàn ò bá wá ní agbára ẹ̀ tó ní nǹkan ẹ̀ tí ò rí bí tọ́lá yẹn kò í ṣe dandan kó pa bí ọba pa lọ́dún yìí a pa lọ́dún tó ń bọ̀.
0: Ẹ ṣe Alhaji ẹ ṣeun sà ẹ ṣe ẹ kúrò láde lọ́yẹ̀ ẹ ṣeun Alhaji náà lọ tún ti fi òye yé wa yẹn àwọn ẹlòmíì ò mọ̀ ẹ ráwọ̀ pọ́n sì tán ní ó tọ súnà kò tọ súnà. À ń dáwó jọ à dáwó jọ ẹ̀yin náà ojú tẹ bá fi wò ó ẹ bá wa dá sí ojú òpó yẹn lálò 07063161916 07063161916 Bond FM lawa 92.9 lórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn.

ti si ikede pataki yi oba fi ni mono ni olorun oba to da wa o ṣugbọn eni ti olorun oba ba fe ko mono lo fi ona han omo apele oke ogun omo bibi ni seyoro ni oke ogun Oyo state omo apele lori TikTok omo apele lori Facebook omo apele lori internet ni ka so fun gbogbo ti to gbe wa lowo lowo bayi ni pe arokaro ko ni fi le wa se bupe be ni aiso kaiso kuni koluwa kuni kolu ebi wa eje ka toju ara wa omo apele oke ogun ni ewe ati egbe awon baba wa si nje sibe awa ni ka se awari ara wa daada ohun to le de ba eda eniyan alejo ni yo dagbere fun eda eniyan lojo kan fun iwo to n gbo ikede yi lasiko yi ma so tete dide si oro ara re lati le ri omo apele oke ogun nomba yi ni ki e pe 0701093 8460 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 0701093 8460 WhatsApp number tẹ̀lé fi WhatsApp tó wọlé léyìí 0705948 7023 WhatsApp 0705948 7023 lọ́wọ́lọ́wọ́ yìí ìlú èjìlá àwórì ní ọ̀dọ̀ Abuja Súlè eléyìí tí wọ́n pè ní ọ̀dọ̀ ńlá ní ọmọ apele òkè ògbúwà ẹ̀yìn tẹ́ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n ní bàbá àgbàwà ní ìlú ìsẹ́yìn o ọmọ wọn apele òkè ògbú wà ní ìlú èjìlá àwórì ewé bẹ́ o nǹkan àwọn bàbá wa náà ń bẹ pẹ̀lú a ó máa retí inú àìsàn ní fi dé wá ṣubú pé.

0: kéde pàtàkì yìí lọ́ dá ní israel títí láyọ̀ olówó kéré wọ́n fi àzòyí kéde 35 years anniversary and thanksgiving service tàwọn lillian band nírùjọ kérúbọ̀n seraphim unification church of nigeria sí àná church of christ the worshippers bọ́lá ndúró paris lẹ́dìgbò tí wọ́n wà ní nọ́mbà 11 bátódé allen street off ilẹ̀gbò road ilé-èpò bus stop lẹ́dìgbò lagos lábẹ́ bàbá wa nínú olúwa senior superintendent apostle dr joe adagba jp ọjọ́ sunday 24 of may ni ètò yìí máa wáyé nínú ìjọ wọn aago mẹ́wàá òwúrọ̀ ni ètò yìí máa bẹ̀rẹ̀ bàbá wa apostle olùṣègùn adédìméjì láti inú ìjọ sí àná church of christ the worshippers blessed ọlátiléwá parish àwọn ni wọ́n máa fi ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wa àkòrí sustained by grace ìmúdúró pẹ̀lú orí ọ̀fẹ́ wọ́n wá gbàdúrà pé ọ̀pọ̀ ọdún la ó ṣe láyé pẹ̀lú àlàáfíà mi tí ẹ bá ń gbọ́ mọ́dà ìníṣẹ́ títí láyé olówó kéré ni olùkéde lidian eléfe alukoro.
1: ọdúpẹ́ fún ọlọ́run ká máa tẹ̀síwájú ní orí ètò ká lọ sí abala àwọn road transport employers association of nigeria báyìí àwọn return lábẹ́ state chairman alhaji ajala samsidin adepejo ajala kausa wọ́n ní ká máa kí gbogbo àwọn ọmọ return southwest pé wọ́n kúrò ìpalẹ̀mọ́ ọdún iléyà pàtàkì wọ́n ní ká máa kí chairman southwest barrister samuel agbede káwọn ẹ̀rẹ̀ máa kí elders kọ́mi títí layọ̀ efele pẹ̀lú southwest secretary kọ́mi tiwalade wípé ọba mi ìdùnmọ̀ á jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún iléyà àti láì yára gbogbo àwọn tèkó náà wọn ni ká máa kí àwọn sọ náà chairman deputy alhaji kausara òun náà ni alhaji ọ̀nàbànjọ sulaimon èkè ajíṣákin àwọn ni deputy admin wọn alhaji karim babatunde aroshibiri àwọn ni operation alhaji lasisi ahmed taiwo logistic and plant ti yé rẹ́dì òun náà ni wọ́n pè wọ́n alhaji usul samsidin adébáyọ̀ state secretary ṣàmẹ́ àti alhaji taofik ọmọtayọ ọkànlájà ìṣókòtó state treasurer babalẹ́dẹnu kọ́mi ògúndàrí olúṣọlá ṣọlẹ̀ sin finance ògbólógbó bàbá finance ni oríṣọlá lógbó sẹ ẹka gbọ́ ti àwọn tó dà.
0: ọ̀dà up to da progress up road super lábẹ́ chairman wọn state chairman wọn alhaji yusuf ọ̀làtọ́dẹ ọ̀làdọ̀dẹ oyin ni o adùnni ìjọba aládùn àjọ máa la ni láìgbàgbé deputy admin wọn alhaji abubakar amori ajidagba jesu aguda deputy operation alhaji fataya atiku ọpẹlú anigbèsè deputy logistic and planning alhaji usman aliu ọdọfin logbo ẹlẹgba láìgbàgbé secretary wọn alhaji nurudeen abdulsalam alubarika state treasurer wọn alhaji yisa ramon lẹgẹ ti korodu láìgbàgbé state financial secretary alhaji muftau aka ọgbọ̀lọ̀ wọn ní ọ̀pọ̀ ọdún la ó ṣe láyé ká ṣe jẹ́jẹ́ o.
1: àwọn namora náà gbẹ̀yìn àwọn ọlọ́kadà lábẹ́ alhaji taslim zain adesina ọ̀kan lọ́mọ wọn náà ní akí gbogbo àwọn namora kan kó ìpalẹ̀mọ́ ọdún deputy wọn alhaji ayinde akim deputy school boy ní gbogbo ìyànkù bàbá lágbèdà kọ́mi ọlámilẹ́kan òbísanyà deputy operation deputy chairman operation alhaji nuru abdul habu àríwájòyè deputy logistics kọ́mi yunana yakub jp state secretary ni àwọn alhaji usman rabiu kanua state treasurer alhaji abiodun makinde state financial secretary balẹ̀ kẹgbẹ́rí lókòkò gbogbo àwọn zonazona chairman látòrí akim ẹ̀ṣọ́ ní ìkòròdú nílẹ̀ balógun lókòkò team lagos badagry ìbọnú alhaji sekanu nurses aroma agric wọn pọ̀ rẹpẹtẹ ẹ máa bá mi tọ́jú lawi lórí tó ṣe fún èmi àti araba nínú ọdún léyà
0: lawi
1: gbójú báyà jí kò máa yẹ wo lábẹ́ bẹ́ẹ̀ ká máa tẹ̀síwájú bí a ti ń kí gbogbo àwọn èèyàn wa ní return ànífẹ́ni kankan nínú wọn ṣe àwátì gbogbo apátápátá a ó ṣe ọ̀pọ̀ ọdún ní láyé àti láyé ara lórí ètò lẹ́nì kí máa kí ọba bá wà yìí ọba mudashi ọba mudashiro salaudeen ọdẹjọbí ìpè bàbá wa lágbòdo ọfàgbòdo wọn pè palẹmọ ọdún iléyà àti gbogbo àwọn olóyè ní lágbòdo gbogbo apátápátá a ó ṣe ọ̀pọ̀ ọdún láyé ọba mudashi salaudeen alade ọdẹjọbí ajagunpade alágbòdo ọfàgbòdo kingdom wọn ní ká kí gbogbo àwọn olóyè pátápátá nílùú àgbòdo àti gbogbo àwọn olórí wọn ní ká máa kí gbogbo àwọn ẹgbẹ́ àpèdè náà pé ọ̀pọ̀ ọdún ni.

0: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ ẹ̀bọ́n fm 92.9 ètò pàtàkì kan tàpè ní lágbègbè wa tó máa ń borí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán ètò lágbègbè wa bí ibi tí a ti máa ń yàn wọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa bọ́jẹ́tì ìjọba ìbílẹ̀ cda cdc èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò lágbègbè wa máa ń lọ ọjà irindé àtọ́kùn ètò ni mọ̀rúfúndín olùyege pẹ̀lú wasil salaudeen ọmọ tó mọ̀kọ́lọ̀ lékè gbájú láìgbàgbé mutiu abdullahi olóòtú ètò ọ̀hún ni
1: abiodun èlú gbájú
0: gbogbo èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
1: 08034093731
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó àgbègbè wa ẹ má míì sí ẹ.
2: Tó bá ní bá mi ṣe ìrìn tó rọ̀ mí lọ́rùn.

Oba Elerumi, iwo ni mo n ti o. Oba ti o labawo.

0: ṣe atọ́pọ̀ ètò ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà lóòótú náà ń ṣiṣẹ́ tó ti yọ ní ìṣòlóòótú sì ju ohun tí tupu ètò lọ. Ẹ̀lú orúkọ yín ni ẹsẹ ẹsẹ o.
1: Orúkọ tèmi ni Abiodun Olúgbájú. Ìkámọ́ àwọn ọmọ yín ní bọ́ọ̀dẹ fẹ máa mi. A máa ń gbà ká gbọ́dọ̀ àwọn ètò yìí.
0: A mọ̀ pé mo rí bí ilé ìfẹ́ àbí ìfẹ́ náà ni. Ẹ tọ́ka sí àwọn nǹkan tó yẹ pé ó tó lè jẹ́ bí àmúṣagbára tó tó fi lè wà ní sórí èdè wa Nàìjíríà bá ṣe tọ́ka sí àwọn ìlú.
2: Ìjẹun pẹ̀lú ọ̀run lákútẹ̀ lọ́jọ́ náà lọ́hùn lákútẹ̀ láti lọ mú yàn kúrò nù ọ̀rọ̀
0: àná òde yìí
2: ni bàbá wa Mr. and Mrs. Rashidat Abdulaziz Oderemi. Mo ti ẹ̀pàdé kọ́sítọ́mà yìí ìyá wa ní alámọ̀lá lọ́bá lè dé àgẹ̀dẹ̀ ọkọ̀ wẹ́kọ̀ọ̀mù rẹ̀ ìyá wa ní yà látọ̀rí pé ọ́nì yóò fún bàbá lè dé ẹ̀yìn náà tún dé tolú ìlú ń bẹ lábẹ́ ọ̀run mo rìn lánàá nígbà tí máa dé ọlọ́pàá ti wo kalẹ̀ aago mẹ́ta mi tó mi kí n tó báyìí tí mo kí n abilékọ Farida àti ọkọ ẹ náà congratulations o. Ìyàwó ni mo ní lágbára lọ sísítà mi Suliat Adéṣèwà gbogbo yìí náà láàkì láọ̀rọ̀ gan ọmọ ògbóyè Láládéwà Araba tí kò wádé òwádé kárìó ibi wọn pe orin sí ni wọn pe lórí ìta pẹ̀lú ibi wọn pe ẹ̀dẹ̀ sí wọn pe ẹ̀dẹ̀ sí ni wọn pe lókè ẹ̀dẹ̀ congratulations Farida gbogbo ẹbí brother wa náà láti ìkirè gbogbo yìí láàkì o.
0: Ẹ kú ẹ̀dá bá ṣe ń kásẹ̀ lórí ètò ẹ̀tọ́ yín lágbègbè àtúrò pé ìdùnnú ṣubú láyọ̀ náà ni a sì mọ́ bá gbàgbó náà ni wọ́n ní mọ́jà ká gbàgbé ọdún 25 oníkọ̀tún tìlú kọ̀tún yẹn ọ̀pàlà sísì sọ̀lá gbẹ̀dà bí wa síwájú ìyálọ́jà tìlú kọ̀tún tẹ́jọ́ ọba tó níkọ̀tún wọ́n ní kí a mọ̀ kí yẹn náà tún gbòde gan.
2: Ọba Nasiru Babatunde Ogunrombi Lawal Akinlọwọ Wan Àríwá Joyè di oníṣàṣà of Ṣàṣà Kingdom àwọn náà ṣàyẹ ọdún kẹrìnlá nílé àgbàrá bálábá wọn lọ́jọ́ tí ní jíjẹun mú pẹ̀lú ìrọ̀rùn ni bí wọn bá dáàfin oníṣàṣà ní ìsìn àfintẹ́bà fẹ́ jẹlẹ̀ ní rí rí rẹ̀ rí náà ni sísítà mi Khairat àti bàbá mi Sheikh Shamsuddin Badrin Rukuta ni wọ́n ń ṣe ìwàlímọ̀ Quran fọmọ wọn Najiba ní Ìjayé nìyẹn ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó yìí náà ni.
0: Ìbákan ẹ̀mẹ́jà gbàgbé ọba torílé agége náà a ń balẹ̀ o tó ti yẹni àgbédè yìí ọdún ajé tiwọn náà ìyẹn náà gbòde kan lọ́lọ́dẹ bí alájẹ torílé agége alhaji agbẹmísọ́lá ọpọlọ ẹrú ìyá àbèjì ológo ẹbí la gbule ni lanta ni lubada ni pe lo yo to to je ya sare pe a pe ni ka ma ki won na adua e wa ja si jeje gugu bi te ba tin gbe kini lo lomi o e ja si jeje e si mo koja iyara yo adua wo gba o olooti wa abi odun lubaju adupe lo ije wa le se na adupe lo won bo wa balade akosile fun kaya di sa e ku se o aku si mi o ni yo gba abi
2: yo ben Abdullah Hassan Salahuddin mo to ko lo ko tin njo o ijo mejo la to lanfa lati
0: pa Julius Olalere abi
2: Olumike

ẹkú ìtẹ̀dí sí wa ìròyìn náà ń tẹ̀síwájú àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí náà sì ìgbìmọ̀ àwọn kámpọ́ọ̀sì tó ń bẹ ní ìpínlẹ̀ ogun jcc wọ́n ti pè fún àyípadà tó yàrá ọ̀tọ̀ látọ̀dọ̀ ìjọba pẹ̀lú ìwádìí tó lóòrìn lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ gáàsì tó dùgbàmù nílé-ìwé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ladies apostle school tó wà ní ìjẹ̀bú-òde àtàwọn ilé-ìwé míná tó fara gbá àgbájọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà wá kọminú lórí àbájáde èsì tó jáde tó sọ wípé ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùgbé ló ń mu egbò igi olóró tó sì fà á tó fi nira láti máa mí dáadáa sókè àti sílẹ̀ eléyìí ló fà á tó fi dá ẹlòmíì gúnlẹ̀ nínú wọn nínú àtẹ̀jáde ìròyìn tó jáde látọ̀dọ̀ alága ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà nípínlẹ̀ ogun jcc comrade tijani abiblai adekunle ẹgbẹ́ náà ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí nǹkan tó dá ìjayà sọ́kàn ará ìlú ó sì tún dá òórùn lẹ̀ léè tó pè fún ìgbésẹ̀ akíní kíákíá lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn àjọ tí ọ̀rọ̀ kò gbọ̀gbọ̀gbọ̀n láti ṣe ètò ìgbáradì àti láti jẹ́ kí ààbò tó nípọn kó wà fún ẹ̀mí láyìíká ọgbà ilé ìwé àti láàrin agbègbè gbogbo nítorí ìdí èyí ẹgbẹ́ nurse nípínlẹ̀ ogun jcc wàá pè fún iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò àyíká lábẹ́ ìjọba àpapọ̀ àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nema àjọ tó ń rí sí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn nílẹ̀ yìí ncdc iléeṣẹ́ tó rí sí ètò ìlera ara nípínlẹ̀ ogun àtàwọn àjọ míì tó rí sí ọ̀rọ̀ ètò àyíká pẹ̀lú èyí tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti gùnlé iṣẹ́ ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ààrẹ bọ́lá tinubu ti pè fún kíkó ọkọ̀ òfurufú agbérapá hẹlikọ́pítà wọlé kíákíá lọ́nà tí yóò fi ṣàtìlẹ́yìn fún àwọn ikọ̀ elétò ààbò náà bó ṣe tẹ́wọ́ gba ìwé àbá látọ̀dọ̀ iléeṣẹ́ tó mójútó ààyè ọkọ̀ airbus láti wá ṣèdásílẹ̀ ibi tí wọ́n á ti máa ṣe àtúnṣe sí balloon pẹ̀lú ààyè ibi tí wọ́n á máa páàkì ẹ̀ sí nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ti ọ̀dọ̀ agbẹnusọ wọn jáde ìyẹn báyọ̀ nọ́núgà òun náà ló ṣàlàyé pé ààrẹ tinubu ló gbé ìpèníjà náà kalẹ̀ síwájú ikọ̀ láti iléeṣẹ́ náà lẹ́yìn tí ẹni tó jẹ́ adarí ní ẹkùn tó mú ìmúgbòrò bá okòòwò nílẹ̀ áfíríkà àti ní àárín gbùngbùn ìlà oòrùn ilẹ̀ yìí thierry cloutet òun ló sọ̀rọ̀ nípa ojú ìwòye àti àwọn olùdáṣẹ́sílẹ̀ nílẹ̀ áfíríkà níbi ìpàdé tí wọ́n ṣe nílùú kigali tí í ṣe orílẹ̀-èdè rwanda ààrẹ tinubu sọ wípé orílẹ̀-èdè yìí nílò ọkọ̀ òfurufú tó dáńtọ́ tó bá ìgbà mu ìyẹn hẹlikọ́pítà láti fi kojú àwọn afẹ̀míṣòfò àti ètò ààbò tí kò dé náà jákèjádò orílẹ̀-èdè yìí wá pè lọ́nà tí bàálù hẹlikọ́pítà àpàṣe tí nàìjíríà ń béèrè fún bó ṣe máa tètè dé tó máa tẹ̀ wá lọ́wọ́ bákan náà ni ààrẹ tún sọ̀rọ̀ lórí bí orílẹ̀-èdè náà orílẹ̀-èdè yìí bó ṣe gbáradì sí lórí lọ́nà tí ìfọwọ́sowọ́pọ̀ yóò ṣe wà láàrin iléeṣẹ́ tó ń rí sí ọkọ̀ òfurufú hẹlikọ́pítà pẹ̀lú iléeṣẹ́ ètò ààbò oníjọba òun ó ní èròǹgbà gidi lọ́kàn fún wa ní nàìjíríà lọ́nà tí gbogbo nǹkan yóò fi padà bọ̀ sípò ìròyìn ilẹ̀ òkèrè. ohun tá a gbọ́ ni pé àjọ elétò ìlera àgbáyé the world health organization who ti kéde pé àrùn ebola tuntun ọ̀sàrà èmi tún ti bẹ́ sílẹ̀ o ní orílẹ̀-èdè dr congo tó sì ń kọ àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti ilẹ̀ òkèrè lóminú àjọ elétò ìlera àgbáyé sọ pé ní ẹkùn ìlà oòrùn ituri ní orílẹ̀-èdè dr congo ni àrùn náà ti bẹ́ sílẹ̀ tó sì ṣàfihàn pé èèyàn tó ń lọ bí òjìlélúgba àti mẹ́fà ló fara kò nígbà tí ọgọ́rin èèyàn tí wọ́n ó ti ti ara àrùn náà gbẹ́mímì ṣùgbọ́n ó ṣe é ní ìkìlọ̀ pé àrùn náà tún ṣeéṣe kó gbilẹ̀ sí o tí wọn ò bá tètè wá oògùn apakòkòrò láti fi kojú ẹ̀ ní kíákíá àrùn náà jẹ́ ẹ̀yà ebola ó sì máa ń ṣe èèyàn bíi orí fífọ́ gòrògò ibà pọ́njúpọ́tọ̀ egungun ríro ara yíyún àti àjàjẹ́ ní gbogbo ìgbà ó sì máa ń fa èébì pẹ̀lú náà lóòótọ́ àjọ who ní kò tíì sí oògùn kankan tó lè pakòkòrò àrùn ọ̀hún àmọ́ ó ní ó ti gbilẹ̀ kọjá ilẹ̀ dr congo tó ó tó lẹ́nu ṣùgbọ́n ó kò ń gòkè tó máa lọ ẹni gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí ọwọ́ ọlọ́pàá ba afurasí mẹ́wàá tó lọ́wọ́ sí da ìbòrú o níbi ìdìbò abẹ́lé primary tó wáyé nílùú èkó lánàá
àgbájọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nàìjíríà pè fún ìwádìí tó lọ́rìn lórí ohun tó fa afẹ́fẹ́ ìdáná gáàsì tó fi dún gbámù ní ilé ìwé kan ní ìpínlẹ̀ ogun ààrẹ tinubu pè fún gbígbé ọkọ̀ bàlúù agbára pa wá ní kíákíá láti fi gbé ètò ààbò ró

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá lónìí ọba lánàá ọba títí ayé ẹ̀mí pẹ̀kún ọba tó fún aláǹfààní láti fi gba wa lédè fẹ́ àlejò bọ́ọ̀n lọ́sẹ̀ yìí bá ti máa ń mọ rírì àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa dá sétò àlówó àní nǹkan tá a lè fún wọn àǹfààní tá a lè fún wọn náà lélẹ́yìí láti lè fi mọ̀ wọ́n bí èèyàn ara lè ṣe máa ń gbé wọn kẹ́ lè fún mọ̀ sí nípa wọn kẹ́ lè fún mọ gbogbo nǹkan tí wọ́n dáwọ́lé àti àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe kẹ́ lè mọ̀ pé yẹpẹrẹ kọ́ lè kọ́ wa sí àwọn tó yẹ pé wọ́n máa ń bára dá sètò ní iṣẹ́ bọ́ńdẹ̀ fẹ̀m ọgbọ́n wọn ìrírí wọn àdúrà wọn ló ń jẹ́ kí àwa náà máa tẹ̀síwájú ilé iṣẹ́ yìí fún ìdí èyí àwọn aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ rédíò nàìjíríà bọ́ńdẹ̀ fẹ̀m wọn ní ká máa wá wọn lọ ká máa tọ̀ wọn lọ láti pé a fi mọ rírì wọn láti lè mọ̀ pé àwa náà mọ rírì wọn bí wọ́n ṣe mọ rírì wa ilé iṣẹ́ bọ́ńdẹ̀ fẹ̀m ní báyìí a ti wá lọ káàkiri àlejò kan gbòógì ni mo ti mú wá fún lónìí bàbá yìí gbogbo ètò tá a bá ń ṣe ilé iṣẹ́ bọ́ńdẹ̀ fẹ̀m wọ́n nífẹ̀ẹ́ wa gbogbo ètò wa ni wọ́n máa ń bára dá sí bó ṣe ń gba ìbéèrè ni wọ́n ń jẹ ẹ̀bùn lórí àwọn ètò yìí alejo wa ti wa ni agbara alejo ọba adarúkọ yín fẹ̀hún ara ni.
1: Orúkọ mi ṣe mista Sobowale Maruf láti ìlú Abẹ́òkúta.
0: Alàgbà Sobowale Maruf láti Abẹ́òkúta wọ́n ní alejo wa lórí ètò alejo bond lónìí. Alàgbà Sobowale ọmọ bíbí ìlú wo ni.
1: Ọmọ Abẹ́òkúta ni mí.
0: Ọmọ ẹ̀tọ́ bá tẹ̀ sí gbẹ̀mọ ní alàgbà Sobowale Maruf láti Abẹ́òkúta. Ṣé Abẹ́òkúta ni wọ́n bí yín sí? Báwo ni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yín? Lébi sí ifá fi òpin ẹ̀kọ́ ti sílé Ifásitì. Àti pé ṣàwọ̀ gan-an lẹ̀yìn láàyè.
1: Agége ni wọ́n bí mi sí
0: Lékòyè.
1: Mo sì lọ léèrè ní St. Peter Bedes High School ní Agége. Mo kúrò ń bẹ́ẹ̀ mo lọ sí secondary school ní orílẹ̀ Agége. Mo kúrò ń bẹ́ẹ̀ mo àgbà ilé kí ó lọ ní Mọ́kàsí Lágége. Ládùúgbò mo wá padà lọ sí Abẹ́òkúta.
0: Láti bàtẹ́ sí àpàdà dé Abẹ́òkúta iṣẹ́ yìí lẹ̀ ń ṣe lẹ́yìn tí ẹ ti parí ilé ẹ̀kọ́ yín ẹ ti lọ sí Lékí. Ṣé ṣe àáfàá lẹ́yìn láàyè ní abẹ́ níṣẹ́ ọwọ́ mi ìtẹ́kọ́ tẹ fi pín ìrìn àjò ìgbésí ayé yín.
1: Iṣẹ́ àáfàá ni mo láyọ̀ tí mò ń ṣe mo ń kọ́ mọ ní kí mo sì jẹ́ rírì sí fìmọ̀.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbà bó ṣe wá ń tẹ̀síwájú lórí ìgbésí ayé yín a ti tún ọdún mélòó tẹ sí ń bá wa bọ̀ ní iṣẹ́ bọ́ńdẹ̀ fẹ́.
1: O ti pẹ́ ń bá yín bọ̀ láti 1980 something mo ti ń bá yín bọ̀ dìísí.
0: Ọjọ́ ti pẹ́ o.
1: Bẹ́ẹ̀ni ma.
0: Bó ṣe wá bọ̀ àbọ̀ láti ọdún 1980 something bẹ́ẹ̀ ṣe sọ. Àwọn nǹkan wo lẹ fẹ́ ka fi kún àwọn ètò wa? Àwọn nǹkan wo lẹ fẹ́ ka yọ kúrò? Àwọn ètò wo lẹ ń gbádùn láyé ìgbà yẹn tẹ wá lérò pé tẹ bá láǹfààní? Àti rí àwọn aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ rédíò yìí. Ẹ sọ fún un pé àwọn ètò báyìí ẹ bá wa dá padà. Báwo lẹ ṣe ń gbádùn wá sí? Àwọn nǹkan wo lẹ fẹ́ ka yọ kúrò ní àwọn ètò wa? Àwọn nǹkan wo lẹ fẹ́ ka yọ kúrò ń bẹ?
1: Ilé iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ kò ní jóná kò sí ní bàjẹ́. Mo ń bá nǹkan kó ní òwe ìròyìn tí wọ́n ṣe láràárọ̀ ojoojúmọ́ máa ń gbọ́. Ètò slam náà kò gbẹ́yìn bẹ́ẹ̀. Ètò àlejò bọ́ọ̀lù náà kò gbẹ́yìn bẹ́ẹ̀. Àti ètò pòròsọ́kọ̀ kò gbẹ́yìn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni extra tí wọ́n ń ṣe mẹ́rẹ́mùkẹ́ extra ìgbẹ́ máa ń gbọ́. Ọlọ́run jẹ́ kí ó máa lọ sókè sí kó má bàjẹ́ fún. Àwọn tó sì ṣe ètò náà tán ti lọ́nu wa sábà foríjì wọn bí ẹbí alájọ Sọ́lé Abdullahi wọn sábà foríjì wọn àtàwọn bẹ́ẹ̀ lọ. Láwọn ọ̀là kòwátá ilá abilà nílà sí.
0: Mo wá sọ pé láti ìgbà tẹ ti ń bọ àbáwọn ètò ilẹ̀ máa ń gbọ́ ń gbà yẹn tẹ́lẹ̀rò pé a lè dá padà tó fi lè kún iṣẹ́ wa táwọn aráàlú á ti máa gbádùn.
1: Kò sídò tí a fẹ́ nígbà fi kún bẹ̀ bẹ́ẹ̀ ṣe náà kẹ̀sì máa ṣe lọ. Torí ètò àlàyé bàbá ọ̀rọ̀ gan ní ìsìn gbogbo àlà ń gbádùn ní gbogbo ìgbà kó tó máa lọ sókè sí.
0: Adúpẹ́ ẹ̀ṣọ́n bàbá wa Sobowale Maruf láti Abẹ́òkúta. Bó ṣe wá jẹ́ ọmọ Abẹ́òkúta ẹ̀gbáre wa ẹ̀gbá méjèèjì ara wọn níyàn gbogbo mọ̀ṣẹ́ lè mi. Oúnjẹ wo lẹ nífẹ̀ẹ́ àti máa jẹ jù ní Abẹ́òkúta? Ṣé ẹ má darí láfún ni?
1: Láfún la máa ń jẹ nínú ẹgbà pẹ̀lú ọbẹ̀ ewédú àti ọbẹ̀ gbúre.
0: Láfún àti ọbẹ̀ ewédú àti ọbẹ̀ gbúre olóúnjẹ wọn nílùú ẹ̀gbá àti kókóró ńkọ́ àkókóró ẹ̀gbá náà gbogbo ẹ̀ náà la máa ń wọ àti gbogbo ẹ̀gbá ẹ̀sìkò lákòótán. Bó ṣe wá jẹ́ bàbá lẹ́gbà tẹ́jọ́ ọmọ ẹ̀gbá ó ní wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́jú àti pé àáfàá ni ṣe máa ń gbọ́ orin bàbá lẹ́gbà
1: àyìnlá ọmọ wúrà
0: wa láti fi ṣe àlejò wa lálejò ká máa wò bó ṣe máa mìlẹ̀ ǹdẹ̀ pẹ̀lú orin àyìnlá ọmọ wúrà lónìí. À ń padà bọ̀ lórí ètò àlejò bond lọ́sàn-án ẹ má yí kúrò níbẹ̀ bond fm ti the slime náà lára.

0: Ẹ̀káàbọ̀ padà sórí èsì àdèdè Bọ́mbé Ṣẹ̀gbọ́n Dọ́fẹ́ mọ títí dọ̀sí ní ìtàsí tí ń gbà lálejò náà ní alàgbà ṣébí wa ló mọ Ruth láti Abéòkúta bí wọ́n ṣe máa ń dá orúkọ ọmọ ènìyàn. Bàbá wa bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń bọ̀ lọ́wọ́ ta wà yìí, a mọ̀ ó lọ fẹ́ gba ìjọba, ìjọba àpapọ̀ yín, ìjọba ìpínlẹ̀ yín, ìjọba ìbílẹ̀ yín, a mọ̀ ó lọ fẹ́ gba ìjọba tó wà lóde kí wọ́n lè tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà délẹ̀ yìí.
1: Àwọn ta fẹ́ gbà náà pé gbogbo ká kó fún àdúrà, àdúrà lọ́rọ̀ wá kọ̀, kò sí ní ta fẹ́ ṣe wọ́n ju àdúrà lọ, kọ́ sí gbàdúrà gbogbo lápapọ̀.
0: Fẹ́ ṣe gba àwọn ìjọba alámọ̀ràn pé àdúrà ló ń gbà, kì í ṣe agbára, Ọlọ́run bá máa tì wọ́n lẹ́yìn, Ọlọ́run bá túbọ̀ kùn wọ́n lọ́wọ́ láti tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà kò kú ní fúká, lágbára Ọlọ́run ìbá, lágbára Ọlọ́run á máa tì síwájú ní ìlú. Àwọn lọ́kọláya bẹ́ ṣe jẹ́ àǹfààní lè mú mú mi, àwọn máa yá àwọn lọ́kọláya tí wọ́n máa wá sọ́dọ̀ yín pé bàbá ẹ bá dá sílẹ̀, bá dá sílẹ̀. Àwọn ọ̀dọ́ àdúgbò yín, àwọn ọ̀dọ́ agbègbè, àwọn ọ̀dọ́ inú ilé yín, àmọ́ wọn lọ fẹ́ gba àwọn ọ̀dọ́ àti àwọn lọ́kọláya lónìí.
1: Àmọ́ ta fẹ́ gbà náà pé kẹ́nì kọ̀ọ̀kan ká ṣe sùúrù, ká sì máa tọrọ àwọn jẹ, ká máa purọ́ fún wa, ká ṣe dáadáa láàrin ara wa, ká ṣe déédéé ní ọlọ́run, ká ṣe láàrin ara wa. Bẹ́ẹ̀ni
0: bọ́lá ọba ṣe ní ká ṣe déédé, ẹ̀jẹ̀ ká ṣe déédé, àwọn ọ̀dọ́ àdúgbò nǹkan àmọ́ wọn lè fẹ́ gbà wọn.
1: Òun náà ni pé iṣẹ́ tí kò bá ń ṣe náà ni kò mú wa síta ti máa ṣe, ká fi gbogbo tí ò da sílẹ̀, gbogbo alámọ́ tó da yàtí tí ò da kọ́lọ́gbó sànú wa lápapọ̀.
0: Àní àánú Ọlọ́run ìbùkún Ọlọ́run á lé gbogbo wa bá láṣẹ Ọlọ́run bá. Bá ṣe wá ń kó ètò àlejò Bọ́ọ̀lù bá ṣe ń kó nílẹ̀ ní dẹ́kẹ̀ gbàdúrà fún àwọn aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ rédíò yìí. Gbogbo àwọn tá à ń ṣe ń bẹ̀ pátápátá ká máa nílẹ̀ síwájú bóyá ẹ fàáyà fún wa yín ni ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Àdúrà yín la nílé kí pé àdúrà yín aláàlú ló mú à ń tẹ̀síwájú iléeṣẹ́ Bọ́ọ̀lù FM. Ẹ gbàdúrà fún iléeṣẹ́ wa.
1: Iléeṣẹ́ Bọ́ọ̀lù FM látòrí màmá wa Princess Adémíkẹ́ Wúrọ̀ọ́lá, bàbá wa Alhaji Wahab àti gbogbo ohun tó ń ṣe níléeṣẹ́ Bọ́ọ̀lù látòkè délẹ̀, Ọlọ́run wọ́n ràfánù mọ̀kánù àléyá, wọ́n ràfánù mọ̀kánù àléyá, wọ́n ràfánù mọ̀kánù àlẹ́ òkè òkú lẹ́ẹ̀máa lọ ìmọ̀ọ́sẹ́ ìlágbára ọ̀nà. Gbogbo àtàwọn wa ń gbọ́ Bọ́ọ̀lù FM náà pátápátá Ọlọ́másá máa bí àbùkátà nìkan fún wa. Ọlá Fatia.
0: Adúpẹ́ o, adúpẹ́, àdúrà gbogbo wa gbà lágbára Ọlọ́run bá. Mo lérò pé tọ́ba fún pé lọ́jọ́ mi ẹ fi jẹ wa.
1: Lágbára Ọlọ́run.
0: Ẹ lè pe nọ́mbà ìbára mi sọ̀rọ̀ ni a lè rí àwọn nǹkan tó jẹ́ pẹ́ síjọ lọ sílé ìwé àbí wọ́n tiẹ̀ ti tẹ̀ síjọ gbé ládùúgbò dání. Alàgbà tí mò ń gbọ́ ìròyìn mo mọ̀ wọ́n á mi sì ní nọ́mbà wọn. Ẹ pe nọ́mbà yín kí àwọn aráalé àbáwọn tó bá mọ̀ yín kí wọ́n lè kàn sí.
1: Nọ́mbà mi ni 08136420140. 08136420140.
0: Nọ́mbà ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ àlejò wa ni alàgbà ṣọ́bọ̀ wa lé mọ̀ roof. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀pẹ abẹ̀yìn sì láyọ̀ àágúnlẹ̀ láyọ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba àlejò tuntun ń la fún wa mú wá fún yálà àwọn tó ń bọ̀ wá dá sétò yálà ọkùnrin yálà obìnrin àwọn bàbá wa á lọ tọ̀ wọ́n lọ bá sí pé wọ́n ti fún wa lámọ̀ràn, wọ́n ti àwọn ni wọn máa ń sa ààrẹ sí wa. Ẹ fẹ́ pè mí fún àlejò gbọ́dọ̀ àbí olólùfẹ́ wa lẹ́yìn náà. Ó wù mí pé ó wù mí kí wúde fún iléeṣẹ́ Bọ́ọ̀lù FM, ó wù mí kó wá fọ̀rọ̀ wéèmù náà lẹ́nu. Ẹ pè mí sórí nọ́mbà yìí àbí ẹ fẹ́ polówó ọjà lórí ètò yìí 07087492118 Ganiat ọmọ Bello Ayashiro lorúkọ tèmi olóńsẹ́ làwọn èèyàn pè mí. Ayọ̀ àtàlàáfíà láti fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ìṣàlá. Because you're out in life.

ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ti bá wa rìnrìn àjò yẹn láti aago mẹ́rin ìdájí. Ọpẹ́ fọlọ́run ọba tí ò fi wá sílẹ̀ tá fi máa gbé ìjókòó fún àwọn Indigbo táwọn náà yóò máa tẹ̀ síwájú. Kíta gbàgòkè òun náà la fẹ́ gbà sọ̀kalẹ̀ báyìí ó wa ò farapa. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gorí afẹ́fẹ́ lágbára Ọlọ́run ọba. Lórúkọ àwọn lọ́gàlọ́gà gíwá iléeṣẹ́ Bond FM Al-Haj Abdulwahab Alade Akọ́ṣílẹ̀ là ń kí pé ṣé bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò. Ká máa kí gbogbo àwọn lọ́balọ́ba náà tí wọ́n ń ṣe ayẹyẹ lọ́jọ́ tòní ẹbí àwùṣẹ onígbòǹgbò ọba Olúwa Fẹ́mi Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá bí wọ́n ṣe ní kí a máa kí àwọn lọ́balọ́ba. Lórúkọ Balikis Ayépọlá Ibrahim Tayọjẹ́ Akéde Ètò lọ́jọ́ tòní Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lórúkọ tèmi o. Ó dìgbà kan náà, bye for now.

92.9 Bond FM Igirigindo. Happy on the 92.9 Bond FM.

0: 92.9 Bond FM Igligindo.
1: Happy on the 92.9
2: Bond FM.
0: 92.9 Bond FM Igligindo.

Stop it, I'm ticklish. You have

Ni na o

láti lè ṣe bond fm 92.9 kí ipa ikú rọ̀lẹ́ o àkó àtàrò àkó ìsinmi ní báwo ní sà àkó sunday tó jẹ́ ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026 ògo ni fún ọlọ́run lókè ọ̀run a tún ti balẹ̀ bàgẹ̀ sí ẹ̀ka ìdí ọmọlúàbí láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ sì máa gbọ́ wa kẹ̀rẹ̀kẹ̀rẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ètò oríṣiríṣi tá a ti là kalẹ̀ ń bẹ níléeṣẹ́ bond fm 92.9 ìpolówó tá a ti sanwó fún àti àṣàyàn orin òun náà lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ tí màá gbé iṣẹ́ kalẹ̀ fún àwọn akẹgbẹ́ mi yòókùn táwọn náà máa tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti ń bá bọ̀ láti aago mẹ́rin ìdájí tó fi di àkókò yìí mo sì dúpẹ́ lọ́wọ́ ẹnjíníà wa ẹnjíníà tó mòye ẹnjíníà adésínà orúkọ mi ò yípadà olúmiyídé ọlálérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ ti pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni gbogbo àwọn mùsùlùmí akínyẹ́ o akú ìpalẹ̀mọ́ iléyá yóò bá wa láyé láàyè àti ní àlàáfíà ara lágbára ọlọ́run ẹ̀ka ìdí ọmọlúàbí náà rèé gbogbo ẹ̀ a máa mú wa fún yín láti lè ṣe bond fm a máa fi eléyìí ká máa fi ṣọ̀yẹ́ ẹjọ́ ẹ̀ fún ti ìgbàládùn sunday tèní àti láti palẹ̀mọ́ fún iṣẹ́ ọ̀la ìbànújẹ́ òní kàn wá lágbára ọlọ́run

Shut up.

0: ọmọdé ní dádì òun parọ́.
1: Gbígbára
0: ago márùn-ún kù ìṣẹ́jú méjì tá a lọ gbọ́ ètò ìwòsàn òróra ọkọ̀ yìí tí àjọ Bible Society of Nigeria ti wọ́n ṣonígbọ̀wọ́.

social welfare. America, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà, PSN, ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: bẹ́ẹ̀ni o ká képe Jésù Kristi nínú gbogbo ìṣòro tí a bá ní gẹ́gẹ́ bí ètò yìí ṣe ní àkọlé pàtàkì àti àkòrí tó gbèmí wípé ìwòsàn ìrọ̀ ọkàn képe Jésù ló máa tán gbogbo ìṣòro ìwòsàn ìrọ̀ ọkàn wa. Ẹ káàbọ̀ sórí ètò pàtàkì tí à ń pè ní ìwòsàn ìrọ̀ ọkàn. Ètò ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ́ bíbélì ilẹ̀ Amẹ́ríkà ṣe agbátẹrù ètò yìí. Iléeṣẹ́ ta ti ń gbó sáfẹ́fẹ́ ta wọ̀nyí ni Bond FM 92.9 tó wà ní Onígbòǹgbò Kingdom GR Ìkẹjà Lẹ́kọ̀ọ́ ní Adépọ̀ Bus Stop. Orúkọ mi ni Michael Olúwafẹ̀mí Adésínà JP Mr. Bible pẹ̀lú mi ṣiṣẹ́ lọ́jọ́ tòní ni àwọn bàbá méjì, àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé méjì, àwọn ọ̀jọ̀gbọ́n méjì tí wọ́n sojú Bible Society of Nigeria. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà, wọ́n fẹ́ gbọ́ yín.
1: Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá, mo kí wa kú àkókò yìí, mo gbàdúrà pé lórúkọ Jésù yóò tu wa lára lórílẹ̀-èdè yìí, a ò ní ní ìnira o. Orúkọ mi kò yí padà, orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè Pastor Isaiah ọmọ Oyèrìndè. Ẹ ṣé púpọ̀ mo dúpẹ́.
0: Bákan náà ni apá ọ̀dọ̀ mi ń bí kejì náà, bàbá wa ti wà ní ìkàlẹ̀, ó ti jẹ́ mẹ́ta kan tí wọ́n ti wá.
2: Kò sí níbẹ̀ ní o, gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n àti àlùfáà Bishop Adeyemi, aṣojú ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà fún ètò ìrora ọkàn.
0: Ọlọ́run yóò wo gbogbo ìrora ọkàn wa sàn. Ohun tí a máa bí òré ni mo sọ fún wa ní àárọ̀ ń gbà lórí ètò ni pé ìfipábánilòpọ̀ la fẹ́ gbé yẹ̀wò. A dẹ̀ gbé yẹ̀wò láti èní ọ̀sẹ̀ tó ń bọ̀ àti ọ̀sẹ̀ tó tún tẹ̀lé tó ń bọ̀ di ìparí tí a máa fi yanjú ẹ̀, a fi tì sí apá ibì kan. Ṣùgbọ́n tó di pé a máa lọ nínú àwọn ìbéèrè àti ìdáhùn. Ẹyin ọ̀jọ̀gbọ́n tẹ wà nílé, tá a bá ti ń parí eré ìtọ́ni níwọ̀nba díẹ̀ ráńpẹ́ tá a bá mo wá fún yín, ẹ jẹ́ fún yín ní kọ́kọ́rọ́ tẹ máa lò láti fi pè wá. Àjọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ ni o lórí ètò ti ìfipábánilòpọ̀ 070-35-69-3798 nígbà yìí a kọjá lọ sórí eré ìtọ́ni nígbà tá a bá padà dé a kọlu àgbàmì ẹ̀ lákọ̀tún.

0: a ma se agbeyewo akori to le ifipabanilopo okan lara awon iri to dunni ju ti eniyan le koju ohun to wa buru ju ni pe nigbati obinrin ba so fun awon eyan wi pe won fi pa ba lopo awon eniyan le ma gba gbo koda nigba miran won a di ebi isele na ru eka bo si ori eto iwosan irora okan e si seun pe e darapo mo mi oruko mi ni ayo olugbusi eto iwosan irora okan yi je agbejade ti egbe bibeli ti nigeria loni e tete si itan ama odomobinrin to dojuko irora ati itiju ifipabanilopo irora okan ti ogun logun awon obinrin ma n fi sabe aso ni igba kan ri awon omo ogun olote lati ile okere kolu ilu kan awon ajeji naa pa awon eniyan won ko won leru won si tun fipa ba awon obinrin won lopo obinrin kan ti n je ama gbe ni ilu kekere kan o si n toju ifa iya agba to je iya oko re nigba ti awon omo ogun yawo ilu won jooji oko re lo si irin ajo awon ara abule yoku fese fe kiakia sugbon o gba ama ni asiko die lati bi iya oko re ti ara re ko ya dede lori ibusun
1: mama mama oya eja sa lo agbodo sa lo nisin nisin
2: ki lo de ki lo sele
1: mama awon omo ogun olote won ti de si ilu wa won si ti n ko wa leru agbodo sa kia kia mama oya
2: rora se mi rora o
0: bi won se n jade lati inu aire awon omo ogun meta ja wole lati enu ona
3: iwo bosini telemi kamu mujade
1: ye ejo ejo egba mi o won mu mi lo won mu mi lo
0: wọ́n sì fipá bá a lò pọ̀ lọ́kọ̀ọ̀kan a máa gbìyànjú láti dúra débi pé ó kán lápá ṣùgbọ́n agbára wọn pọ̀ jù fún lẹ́yìn náà ni olórí wọn pe àwọn ọmọ rẹ̀ láti wá bá a kó ìkógun lọ ní ìkẹyìn a máa ti ifá móríbọ́ wọ́n sá lọ sínú igbó
1: láti wá àwọn yòókù
2: ọlọ́run mi ò á mà mọ́ mi apá rẹ a ní láti tọ́jú rẹ ó nílò oníṣègùn
1: màmá ẹ má ṣèyọnu ara mi yóò yá jésù jésù àmì lọ́wọ́
0: lẹ́yìn tí wọ́n ti rìn fún wákàtí díẹ̀ nínú igbó a má àti ifá padà rí àwọn ará abúlé yòókù tí wọ́n sì bá a máa tọ́jú apá rẹ̀ ṣùgbọ́n ojú tí púpọ̀ láti sọ fún wọn nípa ìfipábánilòpọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì a máa ti ifá le padà sí abúlé wọn ọkọ̀ a máa jọ́ọ̀jì náà ti dé padà láti ìrìn àjò rẹ̀ ìyá rẹ̀ sì sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ fún un ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé ìfipábánilòpọ̀ kìí ṣe ẹ̀bi ama ṣùgbọ́n kò fẹ́ bá a ní àjọṣepọ̀ mọ́ ìtìjú àti ẹ̀gbin dé bá ama.
1: Ọlọ́run mi o Ọlọ́run mi o níbo ni ojú rẹ wà ìtìjú bù mí kódà jọ́ọ̀jì kò fẹ́ láti fọwọ́ kàn mí mọ́ Ọlọ́run ṣe o ti fi mí sílẹ̀ ni

0: níkẹyìn a máa lọ rí dókítà rẹ.
1: Ama bí o bá ṣe pé o wá ní ọjọ́ méjì àkọ́kọ́ lẹ́yìn ìfipábánilòpọ̀ náà ni àbáti fún ọ ní oògùn tí ń dènà àrùn éèdì. Ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run pé o kò ní kòkòrò HIV débi éèdì.
2: Dókítà, ìròyìn ayọ̀ nìyẹn o.
1: Ṣùgbọ́n a máa mú nìkan mìíràn láti sọ fún ọ.
2: Kí ni?
0: O ti lóyún.
1: Mo tọrọ àforíjì pé mo sọ èyí fún ọ, ṣùgbọ́n o ti lóyún.
0: A máa wà nínú ìpayà fún ọ̀sẹ̀ púpọ̀, kò sì mọ bí yóò ṣe fẹ́ràn ọmọ tí ó lóyún rẹ̀. Ní ìgbẹ̀yìn, kò lè pa ìrora náà mọ́ra ní àṣírí mọ́. Ó bá lọ sọ fún ìyàwó olùṣọ́ àgùntàn rẹ̀, arábìnrin Isabelle.
2: Ama, ó mà ṣe o, ìṣòro ńlá ni èyí. Ó dáa tí o sọ fún mi kí o má bàa dá ṣòro yìí gbé. O ṣeun, arábìnrin Isabelle, ará tù mí. Ṣùgbọ́n kí ni kí n ṣe? N kò mọ ohun tí yóò ṣe. Ama, o gbọ́dọ̀ sọ fún ọkọ rẹ o. Ṣùgbọ́n báwo ni yóò ṣe rí lára rẹ tí mo bá fi tó olùṣọ́ àgùntàn létí? Ó lè bá George sọ̀rọ̀. Ṣé o gbà mí láyè láti ṣe èyí? Bẹ́ẹ̀ni, ó dáa náà kò burú.
0: Olùṣọ́ àgùntàn Paul, ọkọ Isabelle wá àkókò láti bá George sọ̀rọ̀. George ní àǹfààní láti sọ nípa ohun tó ṣẹlẹ̀. Òun àti Ama sì padà di ọ̀kan. Lẹ́yìn oṣù díẹ̀, Ama

0: ti arabinrin ẹ fetí sí mi lónìí a fẹ́ ya ọmọ yìí sí mímọ́ sí ọlọ́run george àti ama jẹ́ ẹ̀yin ṣe ìlérí láti tọ́ ọmọ yìí ní ọ̀nà olúwa
1: a pinnu
0: arákùnrin àti arábìnrin ohun tí ọ̀tá gbèrò fún ibi ọlọ́run sọ diire ọmọ yìí nátánì ó jẹ́ ẹ̀bùn tí ó dára tí ó bùkún gbogbo ìjọ wa
2: lẹ́yìn ọjọ́ náà àwọn ènìyàn kò fi ojú burúkú àti ti ẹ̀gbin wo ọmọ náà mọ́ lẹ́yìn ọ̀pọ̀ ọdún nátánì di olùṣọ́ àgùntàn tó gbajúgbajà ní agbègbè náà ó sì jẹ́ àmúyangàn fún àwọn òbí rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ama náà forí jẹ àwọn tó fipá bá a lò pọ̀ ṣùgbọ́n nígbà mìíràn ìrántí ìfipábánilòpọ̀ náà máa ń dà á láàmú
3: ó ṣeni láàánú pé ìrírí ama a máa ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà ju bí a ti mọ̀ lọ nígbà tí ìfipábánilòpọ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà díẹ̀ nínú wa la mọ bí a ṣe ń yanjú ìrora rẹ̀ ama ló ní ṣọ́ọ̀ṣì tó dára lákọ̀ọ́kọ́ wọ́n gbà á gbọ́ lẹ́ẹ̀kejì wọ́n gbárùkù tí nínú gbogbo àyọrísí ìfipábánilòpọ̀ yìí ẹ tẹ́tí sí magdalene jemisi stefano àti rebecca bí wọ́n ṣe fi ojú inú wo bí a ṣe lè ran àwọn tó bá lùgbàdì ìfipábánilòpọ̀ lọ́wọ́.
4: bẹ́ẹ̀ni o ẹ káàbọ̀ padà sí orí ètò ìgbésẹ̀rọ ọkàn gẹ́gẹ́ bí a ti gbọ́ eré ìtọ́ni ọ̀pọ̀lọpọ̀ ni ìbànújẹ́ àti ìrora ọkàn ń bàjẹ́ nípa pé àfipá bá wọn lò pọ̀ èyí ló jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n wà ní ìkàlẹ̀ èyí tí ẹ bá ti ń larú ìpè níjà báyìí kọjá tàbí tí ẹ bá ní ọmọ lọ́dọ̀ tàbọ̀ ọ̀rẹ́ tí ó ń larú nǹkan báyìí kọjá ètò bọ́lẹ̀ jẹ́ ẹ̀yìn náà ni ẹ lè má sọ orúkọ yín nígbà tí ẹ bá pè wá wọlé káwọn èèyàn má bàa mọ ibi tí ẹ ti pè wọlé ṣùgbọ́n ẹ sọ ẹ̀dùn ọkàn yín àwọn ọ̀jọ̀gbọ́n tó wà níkàlẹ̀ wọn bá yín fọ sí wẹ́wẹ́ tí ìrora náà kò fi ní dà yín láàmú mọ́ kọ́kọ́rọ́ tí mo pè fún wa lẹ́ẹ̀kan yín náà la máa lò láti fi sílẹ̀kùn ètò yìí o 070-35-69-37-98 àárín tí ìpè yín o ẹ̀yọ́ bàbá wa nínú olúwa ẹjọ́ mo fẹ́ kẹ kọ́kọ́ bá a fọ́ ilé ìsíwẹ́wẹ́ náà kí là ń pè ní ìfipábánilòpọ̀.
5: ẹ kú lélẹ̀ kan sí ẹ̀dẹ̀kú ìfetí sílẹ̀ gbọ́ wa ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí wọ́n ṣe pè é wípé ìfipábánilòpọ̀ tí ọ̀rọ̀ lórí ìbálòpọ̀ tó bá ti mú ipá dání.
4: Ẹ̀lò ta ló wà lórí afẹ́fẹ́ o? Ẹ̀já ẹ máa gbọ́ òfòkè o. Ẹ kú ọ̀lẹ́ o. Yẹ́sì o. Orúkọ yìí àti ilẹ̀ tí ń pè wá. Ẹjọ́ tẹ́ bá ti pè wá jẹ́ ká kúrò níbi tí nẹ́ẹ̀tì ò ti wọ́ọ̀kì ká lè ráyè gbọ́ra wa yékéyéké. Kẹ pè wá sórí ẹ̀rọ bá ti sọ ni ká jọ fọ̀rọ̀ ju omi tó rọ̀. Ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀ sà.
5: So ohun tó mú ìbálòpọ̀ tó mú ipá dání òun ni à ń pè ní ìfipábánilòpọ̀ a rí pé kì í ṣe ohun tó ti inú ọkàn ìbáàjẹ́ ọkùnrin ni tàbí obìnrin torí kì í ṣe obìnrin nìkan náà ń fipá bálòpọ̀ dání.
4: Hello. Ẹ kú ọ̀lẹ́ o. Yẹ̀sà orúkọ yẹ̀ tí ẹ ti ń pè wá. À ń gbọ́ yìí ẹ kú òbí tẹ wà yẹn ariwo wà bí tẹ wà ẹ parí bí oyún tẹ kú òbí tẹ wà yẹn a ní kẹ́ ẹ pa fóònù ẹ jẹ́ a máa gbọ́ra wáyé ẹ pa rédíò kálẹ̀ ráyè gbọ́ra wáyé kékeré bá tan rédíò àgbẹ̀ ó máa padà sọ́dọ̀ wa bí a ní gbọ́ra wáyé kékeré ẹ̀jẹ̀ tún wa pè ṣe ti
5: gbọ́. So ohun tí a ń bá bọ̀ so tí ó bá ti mú ipá dání tí o sì fẹ́ inú obìnrin tàbí ọkùnrin láti fara ẹ̀ sílẹ̀ fún the opposite sex yẹn ni pé ẹnì kejì tó fẹ́ fipá gàba lórí irú ẹni bẹ́ẹ̀ òun là ń pè ní ìfipábánilòpọ̀ so tó jẹ́ pé ó lè wáyé láàrin ọkùnrin sí obìnrin

0: 27 Mandarin languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Mandarin languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, make it the one available.
1: Ẹ̀ka àbọ̀ padà sórí ètò ìwòsàn ọkàn Bond FM náà láwà 92.9 níbi tí a ti ń tú pẹ́rẹ́pẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀. Ẹyẹ ọjọ́gbọ́n wa o, ìbéèrè kan wà níbi oko tó di pé a ń retí pé àwọn èèyàn wa láti pè wá lórí ètò. Irú ipa wo ni ìfipábánilòpọ̀ ṣe ń lé lórí ẹbí àti ìgbéyàwó ti ẹbí àti ti ìgbéyàwó?
2: Tí n bá tiẹ̀ ní kí n gẹ́gẹ́ eléyìí gan kò tí mú ìfipábánilòpọ̀ wá, ṣùgbọ́n a máa pè ní attempt. Attempt ni pé wọ́n fẹ́ wọ́n gbìyànjú ọmọbìnrin yẹn ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ó ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n obìnrin ọkọ ẹ̀ ló gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà ọdún, ṣùgbọ́n òun náà gbìyànjú pé kọ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n yẹn ṣáà máa rí ṣe. So ẹ mọ̀ gbogbo ohun tó ti là kọjá ó ti wá jẹ́ ọgbẹ́ ọkàn fún bóyá nígbà tí ẹ̀gbọ́n ò bá sí nílé.
1: Ẹ má bínú. Ẹ lóyún.
3: Ẹ kọ́ ọ̀lẹ́.
1: Orúkọ yà ti lọ tó ń pè wá sà.
3: Mr. Patrick.
1: Láti wọlé tí ń pè wá yìí.
3: Láti ìjú.
1: Patrick ìdílé ń jẹ́ sà.
3: Ìjú ọ̀tà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀tà ok sà, ẹ tẹ̀síwájú sà.
1: Ẹ tẹ̀síwájú.
2: Thank you very much.
3: Thank you, sir.
1: All right, sir.
2: So gẹ́gẹ́ bí ohun tí a sọ̀rọ̀ ọmọbìnrin yìí ṣàgbìyànjú ó lọ ilé ọkọ, ǹjẹ́ mọ̀ wípé nígbà tí ó máa bẹ̀rẹ̀ ìgbéyàwó láàrin ẹ̀mọ̀ pẹ́mọ ọkùnrin tọkọ bá kọ̀ ni kò ń lọ ṣe mistake fọwọ́ kan lóru lásán, ẹni tó yẹ pé ó ti fi gbogbo ọdún la ìjàkadì pé ọkọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n òun ni ó máa kó tó mo ti kó gbàjú fún ọkọ ẹ̀. So ilé mú ìdààmú àti ìjà pé kí ló dé tó bá wá jí tán ni ẹ má bínú òun mọ kó ti lù yìí ọkàn ní gbogbo epo gbogbo àlọ máa gbá mi létí ṣe ti pánikó fẹ́ súnmọ́lá. So ó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú wá sínú ìgbéyàwó sínú ìdílé àbí kó ti jẹ́ pé ìrùyẹn for example ìrùyẹn tí mo ṣàlàyé sí kó jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n yẹn rí ọ̀nà àbáyọ ǹjẹ́ tí ọmọbìnrin yẹn bá gbà bẹ̀ lóyún wá ní má lèmi kúrò ní ọkọ àwọn ẹbí á wà bò àti gbọ́. So ó máa ń mú kí ìdílé ó dàrú lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń mú ọgbẹ́ ó tún máa ń ràn lọ́pọ̀lọpọ̀ ìgbà. So ó máa ń mú ìdílé púpọ̀ ó máa ń da ìdílé rú ó máa ń da ìgbéyàwó rú ó máa ń mú ọgbẹ́ sínú ìgbéyàwó lọ́pọ̀lọpọ̀ ìgbà.
1: Bishop
4: gẹ́gẹ́ bí ìbéèrè tẹ bèrè pé báwo ni ìfipábánilòpọ̀ ṣe le affect àmì tó sì le ní ipa lórí ìgbéyàwó
1: bẹ́ẹ̀ ni àti ẹbí
4: tí ó bá jẹ́ pé èèyàn mímọ̀ òun ló fipá bá ẹni tí ó jẹ́ láàrin ẹbí ó yẹ ẹni yẹn dẹ̀ jẹ́ ẹni tí ó lówó àti ẹ̀rí àwọn incident kan tó jẹ́ pé stepfather ẹ̀ ọkọ màmá ẹ̀ òun ló fipá bá lò pọ̀ ìgbà tí ìyá gbọ́ ìyá ni kọ́mọ kó panu mọ́ torí alasiri ohun abi bo na pe so ko fe ko ma soro sita tori pe ikoko obe ko godo fo
1: o ga
4: ara won to fanu dile kan yen o gbe okan si ni fomo sugbon iya oni ko mo ko mo farada nse to ye ko arrange ko mu ko lo yen ibe yen ke to ba ti e fe se ni oku oru ko mu omo yen ku jina sugbon e wo ebi kan ni yen ti awon extended family ba gbo e pe ma da wahala le tori pe lowo lo fi nje gabale eh omo yen lori then to ba je pe ladugbo o le fa ogun o le fa wahala si iru community bayen to ye o le da ogun sile o le da wahala sile eri iti o sele pelu awon omo lohun Jacob ni
1: ben tamari tamari ben
4: ti awon adugbo kan lo ba to lo ba tamasun ngba ti won gbo ah kilode so
1: egbon ti e ni gogon
2: no genesis ni awon omo Jacob
1: awon omo Jacob ade dinner ni yen dinner le nso yen ben
4: so eri pe eventually gugu community yen awon okunrin won pata awon omo Jacob na wa plan fun won
1: ben because it's a conversation to ba ti
4: ela ikola
1: ni lo si kola
4: nitori nti won se si aburo won
1: won wa gbesan
4: o dun won
1: be o dun won be yan
4: pe o wa toro mo o ni lona bo si ye o wa fi pa o wa ri fi pa balopo eri pe o da wahala sile ni
1: de pe won pa keru awon Jacob ata awon mo won pa keru ko
4: baba won o de dun baba won
1: to pe
4: baba yen ti pada wa an ti bebe won se gugu e won awon na wa lo gbon won ti ri pe won anu irora an ko lu won pa gugu awon okunrin ilu yen won to okunrin to dagba so ki mu irorun wa fun nebi tabi en ti a fi pa balopo itiju o ma wa fohun ko ni le so then tan ba ti ri pe en to wa influential to ni owo nkankan ni we aladugbo lo se kini yen won le mo blame omo birin yen iru ti baba yen so ani iwo kuwo to na nwo ni pe pa nu mo iro lo pa lati gbo kini yen mole wa mo gbe ti eni olowo yen ti mo pe awon ri je lodo olowo yen
1: o lagbara mu
4: n to sele niyan ye kan se lo kan mi olowo kan no bi anu social media ni o fi gaba o fe fi pa ba omo yen lo po omo yen o gba bo omo yen se ku niyan o de wa o lo position awon adugbo dide pe ah bakan an sa te oro yen mole gba titi e na se to mo ti e ani kan pa omo e ko le mo bi se ri lara to omo ti ya yen afoju ni ya yen omo kan so to de wa lodo e to ntoju e ni lady yen o n wa o n ti yo ran mama n lowo ko sowo ko si nkan n lo ba lo ti eni yen fe fi pa gaba lori e wala be ni community so o n to ni se o lagbara ni arin ebi o le da ebi o le je omo ti egbon lo fi pa ba omo aburo tori pe o ti da ebi yen ru
2: ati eri yen to je wi pe mama fun re gan lo n fi pa ba omo e okunrin lopo bẹẹni mama obirin
4: yen tun ri a
2: mama bẹẹni yen
4: o ti baba lari
2: o ta ba o sele dada eleyi ta n so yi ko n se yen to se pe rara pupo yi o n sele dada omo yen fun ara e gan lo pada tori won ti o ti ko laya je omo de mo wi pe ko si baba won laye mo mama yin na de ni sugbon ni gege bi igbe ati sosaju pe olowo lowo oni o de mo omo yin nikan na de lo tun bi sugbon ohun to nlo ninu lere to je pe subo e mo laarin igba to ta omo ko ase enu fere na ni loro di wi pe so o da idile yen ru gege bi won ti so so iru yen ko ohun ti won ninu lati se lakoko yen ni pe lati kokko ya won kuro na so iru omo yen e woru dinner ta so yin si o du Jacob pupo
1: o du
2: nitori igan yen ni Jacob se fi won re o le se fi lefi ati simoni re
1: pe o le da o
2: wa le ti da ibinu ni
1: abe wa ibinu yi se wa le mo
2: o se wa o lo fi ya je won ninu ran won to wa fe ti ran pupo so en ta fi pa ba lopo ati to fi pa ba yan lopo idamu yen ma npo pupo so o je won to lagbara gidigan ti a o je gboro foju re kuro rara
1: e so popo e je adoke lo no atun pada bo ko to di pe a fi tarotowo towo ma dagbere die die e je adoke
5: nipa ebe bibili ti Nigeria ni lati ni gbogbo awon idiwo ti ko fun awon eniyan ni anfani si oro Olorun kuro lowo lowo bayi ebe bibili ti Nigeria ti se itumo bibili si awon ede abinibi 27 languages ni egbegbeta omila adota ide 550 languages ti o wa ni orilede Nigeria bakana a n sise lori itumo ati atunse itumo si ede mesan lowo lowo o kere tan ₦120 million 120 million naira ni wa lati pari itumo bibili si ede kan bi ise na ba pari

0: Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí. Láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyà àwọn àkọsíṣe wa lọ́wọ́, ẹ lè ṣẹ̀dùn ránṣẹ́ sásùnwọ̀n ìfowópamọ́sí yìí. Orúkọ: The Bible Society of Nigeria, Zenith Bank, Account Number 101011 0950. Lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria, Zenith Bank, 101011 0950. Ẹni ìkànsíwa lórí ìfìránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN. Àwọn ọ̀rọ̀ ọlọ́run wà ní àrọ́wọ́tó.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò ìwòsàn rírà ọkàn kó tó di pé adágbére mò ń bọ̀ ná. Tí ẹ bá la ìpèníjà tàbí ìṣòro tó ń ti inú ọkàn yín wá, ẹ rírọ ẹnìkan láti bá sọ̀rọ̀ o. Ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tó bá wà ní àrọ́wọ́tó yín. Tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí WhatsApp line ni o 09026339945 09026339945. Níbẹ̀ ni ẹ ti rí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń ti inú ọkàn yín wá. Ìfipábánilòpọ̀ fún ti ọ̀sẹ̀ yìí, Pásítọ̀ Isaiah, ẹ fún wa ní ìmọ̀ràn kádágbére títí di ọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Ìmọ̀ràn tí mo lè fún wa ni wípé gẹ́gẹ́ fún àwa tí a ti là kọjá àbí tá wa nínú ìrora náà, mo gbàdúrà wípé lórúkọ Jésù Ọlọ́run àbòròrò àti wípé àdẹ̀gbọ́dọ̀ àwọn ètò yìí ń lọ yóò tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ àtọ̀sẹ̀. Ẹ jẹ́ kí a pè wọlé, a ní láti dárúkọ wa. Ẹ kọ báyìí báyìí ni ìrànlọ́wọ́ wà báyìí láti mú kí ọgbẹ́ yẹn kó lọ orí ọ̀fẹ́ kó kú ńbẹ̀. Orí ọ̀fẹ́ àti àǹfààní dẹ̀ wá láti ọ̀dọ̀ Bible Society fún àkókò yìí. Àwa tí a ti ń gbèrú ẹ̀, mo rọ̀ wá wípé ẹ má jà gbìyànjú kò ń ṣe ohun tí ohun tó da rárá gẹ́gẹ́ bí òfin. Mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù Ọlọ́run adó tiwa. Ẹ ṣe púpọ̀.
1: Bishop, a fẹ́ máa lọ sùn fún àwọn èrò ìmọ̀ràn kí a tó di pé adágbére.
3: Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Tá a bá ní ìrírí kan tó jọ mọ́ àwọn nǹkan tá à ń sọ yìí, ẹ jẹ́ ká pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ká fi rí yẹn síta. Ó máa wúlò fún wọn, jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn míì. Ẹ dẹ̀ jẹ́ kí ká wá Ọlọ́run, ká ẹni tó bá ti mọ Ọlọ́run, bó bá ti mọ Jésù sí, gbogbo àwọn nǹkan ìdọ̀tí yẹn a lè jìnnà sí. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run náà míì lọ́rùn ìfọ́ọ̀fù tá à ń gbọ́ lórí rédíò, ṣùgbọ́n torí pé àìmọ Ọlọ́run ni, ó lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó mọ̀mọ́ Ọlọ́run. Ẹni tí ò bá ti sẹ́mi Ọlọ́run nínú ẹ̀, kò sí tí ó le tú tí ò lè pa, Ọlọ́run á ràn wá lọ́wọ́.
1: Ẹ ṣe púpọ̀. Tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú agbára Ọlọ́run, ẹ darapọ̀ mọ́ wa láti pàdé wa lórí ètò ìwòsàn ọkàn nípa ti ìfipábánilòpọ̀ yìí. Michael Olúwafẹ̀mí, Adésínà JP, Mr. Bible ló dágbére fún wa pé ìwòsàn ọkàn Kristi yóò la ọkàn wa kọjá, yóò sì bu òróró ìtura sí ojú ọgbẹ́ wa. Ó dàbọ̀ lórúkọ Kristi.

0: láti wá lẹ́ẹ̀kan sí lórí ètò wa ìfọwọ́tọ̀ ẹ̀mí ètò yìí wá láti Ekwa Church Agege number 7 Coker Street Olúfúnmiláyọ̀ Bọ́sọ̀ orílẹ̀ Agege ó sì jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ti rédíò ẹrùwà tí a fìdí ẹ̀ kalẹ̀ sí ìlú Ìgbàjà ní Kwara State. Olúṣọlá Láíwájú ni orúkọ mi Olúwa yóò gbọ́ àníyàn gbogbo wa yóò sì gbọ́ àdúrà wa lórúkọ Jésù. Lónìí a ó máa kà nínú ìwé Àìsáyà orí kọkàndínláàádọ́ta ẹsẹ̀ kẹwàá Àìsáyà 49:10 ó kà báyìí pé ebi kì yóò pa wọ́n bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n ooru kì yóò mú wọn bẹ́ẹ̀ ni òòrùn kì yóò pa wọ́n nítorí ẹni tí ó ṣàánú fún wọn yóò tọ́ wọn àní ní àìsàn omi tí ni yóò dà wọ́n. Hallelujah. Lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ rẹ túmọ̀ sínú ayé wa káyàn ká gbé ọ̀gá Jésù Olúwa wa amen. Ọlọ́run látẹnu wòlíì Àìsáyà sí àwọn tí a ní lára sí àwọn tí ó gbẹ́ngbẹ́ sí àwọn tó bí ń pa àtijọ́ àti mú nira ọlọ́run wá rán iṣẹ́ yìí nípasẹ̀ Àìsáyà wòlíì sí àwọn ọmọ Ìsírẹ́lì pé ìgbà ń bọ̀ ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ ò ní gbẹ́wọ́ torí ó fẹ́ mú wọn padà bọ̀ sípò ebi kò ní pa wọ́n mọ́ òǹgbẹ ò ní gbẹ́wọ́ mọ́ ebi kì yóò mú wọn bẹ́ẹ̀ ni òòrùn ò ní pa wọ́n ó ní nítorí ẹni tó ṣàánú wọn ni yóò darí wọn ní àgbogbo síbi tí sunmi wà mo pé ọ̀rọ̀ tòní ní olúwa darí mi síbi rere olúwa darí mi síbi rere wòlíì Àìsáyà lolúwa láti ṣe àlàyé ọ̀rọ̀ yìí fáwọn Ìsírẹ́lì nípa ìmúpadàbọ̀ sípò tí yóò padà bá wọn ọ̀rọ̀ náà lolúwa mú rán sí wọn náà olùgbọ́ mi lónìí èmi ò mọ ibi tó ti wà nínú aginjù ayé mẹ́rin mọ́ bí ká ti darí ayé ẹ sínú asálẹ̀ tí a ti jẹ àti mú tó nira wàhálà lásìbò ìlà ìlò fìtìlọ́tì olúwa ní kí n ṣàlàyé fún ọ lónìí wípé ó ti dé o pẹ̀lú àánú torí olúwa tó ń ṣàánú fún ọ ó fẹ́ di ọwọ́ ọ̀tún ẹ mú ó fẹ́ mú ẹ lọ́wọ́ dání darí ẹ síbi tí rí ayọ̀ wà àánú la pè é nígbà tí ọlọ́run bá ṣe tán àti ṣàánú ènìyàn kò sóhun kó tí èèyàn ẹnikẹ́ni lè ṣe nípa ẹ̀ tó bá ṣe tán láti darí ènìyàn síbi tí rí wà kò sóhun kó tí ọ̀tá pàápàá lè ṣe mo gbàládùá fún olùgbọ́ mi lónìí wà á rí àánú gbà mi ò mọrú ipò tó ti wà mi ò mọrú asálẹ̀ tó ti ń dà láàmú mi ò mọrú ogun ayé tó ti dojúkọ mi ò mọrú gídígbò àti jẹ́ àtimú tí ò jà kó gbádùn tó rọwọ́ yọ tó bá tó wá bàkù o lè fásítà torí ìtìjú torí kò sówó ń bẹ̀ mo gbàládùá lónìí ọlọ́run àánú tó rán ọ̀rọ̀ ìjáde tí ó ti wọn náà bákan náà bó ti ran sáwọn ọmọ Ìsírẹ́lì yọkìnrin àná pé látòní lọ látòní lọ látòní lọ látòní lọ ebi kì yóò pa ọmọ o látòní lọ òǹgbẹ kì yóò gbẹ ọmọ lórúkọ Jésù àánú àfọ̀n àánú àfọ̀n àánú àfọ̀n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti gbọ́ onírúurú ẹ̀rí tẹ́lòmíì àti jẹ́ àti mú gbogbo ìdílé wọn bóyá wọn láti yọ náà kan àwọn tó gbọ́ ọ̀rẹ́ gan ló bá ti gbé ẹni mi ò sí nítorí àwọn kò ní wá láéláé ń bọ̀ wá tó lówó náà ni ìgbà tọ́lọ̀ ó sì wọ ìrántí kan làwọn kan pè ká ó mọ̀ nínú ẹni tó gbájú tó ní léwu láì báyìí báyìí yẹ́yà tí tó ń ṣe nìyẹn ọ̀rọ̀ kan ṣoṣo yẹn lọ́nà fi yí ayé ẹ̀ padà ló bá di ẹni káyé wá àwọn tó ń ṣàfù tẹ́lẹ̀ àwọn náà wá tó wá lọ ń ba nílé fún ìrànlọ́wọ́ kan tàbí ìmọ̀ ó sì ràn wọ́n lọ́wọ́ nítorí ọlọ́run ló ṣe é mo gbàládùá ìwọ olùgbọ́ mi ìwọ náà wà lẹ́yìn ayọ̀ mo mọrú ẹ̀gàn táwọn èèyàn ti fi ń dùn ọ́ mo mọrú àbùkù tó ti tọ̀ nínú ilé nínú ẹbí nínú ara láwùjọ pàápàá landlord association mo mọrú àbùkù tó ti tọ̀ torí pé bí gbogbo ayé bá dáwọ́ ti ẹ̀tọ́ ìwọ ló máa dágbà ìyẹn tó bá ti ẹ̀tọ́ rí dá mo ń kọ Jésù mo gbàdúrà ìtàn ayé rẹ olúwa yóò tún kọ lónìí. Àwọn ọmọ Ìsírẹ́lì wọ́n fọwọ́ bọ ẹsẹ̀ àtàrí wọn sínú ìgbèkùn àtàrí wọn sínú wàhálà ṣùgbọ́n ọlọ́run àánú ó fi àánú mú wọn padà bọ̀ sípò ní ìmọ̀ tó ti tari ìwọ náà síbi tó wà lónìí. Ó lè ṣe pé àwọn ẹni ibi ló wà fi ṣe nínú ibi ni ṣe ọ́ ó lè ṣe pé àfọwọ́fà àti ìwọ gan náà ni ohunkóhun tí ìbáà jẹ́ ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ọlọ́run tí kì í rántí àṣìṣe lọ́jọ́ àánú ó ní kí n sọ fún ọ pé òun fẹ́ tó ìtàn ayé rẹ kọ ó ní sọ fún ọ pé òun fẹ́ bójú wo lẹ̀ látòkè láti wọ̀ ọ́ láti gbà ọ́ láti wọ̀ ọ́ ṣe lóore láti darí rẹ síbi tó ń jẹ wà láti darí rẹ síbi tí omi wà kó lè bọ́ lọ́wọ́ òǹgbẹ láti darí rẹ síbi tí ire ayọ̀ gbé wà torí pé
1: ti si iwe ranti o ti si iwe anu ko loni baba e ti si iwe anu kan eniyan oro e ti o ti lojutu oro e o ti lojutu olorun ti da si ni do gbadua anu afo anu afo anu afo anu afo anu afo anu afo anu afo anu afo anu afo anu afo anu afo ni gbogbo igba gbogbo ona kola lorukọ jesu e ra anu ba gẹgẹ bi olodun ni e o gba anu gẹgẹ bi idile e o ri anu ba ni orile ede yi a o ri anu gba ati je ati mu ko ni nira fun wa mo ni gbogbo ona lorukọ jesu kisi anu afo le ri awon orile ede to lami laka lagbaye lagbaye orile ede nigeria yo je orile ede ti ene kene le fi owo ti seyin tori pe olorun lo gbe nbe tori pe olorun wa nbe tori pe orile ede ti olorun ni orile ede to ba je ti olorun olorun o ni fi sile fun wahala won le ni peleja won le la o la wahala koja tori pe ki goal to mo ko to di pe nda yo la ile koja o la la koja yi nitori pe goal wa fe dan lo gbadura ngba ti goal na o pada dan ta a o le wa o ti ati wa tori a o jo je oro e ni anu afo anu afo a o si we ranti kan wa loruko jesu oluaye dadura oluaye sera ni loruko jesu o wa gbadura iwo lu gbo mi o gbadura o so fun oluwa oluwa oba chiki ti asise ni ojo anu fi anu be aye mi wo o ya gbadura iwa fa lofa bi anu be aye mi wo ma fi anu be wo loni ta anu be aye mi wo loni ta anu be aye mi wo loruko jesu loruko jesu gbogbo asise bi olodun ni bi orile ede bi idile to mu awo wahala atoni rungu asibo ta ti ko si gbogbo adura anu anu be wa wo be wa ja gbangba loruko jesu be wa ja gbangba kaleri ayo leerin ara kaleri ayo leerin ore kaleri ayo leerin ojulumo kaleri ayo ta anu ko fo ko la ko sere lodo ko la ko buyo ni wa wa mo tabi baba ye to wa lori apeta iso loruko jesu latoni lo latoni lo oba ti saanu ko fi anu fa owo soke ki asaye ko pare ki asaye ko pura ki asaye ko pura iwo mo le we loruko jesu o le drop out nitori owo le we anu adide anu afo nibi to ti e lero nibi to ti e o kan si la la la loruko jesu o la yo sire ni o la buyo o la yo buyo o la yo buyo o la yo buyo o la yo buyo o la yo buyo bo ba ti n kan ilekun olorun anu iyo ma da o bo ba ti n pe iyo ma je loruko jesu ka anu ko buyo ki anu ko buyo ki anu ko buyo iwo sise sise yen to dabi ole bo ti n se sibe ise yen o mo e lowo owo o mo e lowo gbogbo to gba o ti lo tan emi ga ti e ti gba awin koja loma ko to gbe owo lo gbadura lati ni lo loruko jesu ibuko oluwa ko wo ile owo e loruko jesu bo ti e ke bi ibuko oluwa ba wa nbe a se o ti eni to n gbowo lati oluruko oluwa le se lo gbadura anu ko fo ibuko oluwa ko wo ibuko oluwa ko wo kasi aseori kasi asede kasi asede kasi asede ori be ko se be ki anu ko fo ki anu ko fo ki anu ko fo oba ti silekun ni o kan eniyan loruko jesu ko silekun ni kan ko leri ayo ko la ko dadura ko la ko se eniyan o gba ladura ko la ko buyo gbogbo awon ti a fe dibo yan laipe yi loruko jesu lo gbadura ni gbogbo ona lati kansele ni o titi de awon local government chairman titi de house of rep titi de senator de gomina de gbogbo ààrẹ àti gbogbo ẹ̀wọ̀n tá a wà ọlọ́run àló kó ní ọ̀sán orílẹ̀-èdè kọ́kà wá balẹ̀ kí ni wá dùn káyọ̀ wá tó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ká ṣe ojúṣe wa ká ṣe ohun tó yẹ ká ṣe fún ìjọba kí ìjọba náà lè ṣe ohun tó yẹ kó ṣe fún wa gbogbo gbàdúrà àánú àfọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àtijọba àti ọlọ́dọ ni lórúkọ jésù a ò ní kùnà nínú ojúṣe wa àánú àfọ̀ àánú àfọ̀ àánú àfọ̀ àánú àfọ̀ àánú àfọ̀ ìwé ìrántí ní olú ayé ṣìkọ̀ ẹbí ò ní pa ọmọ ìgbà ò ní gbé ọmọ lórúkọ jésù lórílẹ̀-èdè nàìjíríà yìí lórúkọ jésù àánú ọlọ́run yóò sì dìbò wá gbogbo àwọn ọmọ wa tó wà lẹ́yìn ebi ẹlòmíì ẹ̀yìn ebi tó wà náà wàhálà làálàá ìlàrí ló ni ìtìjú ni òjẹ́ tẹ́lòmíì lè padà sílé pé kí ni ká ti gbọ́ léyìn ọdún tó ti wà lójoo ti wà mẹ́ gbogbo àdúrà lórúkọ jésù kristi ìfẹ́ ọlọ́run yóò ṣẹ́nu ayé ni ẹ ò ní gbé sago ai le ku so yin loru ko jesu anu afo iwo baba mo mo ye to n pari ajo to mi ti lo ko fi nkan kan se si o ku le mo se bi o na le gbadua anu apade omo eyen ari owo yo ara ti ile ari owo yo ara ti baba ara ti iya ara ti egbo ara ti aburo anu afo le na to fi yin le si o se ni kai ireyin pe oluwa ti be nigeria wo si rere to ti o somo ninu ibadan yo pada kan lara lo o pada sile pelu ayo atalafia oruko jesu e o ni kabamo e o ni kabamo e o ni somo lo e o ni sokonu e o ni sayalo e o ni somo lo e ni so wo bi yin lo oruko jesu ikure wewe ko ni wo ni ile ta tin gbo yi iku odo ko ni wo ni ile anu afo oruko jesu olorun anu olorun anu olorun anu ti mu ni de bi aye ne yo mo ni de bi aye yin e o ri ayo nla e o ri mbo nla e o ni eri ayo oluwa yo to itaye yin ko o le be ku se be jesu kristi oluwa wa amen leyin eto e le pe ni sori ago 0028 38 78 31 0028

0: kábíyèsí àwùṣẹ onígbòǹgbò.
1: Gbogbo ìlú gbọ́, ìyàwó ilé ẹ̀ o.
0: Ọmọ Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsà kábíyèsí mo kí yẹn kúrọ̀ lẹ́ o. Ọba Olú Ṣàṣá ọba.
1: Ọba jọwọ́.
0: Bàbá Túndé Ògúnrombí. Akinlọ́wọ̀ wọn oníṣẹ̀ṣà ṣàṣá. Ẹni bàbá ń ṣe ọdún kẹrìnlá tí wọ́n gba.

0: nígbà tí mo play orin bàbá yìí bàbá Orlando yóò kí n rọwọ́ ẹ̀gbọ́n mi dáadáa
1: ọwọ́ mi kò tó ẹ̀jẹ̀
0: ọwọ́ ti NBA ni wọ́n
1: ọwọ́ ọ̀wọ́ lẹ́
0: Mr. Olowo

0: Agomefa bottle, a log boy to oro dodo, iti oba layeni, alailua, oba ilueko, oba riluanu akiolu, ti wanshe o nigba wo, sheik, abi, baoni, oda, agbodunu.
1: Billahi min ash-shaytan ar-rajim. Bismillahi ar-Rahman ar-Rahim.
2: Assalamu alaikum. Oro dodo. Akonse eto ta gbe kale ile ise radio bond fm 92.9 lati ma to imole si oro olorun oba ala lati fokun wa mo eleyi ta o ma gbo lati ni alquran ati hadith anab muhammad oro dodo 30 minute program ni le meji lose ni gbogbo ojo saturday lago marun owuro titi di ago marun abo owuro bakan na lojo sunday ago mefa abo irole titi di ago meji irole insha allah ta lu suru gbowo re baba wa ni alaye
3: Alhamdulillah rabbil alamin summa salatu wassalam ala rasulillahi sallallahu alayhi wasallam alipa fa Allah ba la tutu ninu anu re tuni ki atu padiwa lori akotun eto wa eto yi oro dodo eleyi ti Alaeluwa, oba ribo anolwa, aremu, akiolu the first. Olowe ko, baba Fuhad, oba of Lagos. Ti wan, shiribo wore. Yipo ko maja anfani, fu bobo, teru tomo, la ti man bo, oru bobo, bobo yedio. Abelo oba ala, kutubo oma, lori sababi, la ti man to en koko wa sona. Owe, te yama rini lo yiren shiolo oba lo oba yi. Kọlọ ọba ala kó má fi dùn wọn ní ayé yìí fún ọjọ́ ìpèbè àkàmẹ́ara àwọn ṣèkọ ṣèkẹ́ àbọ̀ abẹ́lẹ̀wà wọn tún ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi ní yàrá ìgbóhùn sí afẹ́fẹ́ ní ìrọ̀lẹ́ tèmi láti máa là wá lóyè nípa pàtàkì mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijja abẹ́ ọlọ́run ọba ala kó jẹ́ kí ẹ̀mí wa kí orí ẹ̀yìn oṣù náà ọdún tá a wò níwájú à ń bẹ ọlọrun kó jẹ kó bá a ní ayọ àti àlàáfíà wọn ṣe ìkọ àwọn máa ṣàlàyé fún wa lẹkùnrẹrẹ nípa àwọn onírànran oore tí mẹwàá àkọkọ nínú oṣù Zulhijja tó kó sínú fọlẹ tafadọl mashkura ọyà ṣe.
4: alhamdulilahi sumasalatu wasalamu ala rasulillahi wa ala alihi wa sahbati ajma'in adúpẹ fún ọlọrun. Zulhijja oṣù tí ó gbẹ̀yìn nǹka ẹ̀sìn Islam ní kíkà lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba tá a bá lọ sínú súrẹ́tù àtọ́wọ́bà súrà kẹsàn-án aya kẹrin ní ní ọgbọ̀n ọlọ́run ọba subhanahu wa ta'ala ni a'udhu billahi min ash-shaytan ar-rajim inna 'iddata shuhurin 'indallahi lọ́dọ̀ ọlọ́run ọba ní ti dájúdájú nǹka oṣù tó wà lọ́dọ̀ ọlọ́run ọba yaamu khalaqa as-samawati wal-ard lọ́jọ́ tọ́lọ́run dá sánmà àti ilẹ̀ isna ashara méjìlá ni ọlọ́run ọba ti sọ láti bẹ̀rẹ̀ láti àwọn ìwé àkọ́kọ́ ọlọ́run ọba ti ṣàlàyé gbogbo síbẹ̀ ní ọlọ́run tí wọ́n sọ nínú alukurani pé méjìlá ni ló wà ń bẹ̀rẹ̀ kábàáwò oṣù bí ọgbọ́n ọ̀dá rẹ̀ láàbò lórí tí kò kàn bí àpẹẹrẹ kábàáwò nàìjíríà 100 years ago kò tí ì sin ti jẹ́ nàìjíríà ní nàìjíríà ní nàìjíríà gbẹgbẹgbẹ tábàáwò bẹ́ẹ̀ ni but ìlú wà káàkiri yorùbá wà ilé wà gbogbo ọba ṣe wáyé la lóṣù wa tá a ń lò oṣù tá a ń lò kì í ṣe january sí december bẹ́ẹ̀ni ìgbà ta padà di táwọn amúnisìn tán padà kó wa jọ papọ̀ ní tipátipá tó ti wá di padà ń lò papọ̀ sí i wọ́n sọ pé eléyìí ẹ̀ máa lò oṣù tán níta máa lò yẹn o gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mùsùlùmí máa ra kankan mọ́ pé òun náà ni o torí pé àwọn èèyàn ló da kalẹ̀ bí àpẹẹrẹ oṣù yẹn láti bẹ̀rẹ̀ mẹ́wàá ni ẹ̀gbọ́n ló kọ́kọ́ yarí máwọn èèyàn lọ́wọ́ nílùú rome lọ́hùn tí í ṣe julius èmi ò wá nílé oṣù wọn ni máa bínú gba tiẹ̀ ọ̀fọ̀ july àbúrò náà wá bẹ̀rẹ̀ oṣù sọ́gbọ̀n ẹ̀yà ẹ̀bọ̀dá ní èmi náà ní èmi náà ní ó bá fún náà wá di august ó bá di august tẹ bá wo december yẹn mẹ́wàá ló jẹ́ dis jíkì mẹ́wàá dẹ́kìn mẹ́wàá
5: dẹ́kìn ìgbà
4: sí àkọrọ àtẹ̀gbọ́n tó ti dúró àwọn sáàárín ọba ti december sí èkejìlá ní ẹkọ jẹ kìlá à ń sọrọ ìfàkalẹ mọ pé nílẹ yorùbá ní ṣeré èrèlé ọwọ náà àti bẹẹ bẹẹ lọ àkàbẹ ó túmọ̀ sí pé gbogbo ara ní ìtàn
5: ọdún tó dàgbà mẹjọ ni octagon tó ní igun mẹjọ.
4: Ntẹ́ mo fẹ́ fààyè látara ẹ̀ ni pé ṣé ní ta bá sọ pé january december yìí bá sọ pé ọdún tó bá aráyé agbọ̀lọ̀ máa ṣe ojú nìkú gbogbo kò kàn wá ó tó kàn wá lọ́wọ́ bá sọ fún ẹ pé méjìlá yẹn ló kàn wá méjìlá tó sì kàn wá àdébí wa sọ fún ẹ pé nígbà tó lọ́wọ́ bá sọ ayé ayẹ síwájú pé mini arbaatu hurum nínú méjèèjìlá yẹn mẹ́rin kan ṣe pàtàkì níbẹ̀ wọ́n jẹ́ oṣù abẹ́ wọ̀ fàlẹ́ àtẹ̀bínú àǹfùsàkùn fìyí náà ẹ má ṣàbọ̀sí bẹ̀rẹ̀ ayé bẹ́ẹ̀ o ẹ má ṣe ẹ̀bọ̀ o ẹ má gbìyànjú láti balẹ̀ jẹ́ ẹ má gbìyànjú láti ṣe mùsíbà nínú mẹ́rẹ̀ rí o tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tún jìnnà sí jù nínú mẹ́rẹ̀ rí o àdàbò wa ní
5: sọlọ
4: fàlẹ́ àṣà mẹ́ta nínú àwọn oṣù mẹ́rẹ̀ rí o tàwa lè yàtì wọ́n tó tẹ̀lé ra wọn ni àwọn náà ni kì í dùlùkpàdà dùlùkìjà muharram wa ní ìkẹrin wọn ló wà láàrin oṣù kẹfà sí ìkẹjọ tí í ṣe rajab anabi sàlàyé fún
5: asọlọ
4: ọlọrun sì ti ní tábà ìgbà sàlàyé fún akadùn bá anabi sàlàyé fún wọn ni. Ìmọ̀ wa gba mẹ́rẹ̀ẹ̀rin gbọ́ ipò wọn jẹ́ oṣù abí yìí ó jẹ́ ojúṣe kan tí mùsùlùmí gbọdọ̀ gbà ipò oṣù yìí abí agbọdọ̀ gbà tábà wa gbà wọn àwọn òkè kí wọn ní pàtàkì wọn bọ́lá bá ṣe sọ bẹ́ẹ̀ pàtàkì àkọ́kọ́ ni pé ní oṣù tí ṣe jìnnà padà kéèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ dole ṣèjẹ kéèyàn kún fún iṣẹ olóore níbẹ muharram yẹn kéèyàn wá ṣe gbìyànjú láti súnmọ́ lọ́wọ́ bá dáadáa torí pé lẹ́yìn ẹ̀ ó tún di oṣù kejì náà ti ṣe ọjà lọ́nlọ́n ká tó pàdé mi gbogbo lè sọ fún wa pàtàkì ẹ̀sìn islam anabi sọlá sọlá
5: sọlọ
4: wá sọlọ sí wẹ́wẹ́ lákọ̀ọ́kọ́ ní tó kàn wá jù lásìkò tá a wà yìí tí ń ṣe dole ṣèjẹ anabi wa muhammad sọlọ hadith yi abdurrahman bin ma'ruf atahun sahaba mi tan gba be na won oni ma min ayamin ko si ojo kan al amal salih to je ise olore ahab to poju ninu fe min avih ayam di ojo wa ojo yi lo won bi ko ojo anabi ni kini e ti gba so lo ba so al qur'an pe wal fajr wa
5: layalin ashr
4: o ru mewa ni ojo mewa re ni zul hijja
5: naam
4: oru mẹwàá yẹn jẹ ti ní ramadan náà pé oru tó parí àmọ mẹwàá ẹ ó jẹ àkọkọ mẹwàá nínú oṣù
5: zulhijja
4: arabi sọ bẹẹ ti sọ lọ yàn sọ abàdé ni pé ah arabi wọn ló sọ pé àṣẹ báyìí ládàwà mẹ ládàwà mẹ ok tábà tiẹ gbà pé gbogbo ẹ ládàrẹ tó mẹwàá nínú oṣù zulhijja ń tàbá ṣe wọn yà jihad fi sẹbìlì náà ah ẹ dàkún jihad fi sẹbìlì náà ẹkọ ìgbìyànjú tí ó jẹ́ ọ̀nà bá kọ́ ọ̀n tàbá ṣe báyìí ọ̀nà bá ṣe báyìí tàbá ṣe báyìí ọ̀nà bá ṣe báyìí arábìnrin lára o
5: sọlọ
4: kò sí tẹ ẹ máa ṣe ní iṣẹ́ olóore tó lóore tó mẹ́wàá àkọ́kọ́ ní oṣù
5: ata jihad
4: ata jihad fi sẹ́bi
5: ọ̀gbà
4: jihad fi sẹ́bi ọ̀gbà kò tó ládá tẹ máa gbà tẹ bá ṣe ní mẹ́wàá àkọ́kọ́ yìí arábìnrin wa ni à fúnra rẹ ló jáde lé wọn lé jáde lé kò wá jáde dá jáde lásán màmá yìí pẹlú owó rẹ ó gbé jáde fi ṣẹbi lantọ lọwọ bá yálà orin ìrìnàjò fẹrẹ ṣe wá sí nìkan ni àfi àsìkò yìí wọn ti gbogbo àtọrọ ní òṣèlè síbẹ ẹ tó jẹ pé wọn lọ ṣe wá sí ọgbẹ mọtò wọn gbogbo ẹ lọ wọn sì parun síbẹ fa wà bẹẹ ká ṣe bẹẹ dáadáa bàbá wa nílò orin kí ọlọba kí ó bá fi òun kẹ wọn afa wa tasheek abuto irimo níbẹ jihad ló lọ ṣe yẹn
5: nípa jagun nìkan o
4: ara o agbo ogun ní kọkọ
5: nípa ọgbẹ ọgbẹ ogun ní
4: ogun ní kọkọ nípa sọ bẹ yẹn o o jáde ńlẹ o gbé mọtò jáde pé o lọ bí iṣẹ kò bá lè rówó tọjú mọlẹbí ẹ kò rówó ṣẹẹsì kò ṣe gbogbo ẹ o wa lọ bí iṣẹ
5: kò lọ jáde
4: àti wa parun jihad ló lọ ṣe yẹn
5: wọnà kúṣẹ́jú ọ̀nà ọba rí ìtọ́jú ọmọ ìtọ́jú ẹbí jihad náà
6: ni.
5: À ń lọ síbi tàti lọ́n tajà àdúgbò ṣe gbogbo ẹ̀ ò lè pàdé wa lójú ọ̀nà ó tó ń sọ pé bóyá ẹ̀mí wa tún bọ́ síbẹ̀ bí tó ṣe yẹn bó fatimu sì ń gbọ̀rọ̀ jẹ́ gbogbo tó bá ń ṣe kó máa ṣe torí tọlọ́run ọba
6: lórí àní
5: àdáadáa fẹ́ tọ́jú àkí ṣe pé èmi náà ṣe fẹ́ lówó bá lówó ìdí kọ́lé kan fẹ́
6: fẹ́
5: gbádùn ayé mo fẹ́ sin ọlọ́run ọba mo fẹ́ tọ́jú ọmọ mo fẹ́ tọ́jú ayá tíṣẹ́bí láàrin mi
6: ní
5: bá fa ṣe sáré fún wa àrẹ́bìnrin àmì tó bá
6: ṣọ́bẹ̀ ọlọ́run àlùsọ́sẹ́ mọ̀
5: tó bá lọ wẹ́lẹ̀ àmì yẹn rí jẹ ó ń padà bọ̀ wálé kò sẹ́mi ń bẹ̀
6: kò sówó rẹ̀ ń bẹ̀
5: ó parun síbi tó lọ yìí ó ní kan ládàá rẹ̀ máa ju ẹni tí ó ṣiṣẹ́ olóore láti ọlá abọ́tula títí àfidọ́jọ́ kẹwàá bọ̀ àfijọ́ àmàlùsọ̀lẹ̀ tamaníṣẹ́ olówó lóore jù àwọn fáwọn ẹni tamaníṣẹ́ olówó lóore jù ọjọ́ mẹ́rin wá yẹn fàhíyà àgbàbẹ̀ onínàkà pẹ̀rọ lẹ́yìn àwọn tó lọ sí hajj
6: náà
5: tó lọ sí hajj tó ṣe múra awátá wà léṣẹ tó lóore jù àfààní àgbàbọ̀ ẹni torí kí ni wọn torí pẹ̀lú àwọn bàṣẹ hàn àti ọlọsọ fún àníṣẹ sẹlẹm
6: tó lọ sọlẹ
5: sẹlẹ iná àpọ̀ iná kẹlkọf omi kan wà tàti yọ̀ǹda fẹ́ tí wàá mú afa ikú láfa ẹ̀mọ́ mi yẹ ẹ̀sìn wà lùjọ́ náà lọ́mọ́ náà ni ẹgbẹ́ àgbẹ̀ wà lùjọ́ náà nẹni àdìkásáàlù là ń pè nígbà tàfi wá láfàfi sọ fún mi pé ríndì tá a fẹ́ ṣe yìí má jòkó sílé kò sọ pé òrà yìí ń pẹran àbí òun dé tẹran àbí o gbogbo wa ní ká lọ sí
6: ti o
5: fasọ́ọ̀lì aṣẹ́ni o agbọ́dọ̀ lọ sí ti o tẹ́bá wọn bẹ sí ti wá ní xaar tẹ́bá wa dé kẹwàá pẹran láfàfi sọ fún mi pé ká kírun àti mo kójú ṣe ní dandan
6: ní
5: àmọ́ iṣẹ́ olóore tá a ṣe tí kì í ṣe dandan àmọ́ tó jẹ́ olóore jù lásìkò yẹn
6: ká pẹ̀rọ
5: olóore ká pẹ̀rọ à ń bọ̀ wá sí ní istoridad ìmá palẹ̀mọ́ ubi ẹran yẹn àmọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn iṣẹ́ tó lóore jù yẹn tí ẹ sì gbọ́dọ̀ gbòòrò jù láti rí i pé èèyàn palẹ̀mọ́ pé kí ni mo fẹ́ ṣe nínú mẹ́wàá yìí nta a ṣe ni mẹ́wàá yìí ó wá pọ̀ rẹpẹtẹ
6: ẹ̀yìn náà ni ẹ tún bá wa yànnẹ́nà rẹ̀ ní ìkọ̀ọ̀kan pàápàá jùlọ ara àwọn iṣẹ́ olóore yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe wá lójú kòkòrò ìpà ẹ bá lè gbà wẹ̀ ní mẹ́sàn-án àkọ́kọ́ olóore lọ́pọ̀lọpọ̀ bẹ́yà sọ́dákọ̀ ni àbí àwọn iṣẹ́ ìjọ́sìn mi ṣe tó bá wa yànnẹ́nà.
5: gbogbo tí bá ń jẹ́ olórí ló bá ṣe wàá gbà lọ́dọ̀ lọ́wọ́
6: báyìí
5: mi tó súnmọ́lé ti gbogbo àfẹ́ mọ̀ ní pé olóòbá ni wọ́n máa ń yà àmọ́ ìlú fọlọ́ zẹ́rọ̀ tí ń
6: xẹ́rọ̀
5: yá bí kí lóko kiri ẹ̀mú tó bá ṣe wàá gbà lọ́dọ̀ lọ́wọ́ báyìí olóòbá subhanahu aṣọ gbogbo ló fún kábàá lè mọ́ pé olóòbá ò kì í jẹ nírun tábà ní iṣẹ́ olóore gbogbo tó bá dáná ló lóore kódà náà bí sọsọ sọ fún
6: ọ pé
5: àwa aṣọ olóore kankan ṣe o fàbí kẹ́lí ni wọ́n ti ń kọ́ yìí bá o sọ̀rọ̀ dáadáa àjírà àárọ̀ èmi lọ́jọ́ kìíní ìjọba ṣíjà o sọwọ́ tí wàá fi sàrà o sì lọ́ fún wa ṣe o sì kàn kò sí kò sí nìkan máa lọ kí àwọn èèyàn asalaamu alaykum ẹ káàárọ̀ o ẹ kú oríire o kọ́nà kó jẹ́ ká ṣe pẹ́ o kọ́nà kó gbàdúrà o kó gbàdúrà
6: wọn náà ti ṣiṣẹ olórí
5: ṣiṣẹ olórí
6: wa ṣe
5: jà ní. yàtọ̀ sí pé asalaamu alaykum ti mọ̀ asalaamu sara wa tán o tún ṣàdúrà fún yàn o tún rẹ́rìn sí àtàbẹ́sùn
6: o
5: tún rẹ́rìn sí yàn smile a tún smile sí yàn sọ́dàkọ̀ anábìyí sàrà
6: ni. sọlọlọ alẹ
5: sọlọ kátó máa lọ sí pé anáwó anára pé nígbà tó ń sọrọ owó lásìkò tá a wà yìí kò sówó ń ta kò sí bínú kan ta kátó máa sọ bẹ́ẹ̀ kátó máa fa ló máa fa bẹ́ẹ̀ àní ká rẹ́rìn músẹ́ tó ń pè ní smiling
6: sọ́dàkọ̀
5: ká sọ̀rọ̀ dáadáa sí yàn sadaka
6: tá a bá pọ̀ lẹ́rìn dáadáa nínú mẹ́wàá
5: náà
6: ṣiṣẹ́ olóore náà
5: ní sẹ́yìn pé kàmá smile ojú yìí kò tiẹ̀ múlá ìkò ojú yìí lọ́jọ́ bá yàrá yìí tutù tí bá rí báyìí nínú kàmá ń dùn mí ẹni tó ń dùn nínú yẹn sàrà àná
6: ṣe ṣe yìí
5: tó kàmọ́ ẹ̀ka kàmá máa lè tìgbọ́n tó bá máa ń lè jí ẹjẹ kó wá sùkò yìí kan máa rẹ ju wọn lẹ ẹẹkan rẹ ju kọ sọjú
6: ọmọ rẹ rìn
5: músẹ tí yàtọ wọn aláṣọ ẹ sọ ojú bá yàtọ rẹ oní ní four sundays of three bẹrẹ ẹ sọ èmi náà fẹ gbalada ni kàmá gbalada bẹ kàmá gbé kí ṣe kàmá pa ẹ lẹrìn o ẹgbẹ bá rẹ kàmá pa àpò akáàkiri àwọn aṣọdí iṣẹ.
6: sọ àdé comedian
5: jẹ àkọ ní comedian comedy skit mo kì í ní islam ọdáyé
6: ní
5: àkọkọ nìyẹn ẹlẹkejì wa ni pé a tún máa ń rówó
6: tàbí pẹ
5: láti lè gbàwẹ̀
6: náà
5: kàtúgbàwẹ̀ abẹ́rẹ́ àwẹ̀
7: ojo kini zulhijja ti se ni monday tuesday na abere awe ta ba ni tapa ka gba lo be ti to di mesan
8: na
7: ka tu agba ojo ke wa gbon lo si yidi
8: na
7: so to ba pero pada wa si ni bolada yin won fu wa pe gere gere pa so jere wa gba we ni a wa ni tapa ojo ka agba ojo kan asi ni ojo kan
8: na
7: agba ojo kiji asi ojo ke agba ojo kan asi agba meji asi ni meji
8: na
7: agba meta gbogbo le ta so ki se dojo o
8: na
7: an fa gbogbo na we awe awe awe awe ta se lo ba bi ni a se lo ba na fe ku dada ni ko pe ma ju lo ba e ra mo ya to lo si le yibo ise meta le lu mi se adu nigeria sa ba di lago mere anu ti re mi jare mu nbe a ta wa le yibo bo ya wa sise
8: ko se ma ra ni
7: to ti ni so ko je ko le ko le
8: ma
7: de gba ta ma ma pada si nigeria ta o ti ni kan le ko ti
8: ajo la wa na wa ta bi
7: wa tori e
8: ta fi ka ran se sile
7: ko ba ko kale
8: na
7: se olore o la fi so gbo le ki se ko so pe afa e wo te ba le gba we ko en be ni te ba le gba we agba kini agba keji ti mejo o ti wa kiriju ojo ke san yen te ni kankan ma mi se ni yoruba
8: na
7: ba ji ore wa ni
8: ami
7: lo fa mi
8: alam sa sa so fun
7: so mo lo ali o se mo to lo so fun ojo kini na pe imija ilu fil abd khalifa ola wa no mu fe se ti no fe da mo da da mo
8: na
7: o maleka so pe ah adajal fi amon yu fisu fi wa yusikum tuba
8: na
7: awon to da sori le yi won ma se baje lori le won ma teje kale won ma para won won ma se ra won won ma saburu pe ra won won ma je ra won leyin gbo aburu ba na lo ba ni inni a'lam ma la ta'lam ibi man fa tay to lo ba so fun oje ni pe awon to so yi awon to ma gbagbo to ma se lo ba wa o wa kiriji are bi million beta lo ti ni ojo kesan yen wa wa lori oke arfa
8: na
7: ojo kesan yen wa wa lori oke arfa won ma wa yin lo ba
8: la
7: la ti ba to yin si yo si di don wa si wo
8: o ma yin lo
7: wa wa
8: ara
7: so do wa ga yede allah malaika ro ba pa malaika
8: ki
7: sanzuru
8: awon won se yan ro
7: awon te ni ki ma da le ki na na
8: allah
7: ara ba gbo enti o ba wa sin hajj to wa nle to ba gba we lojo yen ojo yen ni kan to gba we
8: na
7: gbo en to ti se ne se fun odun kan to koja a ti to ma se lodun kan to nbo
8: ni
7: ara ba ma pa gbo e fun yukasiru sanat al madiya wal mustaqbal gbo odun kan ko odun kan to koja ati to bo olorun ma pa gbogbo ere ni si ko to kin ti gba pe ah inshallah
8: sure
7: ma gba wi
8: sure
7: ma fa ma so pe
8: se le kesan
7: ni mo da kare fojo le kesan yen to ba fin duju o ni to ki gba ikan bi meji ko to jojo na
8: now
7: a ma bara ma se
8: o je monday thursday
7: ehe jo wa ma bara ma se ri tori pe elomi lai ba bi omo da ku ti gba kankan o to ba so pa we ti mo ati wa ja le pe ko gba to ba bere we ba ko ta ko ni a di se ki sa se na fa
8: o ju bi pe ji si de
7: ja be lo ja o ta ba ti bi o ti ta ti try e ko meji ko to jojo na a jo ko le
8: so
7: wa lati le se ah so le ife ni kankan aso fun ara wa na to ba ti se iwo na ni wa gba ebe ni yin le ma gba ni se omi ore ti alise ni e keta to tun se pataki dada fa yi asoda ko mo ni sara arabi ro ni sara
8: da lo lo lo ni
7: no aya da oni asoda ko tu tutsi u asaji atu almeta tu seya
8: na
7: awe ku bono u jabana to ki ko kuni ojo mi sinu kini o se gba na be to ba ma se sara dada kini ko ni ku ku yen
8: sallallahu alaihi
7: to ba se sara ko ni ku ku yen o tu wa je ojo mi wa ko ko ni suzure fija o gba to wa be
8: ki
7: mi se po to
8: na
7: po po po gbo sara ta wa so yi ko se wo ni mo se nkan mi wa ni iyan gbogbo gbo yen ti ko ti e se nkan lasiko ni mo mo ya wa ku to je pe ko lo fo ni ke o se sara si nje ta ni
8: allah
7: pa bo na ku fo ke wa yi na
8: amen
7: ko ko fo ke o
8: allahumma
7: ya yi o ma se se olore kan lasiko ni ojo to ko odun to ko wo bere o da bi o se nje bi mi le ko wa mo se la si pe awon to ba n gba we si nja yi awon kan mu ko lo fi si nule
8: allah
7: ni me le ko wa mu ma to ya ni nja pada ku nje fa awon to ku ma do ma di ojo ke ojo keta ko ka ko to awon yen ko ni ka ku ti gba we da
8: allah
7: bi a je je ara ja le
8: allah
7: ko ni ka ku ti gba awon na le se ko le an lo yen ni banki to ba ku le ro banki yen mo be ko to gba awon kan je mole ni e bo yo bo ja ja ja lo le ko to pin won lo si se nke won lo mi nke
8: kilo le tira le ki ama le
7: ama le kana ali sibe no
8: kito
7: inshallah ma sin je mewa sin se la shi ko kon teke mewa to ba teke mewa ko wa ni teke mewa teke wa se gift for people
8: now
7: to yo mo se la shi pick the food go and eat your houses ise o lo re ni pe to ba ti gba mo se la shi o ara gbe a se kini a lo je ni o gbe to ba fi le je yen hadith sana bi so fun sallallahu alaihi wasallam abu dawud ani anas sallallahu alaihi wasallam fa qara sa'im ka annahu sama ani yo aka mo call en to ba fi le e ko to n gbawe iwo ro wa fun lo nje to fi stulu allah akbar ala bini bi ba so ba wa allah sallam e wa wo ke wa fun ya mewa ni tin awo mewa lu gbalo je yen
9: allah
7: ni mewa akoko no sin zira hija allah awo mewa ni yen ki e tun se be na awa no le se awo lo wa ata ni ta wa bi average na awa le se mo je meji beta ka se mo se la si mo se awon yen la pade ni ka fun wa bo se ta fa ni pe wo family kan e ri pe a lo ba wa bo se ba kan ba kan won si so ju me wa koko e lo si bi tantin ta so bo se aso don se gbe era ke ko fun won ni pe to eyin ran ko fi so ju
9: allah
7: ati so se ni ore ni wa wo lo joju inu yin adu ni ona ma do ba wo lo lo se wa ni so re fun
9: bo de yen zakat ti le fi si as
7: bo se pe zakat ni pe to a fe yo zakat odun wa bo wo ye bayi o e wo ka sa wa ni bo ni se dan ke se lo si ni e wa dugo ni wa won le ke to wa nbe e lo ko share si le ke yen
9: na
7: e pe carpenter pe to ka lo furniture se ami le manage e se ke fun zakai ke se sibe ka won ma joko so bi share ka ma ka koran nbe la dan yen wa gba la yen wa gba lorun bo si mo ta ma le wa ma gba lorun e wa dugo je pe ni da won la mu ko se da ko je ma share si nikan o ni da won la da mu da won la won la dugo yen pa won to je lori adugo yen e gbe bo sa dugo mi ojo kan meji ni gbe bo
9: ẹgbẹ́ bọ́ọ̀ sá sọ da kọtù jáàyà
7: bẹ́ẹ̀ wà láyé
9: ẹ máa jẹ ládà
7: lọ
9: bẹ́ẹ̀ sì mọ́ ẹ máa jẹ ládà
7: gbogbo àwọn olóore ni ẹgbẹ́ lómi ìgbà sálárì náà bọ́ sálárì yóò tó nǹkan kan sẹ́ni yóò tó nǹkan mẹ́rin sọ́ni sọ́ni dáhùn díẹ̀ mi náà ọlọ́run àti ṣe àti dídí ẹgbà ní owó náà kó tó 5,000 ní 10,000 kó àbúyọ 2,000 inú ẹ̀ wípé tọ̀ ní ẹ wá kan kí ṣe sábìlì kan ìrìnàjò àǹfààní ẹ lọ ẹ máa rántí àwọn ọmọ rántí pé lọdún tó kọjá ní lágbàjá tàbá tí ẹ tí ò bá sí mọ nínú yín àwọn ẹ máa rántí pé lágbàjá rẹ ló sọ bábábábábá yìí lágbàjá ló sọ bábá ìṣó iṣẹ olóore ọkàn tún nìyẹn ṣé nìkan máa wà tí wọn sọ táwọn ẹ máa ń fẹ rẹ ìtàbá sọ ń gbàgbọ wọn ní tẹbá délé ẹlẹwu twenty thirty lè máa fẹ́
9: náà
7: inú ìmọ̀ wọn ní aṣọ yẹn tí wọ́n àti oṣù mẹ́fà sẹ́yìn yẹn tí wọ́n
9: ọdún kan
7: ọdún kan
9: ọdún méjì
7: irú aṣọ yẹn mí díẹ̀ ẹgbẹ́ máa kọ́ láǹpà
9: rẹ̀
7: ọdún méjì sásìkò dábàá máa tẹ́lẹ̀ aburú méjì lè ti kan aṣọ yẹn aburú àkọ́kọ́ ó ti kéré fún ẹni wọ́n mọ̀ aburú ẹlẹ́kẹ̀jì àwọn kòkòrò onílé tambolo aya gbogbo àwọn àti wá lé sáré àti tí
9: ẹkọ ní ìwọ ẹ má bèrè lọwọ ẹ o
7: ẹ má ba karùn karùn karùn sí o ẹ má ba fà kankan o ó lè lọ ta
9: tó
7: bá ta kò ní sọwọ yẹn nù kí ló wá fi ṣe àfijẹun ọ ni sàárà abẹlẹ ṣe yẹn bẹẹ ni bàtà a ní bàtà nílẹ púpọ rẹpẹtẹ yìí náà wo nílẹ bàtà ẹlòmíín tó máa wo bẹyà gbogbo yẹn kan tí mo fẹ darúkọ lórí rédíò wọn fẹ kó nílé kan sílẹ mi bàtà wọn lé ní 50 owó lọ sí pàtí ìkíní kan ẹni ọ̀rẹ́ sí parí ìkíní kan ẹni ọ̀rẹ́ sí parí ìkíní kan ẹni gíláàsì rẹ̀ àwọn bàtà mí náà bàtà yẹn bó ṣe jùlọ báyìí ó bá ṣe ẹ̀bà tó gbọ́
9: ṣẹ̀wọ́ ojú ẹ̀ kan
7: tó pẹ́ inú mi ìtọ́mọ̀ ti ra aṣọ kan báyìí àwọn ará bàtà sí aṣọ yẹ wọn wọṣọ ẹ mọ wọn àwọn bàtà náà mọ ìpè yẹn sì wà ń lé ẹfi ṣe sàárà àwọn kan àtẹkùn tó máa ń wọ lọjọ ọdún tó wọn lè ṣẹtọ wọn lọjọ ọdún subhanallah
9: àdúrà
7: yín a máa lọ ṣe kéwì ẹfi ṣe sàárà bẹẹ ká máa ṣe bẹẹ rẹ ẹni ká wà mùsùlùmí àtọ́tọ́ kì í ṣe mùsùlùmí tí yà ń jẹ ní ká ṣe dára sọ pápá àwọn olórí wa
9: àyín
7: náà lè fẹ àsìkò yìí ṣe iṣẹ olóore ẹ ti di ẹ jẹ kókẹ yí padà lásìkò yìí kẹrà ní èyí tẹ ti yí padà ní ọlọrun aṣọ ilé sọlá sẹyìn
9: rárá bẹẹ ló ká ń bí àwọn èèyàn
7: lọ
9: kẹrẹ ẹ bá ṣe wá wo inú àti wọ inú oṣù zó yíjà yìí kí ni sunnah nẹbi nípa pé ó ń gbèrú láti pẹran fún iléyà kí ni àwọn sunnah tẹ́lẹ̀ tó wọn.
7: alhamdulilayi rasulatu samsonga sunnah kọkọ ọmọ wọn náà pàtó sọ pé láyé náà lọlá ìlú wọ́n adi ma wá wọ́n lọ kí yẹn lu atakọ mi kọ ẹran àtẹjẹ náà bẹ mí jẹ o ìpayọ náà bá ní ṣé gbogbo ẹni tó ń ṣiṣẹ tó jẹ pé iṣẹ tó ń ṣe yìí ó pa àwọn yẹn lẹkùn ni àwọn yẹn ṣe pé kò wọ́n tó fún lóyún owó tó fẹ́ fi pẹ́ràn yẹn ó wà fún àwọn yẹn pẹ́ràn o ìmọ̀ ẹ̀ka lè gbé ẹlọ́wọ́ ṣẹ́ mi ṣe tó máa mú wọn àtẹjẹ fi pẹ́ràn láti gbàrà torí pẹ́ owó gidi owó alibarika àtàtì owó alibarika lọwọ ẹjẹ kàti sẹgbẹ kan tá a máa fi ra ẹran bá sì ra kalẹ kò sábẹ ẹlẹkẹjẹ à ń ka ọjọ a sì gbìyànjú láti máa ṣiṣẹ olóore bá ṣe ń ka ẹ̀ tá a gbìyànjú láti máa ṣiṣẹ olóore yẹn kama kwa mwa ya uwa umu wana kwa wana mashikini ya mako jekwe pa yini kala ishi bubwe kwa mbawe kwa mi haji ya matunu niyo mbawe ni uo miji uo miji uo mbwa la fai basho uo nyo nyo mbawe kajwa mashikpako ben ewe ta fera tolo mbala harira to wone ewa to siye wala mfani
10: alhamdulillah
7: taa harira tobe basile aniye wati jino arabi sono na
10: alasana
7: koni anijeti obla le amel aniyati wa olowa ti kokari ma beno lodun ni alhamdulillah nkan ko wa se wa ran pa e ma je je ti pa ti pa do do do do gbo to ba gba ni ma fu
10: ara odun ti mo ti pa le le
7: e gbo pa se le lodun ni odun to ba se le yin olowa se se ran yin ni en to baba fi e fa lasike to se le ko dupe so lo oba ko wa de olohun oba pelu se olori mi la ko tan ngba ta ba ti wo zul hijja gbo to ba ti fe pa eran emi fe pa eran o ati ra eran aba ati ra eran ara mi
10: sallallahu alaihi
7: wasallam kan ko ku lara ikana ati ran kama mu ku lara aba en ti o ni peran bo ya baba le fe peran awon yawa o pa eran awon yawa awon le baba ti won lo o ti ya na ba ti fe pa ngba ti baba fe pa eyin meji eni mu kan ko ku ni ara be se wa mu ku lara yin awon omo yin o ni se bo ge kan awon ya run geru o ja be kan wa pe ti won pa eran o wa se se ti o so pe mi peran jare lo ti ngba ti ba so lojo kan to bọlọ sọ pe ise je ni o ba jade wa ni are ran ojo yin na e daju lati je yin ni ba e je mu pe ni ni yo nkan ko ni ara pataki jo wa ni pe ka ti ti se nkan to jojo ke wa yin
10: na
7: bo se aro bo se so bo se ro le ki le to wo to to so pe alhamdulillah ti o sun ri jawo ati ti se ta ma se
10: wallahu ta'ala a'lam jazakallahu khairan ko to ri pa ma daje ni soki e fun awon yen wa ni ma awon baba to je pe ero ta won ra won ti won gba eran mi agbeya kayi ki ladugo mi okan gbogbo to kupa
7: so alhamdulillah salatu wassalam ati tu so ibadi ose tun bo
10: so so ron
7: pataki ni pe ta ba fe si olohun oba a gbodo se olohun oba ni ma se olohun oba ni ki a mu awon eroko ki won ma bada won ja eyin e wo kale won ba so pe akobi ni ke ma lu eyin ma mu akobi ni jade atakobi enu mi kan ma fe ra won lo ra ni se be le ka jina si o olohun bo fe ara nso san gbugbe to apara won to dale ki amo wa tun ara ko lo ye oni to ko to je aje agbesan ti e pada dale ki amo allah ta'ala a'lam
10: jazakallahu khairan latin kan bi ogbon iseju odide o na ni e ti ba do awon sheko asheke akko abu abdullah ti o salaye fun alekunre nipa pataki mewa akoko ninu osu zulhijja abi olorun ba ala ko mo salaye je ki osu na ki o ba wa ni ayo ati alafia Olorun ọba Allah kò kàwá kan àwọn ẹrú tí ó yóò ṣe ọdún ayọ̀. Ètò yìí ó jẹ́ àgbékalẹ̀ aláyélúwà ọba Ridwanu wa Aremu Akiolu the first olówó Èkó bàbá Fuad ọba of Lagos. Abọ́lá ọba Allah kọ́ lọ jẹ́ kí wọ́n lo ọlá náà pẹ́ lórí dáadáa lórí àlàáfíà tó péye. Abiola ọba ìlú Èkó ọlọ́run jẹ́ kó bàjẹ́. Atubo ma dara si ohun mere mere ohun daada lo sele ni Èkó lakoko ti won Olorun je kare ibanuje ati onile ati alejo gbogbo e yo ma dara fun wa ni ilu Èkó gbogbo re ti e ma ri ni bi ranse Olorun ba lo bayi ko Olorun ba la ko ma fi dun won be na ni awon alase ati oludari ile ise ti ati ngbohun si afefe yi abele oba ninu arun e oko oba ade oba kuni shawa lese bi ti nle oma Olorun ba Allah atubo mo ba wa to yin sona ma ma ko yin lowo o dara Olorun je ki o baje ni akoko ti gbogbo loga loga Olorun je ki eso layo ati alafia Allahumma amin titi di ojo Saturday ti a tun ma pade wa ni a ma yi mo fe Olorun edokunran lo n dagbere pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
7: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
11: alladhi khalaqal mawt

ago meje ale tilu e kale o aku isimi sunday teni mo gbaladura teni oni jare mo fun gbogbo wa o iroyin agbaye la mo fun lati le se wa bond fm 92.9 ka radio nigeria to fi kale sinu oni gbogbo jaro ikeja leko ibe lati iroyin amo saaju na eja farabalẹ gbọ koko to jeyo ninu awon iroyin ohun na owo iko olopa ipinle eko ti ba afurasi o le inu oko ta mo si one chance to nse ise ibi to njara ilu lole lojuna ago palace way ijoba ipinle oyo ti nilo oto ni gbogbo eyan to faragba nibi isele gas to sele ni ijebu ode lo ti gba itoju to peye tan oga olopa yeyan le ya gp disu ti lo sabewo si agbegbe orire nibi tawon oju ajinigbe ti je awon eyan salo nipinle oyo o si pa lase fawon olopa lati sewari won loye adu oloro to lagbara ti orilede ukraine ju o pa eyan meta ni ekun ilu moscow iro ina re lakotun eja farabalẹ gbo latenu olumide olalere iko lati ekun ile ise lopa ipinle eko ti rowo to afurasi mefa ototo kan to je ikan lara o le one chance to se ise ibi lona ago palace way di agbegbe okota nilu eko owo ba awon afurasi na lasiko ta won iko lopa na nda awon oko duro lati ma ye iru oko wo lojuna ago palace way gẹ́gẹ́ bí agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá sp abimbola adebisi ṣe tẹ ìròyìn náà jáde òun ló ṣe lálàyé pé kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí maruwa ló kó èrò mẹ́fà òun ni àwọn ọlọ́pàá fura sí tí wọ́n sì gbá mú nígbà tí wọ́n fẹ́ ja ará ìlú lólè fún ìdí èyí ẹkùn ilé-iṣẹ́ ọlọ́pàá ní lójú ẹsẹ̀ táwọn afurasí náà kẹ́ fi ọlọ́pàá ni wọ́n júbà ewúro wọ́n sì fi kẹ̀kẹ́ maruwa náà sílẹ̀ lára ohun ìjà olóró tí wọ́n sì bá lọ́wọ́ wọn nígbà tí wọ́n rí wọn mú òun náà ni àdá tí wọ́n ti pọ́n lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìròyìn sọ di mímọ̀ pé ìwádìí àti ìtọpinpin afurasí mẹ́fà ọ̀hún ni wọ́n rí tí wọ́n sì bá ìbọn ìléwọ́ tá a mọ̀ sí dummy pistol lọ́wọ́ wọn adíje láti inú ẹgbẹ́ òṣèlú all progressive congress níbi ètò ìdìbò abẹ́lé primary fún ẹkùn àmúwò ọ̀dọ̀fín ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ èkó ìyẹn ọ̀gbẹ́ni ayọ̀dẹ́lẹ́ adéwálé ó ti fárígà ó bínú ó sì kẹ̀yìn sí àbájáde èsì ìdìbò abẹ́lé primary tí wọ́n dì lánàá fífárígá tó fárígá náà fún ti èsì ìdìbò ọ̀hún gbà tó gbọ́ ó wà nínú ìwé ẹ̀sùn ìyẹn petition tó kọ̀ tó sì pè fún ìwádìí tó lọ́rìn lórí ètò ìdìbò sí ipò aṣojúṣòfin tó wáyé ní ẹkùn àmúwò ọ̀dọ̀fin ọ̀hún pẹtíṣọ̀ tó jẹ́ ìwé ìfisùn ọ̀hún ni wọ́n taari lọ sí ọ̀dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu gómìnà ìpínlẹ̀ èkó náà babájídé sanwóolu abẹnugọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó alága ẹgbẹ́ òṣèlú yányán pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ òṣèlú apc tó fi mọ́ alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó náà pásítọ̀ cornelius ọjẹlábí lẹ́yìn tí akọ̀ròyìn tó ṣàyẹ̀wò sí tán bákan náà ni ọ̀gbẹ́ni adéwálé ó tún fi fọ́nrán tó ṣàfihàn bí ètò ìdìbò ọ̀hún ṣe lọ sí àti bó ṣe kẹ́ẹ́ fi àwọn ìwà àmàdàrú kan níṣojú ìgbìmọ̀ ẹgbẹ́ ní ẹkùn àmúwò ọ̀dọ̀fín ní wọ́ọ̀dù kínní tí ó jẹ́ wọ́ọ̀dù ẹ̀ gangan ó sì pè fún ìwádìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún èyí tí wọ́n dì lánàá ní gbogbo wọ́ọ̀dù mọ́kànlá tó wáyé ní ẹkùn àmúwò ọ̀dọ̀fín ní báyìí ẹ̀wẹ̀ ọ̀gbẹ́ni adéwálé ó wá pè fún àyẹ̀wò fínífíní lórí àwọn ohun èlò ìdìbò tá a mọ̀ sí màtíríà àti bí wọ́n ṣe dabarú èsì ìdìbò ọ̀hún níṣojú ẹ̀ bákan náà ó tún pè fún ìlànà ààtọ̀ ní ìbámu pẹ̀lú òfin ẹgbẹ́ apc nítorí ọjọ́ iwájú ni ó wá rọ ọmọ ẹgbẹ́ tó ń bínú àwọn alátìlẹyìn ẹ̀ tó fi mọ́ alẹ́ ńlọ́rọ̀ láti lọ fọkàn ara wọn balẹ̀ kí wọ́n sì tẹ̀lé òfin títí tí àbájáde èsì ìwé ìfisùn ọ̀hún yóò fi jáde wọ́n ti ṣe àlàyé ìgbéyàwó láàrin èèyàn ẹ̀yà kan sí ẹ̀yà ẹ̀mí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dáa gbà
ti yo tun ja ki isokan ati ibasepo to do moran ko wa jaki jade orilede wa Nigeria yi awon omo orilede yi to nife orilede won denu ni won foju iwoye wu oro na nigba ti won wa ni bi eto ayeye igbeyawo arabirin kan to je eya yoruba toruko re nje Janet Fayemi oruko oko to fe si je Ikeshuku Oyene Zido oun je eya igbo igbeyawo alarinrin na waye lana ni agbegbe abule egbaleko ninu oro ti e eni to je baba oko ogbeni Robert Oyene Zido lati joba ibile Ikeduro Ikeduro ni ipinle Imo ti se gusu ila orun le yi oun lo sawaye igbeyawo na gege bi ohun ti Olorun lowo si wa kan sara si molebi iyawo to fun won ni iyawo lai ti ewo ti oro eya bakan na oni ohun tun ko sara si oko ati iyawo titun ohun fun pe won fa aye gba ife laarin ara won oro si je won daada yekeyeke ni ati e baba iyawo toruko re nje Monsieur Augustine Fayemi lati ilu ile ife nipinle Osun to ja iwo orun ile yi oni won ni igbagbo ninu ife isokan ati asa lori oro igbeyawo o si ye won yekeyeke ninu oro iwasu ti e pastor lati inu ijo Deeper Life Bible Church pastor Elisha Gbadegeshin o na ki awon oko ati awon titun na o wa ni enikeni ti ko ba ni kaadi to ja igbala oni iru eni be ko ni lafani ati wo gbogon ijoba orun o agba akoroyin wa nbi Abiola Elugbaju o jabo pe awon ijankan jankan lati ilu ile ife bi oba alaye ebi ara ore ati ojulumo ebi oko atebi iyawo lo wa ni kale nibi eto igbeyawo ohun igbeyawo ta se nsoro npa eyi oko ati iyawo awon mejeje nbe ni ilu oyinbo nigbati eto ayeye igbeyawo si waye ninu gbogon ayeye nseju gbogbo ero ni abule egbaleko gbigbe pelu oro olorun ati gbigboran si ofin olorun o ma nfaye gba asiyori lojo iwaju odasile ijo Living Faith Church ti opo eyan mo si Munat Chapel Bishop David Oyedepo ohun lo gbe ipe nija na kale siwaju awon olujosin nigba to nse iwasu lowo ninu ijo e to wa ni Kenanla de ota nipinle Ogun leni Bishop Oyedepo so di mimo ninu iwasu ohun pe oro Olorun o ma mu ni tayo gbogbo ona sin ni o wa ro awon Kristeni to to lati ma je olugbo oro Olorun nikan bi ko se lati fi si ojuse o fi kun oro e pe oro Olorun o ma mu ayipada ba igbese aye omo niyan o si ni awe ati adura gan o se pataki lati je ki adura ko gba ni kia kia iru agbaye le n gbo lati le se wa Bond FM 92.9

0: wo to je pe ba se rin e ma fe re ni e ma re ni bo se se yan were were to fin di o ni e ti se gbe ba se bi awon na ni e iwo to wo enku abe me kara ku to ti ti jade bayi ko ma bo wa fun ijitoju ati mara nipa tewe tegbo
1: ni number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerole Ikotun
0: lodo baba agba te nbe gboju wa fun itoju to peye orin won ku wogu orin on te kuruba ati re di ora fun wo iwo na gbogbo badi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lo kan bo se nbere ni ma kuru bo se nbere ni ma je kiti o di be to ba ti ra pere kekeke tete gbira bayi
1: ma bo so do baba agba a wa ni number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerole Ikotun ero ibanisoro wa
0: 08068216859 08068216859 afi orisi ko si tani ko ra fun lawo ti o ni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade bayi jade ke ma bo gbogbo eyin de ro gbogbo ara mo ti lo le ko si se e ma so be gbogbo ala logo ko se ti o logo sugbon olorun oba fe nikan si je nikan lo bo olorun se ma ti ko se ti ma bo so do wa olorun ti gbadura e ati mo pe agbo an ti gba ko to gbara le mi to ba ti ra pere gbogbo olorun ni bata n bo lese re e a se nko paja paja lowo lese ati orogbogbo apa oromi egbe kara oromi ati gbora gan baba ni party ayo le lo ogo ro ni egula omo ni olorun o ni ja rogo an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to a ni ri o an di magidi mo pe ka to ni olorun ni je keri sugbon adu ala so ro ju ka gbe igbese ego to ro ju olorun to nbe le gbogbo ona ti so ro kan si keji ba ti wa lagu are to nfura si tete ma bo
1: si number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerole Ikotun.
0: Lodo baba agba te nbe gboju.
1: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
0: E titi kole te ba ngbo lale e jide be ndaji. Te ba ngbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo. Lori tewe tegbo ti o mu kara yin se kebe kebe sagbadere marugo takebe lodo baba agba to ni be gileju ilu maka oni se gbe bile to se ya tegbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi bi ta ba lo ta ba service e mo pe le ta ku soju e mo odun wo ni won ti wa laye to ti je to ti mu tọ́n bá dùn tọ́ sì jọ tọ́jú ara ẹni tọ́mọ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìnra wọn àhó tí wọ́n jùdọ̀ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é sí mi bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹ ni ọwọ́ nǹkan mi ni pé kàrá ro mí ni tọ́ bá ti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
1: ní number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerole Ikotun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859
2: bàbá àgbà tí ẹni bẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó lọ́wọ́ tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún ọ láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún torí ẹlòmí máa sọ pé Ìkọ̀tún jìnà o.
3: bàbá àgbà tí ẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà ìrẹwẹsì ọkàn ni wọn gbè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí náà kẹ gbéra fàáyì báyìí pé ìkọ tó ń yá lọdọ bàbá àgbà tẹlẹ bẹẹ bí lójú.
0: kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lé àìsàn agbánilówó ọlọ́run má jẹ àárín ogun wàhálà yà ń lù pìpìpì àyìn tó ẹjọ́ bèrè lẹ́tẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní àbí ṣùgbọ́n àwọn tó bá wá àwọn ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kàn sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbìyànjú ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹ́ mi wà gbogbo tí wọn náà bá jókòó tó ọdún pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí màpá ìsàn àtàrùn tó ọba ti bímọ máa bọ̀ sí.
1: number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerole Ikotun.
0: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tí ó máa ti lo àti ó ṣe àfihàn ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣìíríṣìí tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi ma ru muta nile lodo baba agba se ri gbe to ba ti dege won ni ah baba won ni towo la ma do le a ki n gokere ma dubo re te ba jo be labe kuta loni to ba n gbe ni eko agbada ijo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin wa ti fo ro iye koko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbe mi ba iye dide fia e ma bo pe a o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba se n gbe ni
1: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
0: e wa ke wa jan fa ni iye ati gbe ni lafiji eyin le dide ke ma bo kini o se o kini yu elenu wa lati da mi olowa nu agba re to ti fa so bo ya ti ni gbogbo ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai jeje mi bi ni e le wo si bi ni olodun mi fe ka wa ro gbe ofa ofa buruku o ni ba wa fe fe buruku o ni fe mu wa ori si ni se ona lo ba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e chairman to ba ti gbe eyin mo mo lori ba se bi ati aye wa ti to ba e ka si pe kilo fa ti leyi soju orun lo ti se lo mi abi ngba te lo mi kan ke ba e pi te mo boya boya wa le te mi mo to wa ti dagu ara to wa n bara je awa ro ko wa ti gbo ma npara je were were were ti mo ba do ni ara ni eje ni egugu o lo de je kari sugbon de ba ti wa ri eje ka to ti gbo mi se ka mo pe odo baba gba se nbe gboju
1: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
3: me baba gba te nbe gboju wa
1: ero ibanisoro wa 08068216859 08068216859
0: e ma le ti na wa be ti de ni ko re e mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so e je ita le nkan ma e gba pe be ba ti ri mi lele te ba ti du rai ogun ati wahala ati aisan to la la o ti se lori awon kan ta n pari ni na ni ati so pe awon ti sise igiri ojabo loke pe awon ko pe ni ojabo elomi ba last day ni moto bi odun merin marun ko ni mo bo yo n fori abi nfin kan kan gbabi kan a ma wa fa wa lati da mu agbo ara ngba to ba dojo waju bi e to reyan bo se ma ri te yo ba wa mo a wa di arun sinu isan sinu egungun sinu yara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki be to se to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buku ni feluwa
1: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbo bi te ba tin bo te ba ti de ko to round about e wo ma wa to lo se Abara Jerol tabi ke ba n gboko bo Abara Jerol ni ke bere e bole ni Dele Ara bus stop apa otun ele yasi number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni mu Ikotun leko ni
0: ibe baba gba wa ero ibanisoro te ni fi pe mi
3: 08068216859
4: Ha, ragbe ro wa wa ra ye.
5: Am e born a profession.
4: O da, se won le ori bo se rin ni. Ori kan te koloba. O tun rin won kun won kun.
5: Nje oni ma da bayi. Ah, nkan kan ma n bayi ni yi fa.
6: Ma je ki ofojo pipe tabi awon isan. To le fa ki ati gbagba gbese odi ni rada owo le. Ori keri ti ara ro ni. Abo nru ara sita, ara nja ni je. Ko ni o ma gba ye, o le wu ku. Ati bere mu nkan ni le di ni ra. Bo si se eyin didun. Abi egbe kara re tuta ita da to ki de le. Ke yo ma ri ko da bi pe nkan ra lese. Bata ti bo lese lo mi. Ko ni mo. Elomi a ma rin a ma da de je bi. Mario, alors là, ils sont. Tu donnes le mot, tu donnes le mot, tu finis ceci. Baba, t'as

0: ẹyin ti ẹ bá ń gbọ́ orin bàbá wa chief commander Ebenezer Obi Fabi yìí ẹ máa wò pé bàbá yìí orin yìí tó fi lè mú ọba láyé ọba tó gbajúmọ̀ dáadáa nípínlẹ̀ Èkó tá a wà yìí ọba tiwa ń bí ọba àwùṣẹ́ onígbòǹgbò ọba bàbá ọba olúwaṣẹ́gun ẹ má bínú sá ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsá àwùṣẹ́ ìlú onígbòǹgbò kingdom tí wọ́n pè mí lábẹ́ aṣọ pé olúmarítì mo máa ń gbádùn orin bàbá wa chief commander Ebenezer Obi Fabi yìí bí bàbá dẹ̀ wò lóòótọ́ òun ojú rí láyé ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ìgbà ń yí o bí gbogbo ẹ ṣe ń yí orí ọkùnrin ló ń fi gbogbo orí fa jù bóúnjẹ bá wọ́n ọkùnrin ni bóun skul bá wọ́n ọkùnrin ni àfi obìnrin tó jẹ́ pé oré kò lọ́kọ tó ń gbọ́ bùkátà nìkan ló mọ̀ pé ọkùnrin ń gbìyànjú wẹ́ kọlọ́njà máa rí ṣe kábíyèsí mo kí yé o kára lé o.
1: Wọ́n dágbére.

tó sí ní pé ní àrámù ẹni tí ọ̀bá mu débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́ yí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ̀pọ̀ ènìyàn ó dò gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífọ́ oògùn ẹ̀jẹ̀ wo lápálápá ẹ gbìyànjú ẹ̀.

mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture. Ìgbòdì kejì ni wọ́n pè ní Terminate Prostate. Wọ́n sọ lórúkọ Gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti Yíbò pẹ̀lú Haúsá. Ojú kékeré lọ́pọ̀ ènìyàn ń rò ó, ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé wọn pé nǹkan ńlá ni. Ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n ń gbé lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán níbí yàyàyà. Ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ò tó mú àkíyèsí ìlera ṣe pàtàkì. Bí tọ̀ bá ń jó ènìyàn níbi kọjá bó ṣe yọ ọ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó dé lóòtọ̀ àkíyèsí ṣe pàtàkì. Bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì. Làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ. Torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́, kò ṣe é báwí, kò ṣe é wòsàn. Ẹ ṣàbò òkè mílẹ̀, ẹ mú òkè mílẹ̀ títí dọjọ́ ọkú. Ṣùgbọ́n ní sáà yìí

0: àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tó dé òní láti wà ní ìlera pípé. Ṣé Al-Salam Health and Solution fún gbogbo àwọn sí àbẹ̀wò alágbó limited ni wọ́n ti dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewú àtẹ́gbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣètọ́jú àtọ́jú ọ̀rá kòkòrò mẹ̀jẹ̀ akọ ibà jẹ̀dí tàbí akọ jẹ̀dí ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó ìtọ́jú ọmọdé àti àgbàlagbà fún ẹni tó fi ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn. Ẹ máa mú èsì àyẹ̀wò medical report wọ̀ ní Al-Salam Health and Solution fún gbogbo ènìyàn sí àbẹ̀wò alágbó limited tí iléeṣẹ́ wọn wà ní 18 mọ́ṣáláṣí street half market street Ṣómọ́nú Lagos. Ẹ̀dùn ẹ̀ ló wọn ni 08033951629 tàbí 08023691910. Kí sùn bí àìlera rẹ tó dégò dé sórí gbàgbé àbẹ̀wò alágbó limited.
1: Gbogbo adére gbogbo ènìyàn gbogbo òbí àti alágbàtọ́ àti gbogbo ẹni tó mọyì tá n pè ní ẹ̀kọ́ tó yè kóró ní ìlú ní ayọ̀ ní ayọ̀ ìjẹ́ ti gbọ́ nípa fountain tutors private home teaching program bẹ́ẹ̀ bá ti gbọ́ ìyẹn jẹ́njà yìí bẹ́tà bẹ́tà fountain tutors ní kẹ́kàn sí tẹ bá nínú àwọn olùkọ́ tó dáńtọ́ tó múnádóko tí wọ́n tún jẹ́ akọ́ṣẹmọṣẹ́ tí wọ́n máa kọ́ àwọn ọmọ ẹni nílé yálà lẹ́yìn ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ lójoojúmọ́ tàbí lásìkò ọlidé láti primary sí secondary tó fi dé higher institution ìyẹn nìkan wá kọ́ ohun gbogbo ẹ̀yìn àgbàlagbà tẹ fẹ́ láti mọ̀ ọkọ̀ mọ̀ ọ́kà ẹ kàn sí wọn ẹ ò nílò láti dara yín láàmú rárá o ilé ni wọ́n ti máa wá kọ́ yín torí ẹ̀ ni wọ́n ṣe pè é ní private home teaching program fountain tutors gba òtẹ̀ ìjọba tí wọ́n sì gbàwé ẹ̀rí tó dájú ọ̀dìmí onímọ̀ ìjìnlẹ̀ tún ni wọ́n pẹ̀lú nípa kakọni ní ìlànà ètò ẹ̀kọ́ british turkish àti american curriculum tó fi mọ́ torílẹ̀ èdè wa nàìjíríà wọ́n wà ní 11 Fọlọ́rìn street Lawrenceville Lagos telephone 08033775870 tàbí 09083240498 ìmẹ̀lì wọn ni fountain tutors@gmail.com

Thank you.

wọ́pẹ̀ fúnmú kan ní gààrù gààrù ó lè mọ́ ìyá àwọn ọmọ Èkó ṣùgbọ́n àwọn tá a wá láti ìlú òkè á mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní gààrù ọ̀tọ̀ ní gbéraga o ọ̀tọ̀ ní gààrù kéèyàn ní gààrù tó lè gbé ń pè ní pride arábìnrin yìí olúwa yẹmi sí kì í ṣàkọ́bí tá a bá rí bóyá ogun àkọ́bí ní ìjà kódà kì í ṣe àbígbẹ̀yìn tá a bá sọ pé bóyá ogun àbígbẹ̀yìn ní ìjà ogun àkọ́bí wà ogun àbígbẹ̀yìn sì tún wà àárín lọ́wà ọlẹ́gbọ̀n níwájú ńlábúrò lẹ́yìn kì í ṣe pé wọ́n lówó nínú ẹbí wọn bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá àwọn òbí ẹ jẹ́ bilọ́níà àbí mílọ́níà ṣùgbọ́n níwọ̀nba ọlọ́run kẹrin níwọ̀nba ibi ọ̀páwọ́ wọn àtọrọjẹ wọn àsì yó ìlú kan bẹ tí wọn ń pè ní ẹrú wà nípìnlẹ̀.

kòkòkò fò bú ayé lẹ́nu sí àrẹwà mi lẹ́nu fún mi ẹwà tọkùnrin mi sọ pé ilé ọ̀dà nígbà tó ṣe tán tó wá sí kòlù bẹ̀rẹ̀ tó ń gbé mbẹ̀ ó ní iṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ tó jẹ́ private company sọ̀rọ̀ pé lẹ́yìn tí ọmọ bá farabalẹ̀ tó kàwé àbọ̀kọ́ṣẹ́ tó ṣe tán.

Nàìjíríà, àwa tá a bá lọ́mọbìnrin, ẹja fún ọ lẹ́kọ̀ọ́ tó lè.

láti 2017 ìyẹn tó ti dé Korodu tí MC ti dé Korodu ló ti ń fọkùnrin sako ó fọkùnrin sako títí tó fi pé 30 ọmọ ọgbọ̀n ọdún ó pé ọmọ ọgbọ̀n ọdún ní 2021 ó ṣe 30 years of age ibi tó ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ àdádúró ń bẹ̀ ó sì ń ṣiṣẹ́ ń bẹ̀ nígbà tó yá ilé iṣẹ́ yẹn ní ẹ̀ka sí abẹ́ òkúta wọ́n transfer yẹmi sí wọ́n promote ẹ̀ tó kọ́ lọ manage ọ́fíìsì wọn tó wà lábẹ́ òkúta ìyá rẹ̀ ń pè é bàbá ń bí gbóòwá ni báyìí àbúrò rẹ̀ obìnrin kan wá ṣèyàwó ní 2022 àbúrò rẹ̀ obìnrin òun ló fi jẹ́ pé òun kan lọ ṣẹ́kù ní ẹbí wọn tí ò tí ì lọlé ọkọ tí ò tí ì ṣèyàwó nígbà tó wá di 2023 lọ́rẹ́ ìyá rẹ̀ kan wá sọ fún un pé kí ló ń ṣẹlẹ̀ sí lẹ́mi sí ó túmọ̀ sí lọ sí 35 years ọmọ yìí mọ̀ràn ń dàgbà kí ló ń ṣe nílé dì sìn ìyáyẹ mc nítorí kò yóò náà o òun àti bàbá rẹ̀ máa ń bínú rẹ̀ o ṣé ọ̀rọ̀ ọkùnrin ni àbọ̀kùnrin ò pọ̀ ẹjẹ́ kí n sọ kínní kan fún wa lálẹ́ yìí lórí ètò yìí ṣe rí ẹlòmíì kì í sọ̀rọ̀ ti yẹmi sí yìí nìkan o ohun tí wọ́n ń fún ẹlòmíì áàgbò tí wọ́n ń fún ẹlòmíì kó lọ lò fún ara rẹ̀ náà ní bàjẹ́ bí wọ́n ti ń fún ní bàjẹ́ bọ́n ṣe ń fún ló ń bàjẹ́ bọ́n ṣe ń fún ló ń bàjẹ́ yóò wá máa sọ pé ọ̀dọ̀ ẹni tó ń ná ọ̀dọ̀ wòlíì yẹn àfáà yẹn babaláwo yẹn kọ̀mọ́ṣẹ́ bí bẹ́ẹ̀ sì rèé ìwà owó rẹ̀ ní ń ba gbogbo ohun tí wọ́n ń fún jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ á bẹ̀rẹ̀.

wọ́n tún já tún ká láti ara ìgbéraga ìyẹn fẹ́ tó bá jàjà gbà fún kì í gbà tán bá kọnu sí i yóò ní rárá tán bá ní afẹ́fẹ́ omi yóò ní rárá gàrú pọ̀ ìgbéraga yìí kọjá bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí jáde láti 2024 ó káàkiri ọ̀tọ̀rọ̀ ibi tí wọ́n lọ ọ̀tọ̀ ni tí wọ́n rí nígbà tí wọ́n á di ní oṣù kẹjọ august

kúlò rẹra ẹ sílẹ nípa aṣọ wíwọ kó rẹra ẹ sílẹ nípa ibi tó rìn sí kó rẹra ẹ sílẹ nípa ọrọ sísọ kó rẹra ẹ sílẹ kódà fóònù tó wà lọwọ rẹ ó tún ti pọ jù wọn tún sọ débẹ fún pé kó rẹra ẹ sílẹ kó lè ba pàdé àdé orí ẹ pé iwájú dá ẹyìn náà sún wọn ìyẹn ní inú oṣù kẹjọ ọdún 2025 kó tó di pọ́nmọ́ lára kí ẹ̀mí ìgbéraga yẹn ó tó fi ilẹ̀ ọpẹ o inú oṣù kẹwàá wọn pàdé arákùnrin kan october 2025 bó ṣe máa ń ṣe náà ló tún ṣe sí arákùnrin ọ̀gá iléeṣẹ́ ọ̀gá agbésẹ́ kan sì ni arákùnrin tá à ń sọ yìí ọjọ́ kan lọ́wọ́ sọ fún ọlọ́run ló ní pé kí yẹn ó gba nọ́mbà àbúrò rẹ̀ níjọ́ tó lọ sílé wọn àbúrò yẹmi sí nìyẹn máa ń bá sọ̀rọ̀ àbúrò yẹmi sí lọ́wọ́.

fún àti ọmọ yìí ló fẹ́ra wọn tó náà bá ti wà ńbẹ ó yá fúnra mi ní pè ní inú oṣù kọkànlá ìdí ni ọ tí wọn fi ṣe introduction ní february 2026 ni wọn ṣe introduction ẹ mọ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ló ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá tí ò mọ̀ pé ìwà owó ọ̀hún ni ò jẹ́ ká dúró àwọn ó ti gbà.

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد مصطفى وعلى آله وأصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوك فيهم اللهم وباتي وباتوس وباتي وبيه ajẹ gbọna ọba ẹyọ kan sọ ni ko loro nko loba kan ko nipule ka do ko yọ ni opin mo fun ọna ọba na pe pẹlu bu fun ọna ọba na ase nje je pe ani sin elomi leyin re a o sin ni wa na lowo eni kan jura wo ina lowo re lo atun je gba ni ba muhammad ero ọna ọba ni sise ni se alekun ka alekun ge ọlọrun lo ba se fa na so sala bani sun gbo awon anabi olohun ti won jisiro suwaju anabi bani yonu si awon omo leyin anabi le yonu kakale nu won yonu olohun lati ori olohun ko dura na ko dura oro madoma wa akra wa kwa ba kana kwa bo sidi to ye to wa teska to nafs provocation of the soul is self for me mi to mo wa ni dede asiko yi ni ayojo ojo ni abẹ́lọ́wọ́ bá ọlọ́ ìta fẹ́ sọ léni ìta fẹ́ gbọ́ léni àtẹ́tọ́ fẹ́ sọ àtẹ́tọ́ fẹ́ gbọ́ ládàá kí a sọ̀rọ̀ ọlọ́run ládàá ká gbọ́rọ̀ ọlọ́run ló máa dùn ní ládàá náà oore tá a máa rí ní ká sọ̀rọ̀ ká gbọ́rọ̀ ọlọ́run ló máa ṣẹ̀ṣẹ̀ fún wa ọlọ́run gẹ́gẹ́ bí ibi tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ní abala míì nínú abala ìsẹ̀ àfọ̀mẹ́ẹ̀mí tí a pè àkọlé rẹ ní torí kúlẹ̀ àkùrà ọ̀nà àlìkíámà ojú ọ̀nà àlìkíámà ojú ọ̀nà ìsẹ̀mí ìgbẹ̀yìn ìsẹ̀mí ìkanyìn tí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn padà sí agbọ́lọ́ngbọ́ agbọ́lọ́ngbọ́ àṣírírí àṣírírí gbogbo aláàpadà kù láyé tá a padà sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa mùsùlùmí tí alukuani fi ẹsẹ̀ rinlẹ̀ tí anabi wa muhammad sallallahu alaihi wasallam fẹsẹ̀ rinlẹ̀ tí àwọn afẹ́ẹ̀sì pátápátá tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí yóò lè kíyàmà ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà hakun òdodo ni o ẹ̀rì òdodo ni o tí o ṣe jà níyàn ẹ àsìkò ńlá ni tá a gbọdọ̀ ṣeye méjì sí rárárárárárárá àwọn ànábì ọlọ́run àwọn náà ni jẹ́ a mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rì nígbà tí ọlọ́ba ń bá musa sọ̀rọ̀ nínú súlá tuntun ọ̀hà ọlọ́run ti ń bọ̀rọ̀ náà lọ láyà kẹtàlá ọlọ́run ni wàá nà àkútàrí túkà fẹ̀sítẹ́mí límà yóò ha musa èmi ọlọ́run sà ẹlẹ́sà tẹ́tí gbọ́ ń dáa fẹ́ fún ẹ tẹ́tí gbọ́ ìnà ní dẹ́dẹ̀mí ọlọ́run àna ọlọ́hu ọkọ̀ mi nà ọlọ́hu láìlá ìlà àná kò sọ́nà ọba mi lẹ́yìn mi tàbí dì mí sinmi wákìmí sọ́lá àdàlẹ́ díkiri kò sì gbóni dúró láti máa rántí èmi ọlọ́run ìnà sáàtà dádájú àlìkíámà àti yàtọ̀ ìtì ń bọ̀ ni o aka lo fiha ṣùgbọ́n wọ́n fẹ́ fi pamọ́ wọ́n fẹ́ fi pamọ́ kí ṣe ń táwọn èèyàn mọ̀ lẹ́tọ́ jíjá kó lò náà sìn bí máa tẹ̀sán á lẹ́gbẹ̀kálẹ̀ bá a san gbogbo ẹnìkọ̀ọ̀kan lẹ́sàn-án tó bá ṣe fọlá yẹsùn dáná káníà máa ń la yóò mẹ́nu bí ha ìrẹ́ musa ìyọ́mọ́ nìyàn
àwọn tí ọ gbà lè kí a mọ gbọ májèwú díẹ ọlọ́nà lè kí a mọ o ó lè jẹ ìyàwó ẹ ó lè jẹ ọkọ ẹ ó lè jọ mẹ ó lè jẹ ìyá ó lè jẹ bàbá ẹ ó lè jẹ ẹgbọn ó lè jẹ àbúrò ó lè jọ ọrẹ ó lè jẹ aládùúgbò ó lè jẹ olórí ìjọmọlẹyìn fàlà yasuda nàka aniha mala yóò mẹnu bí ha. Ẹnjẹ́ ọgbà lè kí a mọ̀ gbọ́ májè odi ọlọ́nà lè kí a mọ̀ wọ́tábà hawa ù tó tẹ̀lé fẹ́nu ara rẹ̀ fàtàdọ́dá tó sì dẹni parun. Ẹ̀rí hàdà eléyìí alámọ̀rí kan ni tí ọlọ́run bá lè kí ọlá ràn wá létí ẹ̀. Nínú ìtàn ànábì Musa àrẹ́sọ̀dọ̀sára sọ́tò tó ha one chapter 20 verse 13 to 16 torí díẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé àlèkè á mọ òdodo ní káyìísẹ́ fún. Ọ̀rọ̀ táwọn ń bá lọ nìyẹn torí kulẹ̀ àkàrà ọ̀nà ojú ọ̀nà àlìkíámà ojú ọ̀nà ọjọ́ kẹyìn tó dé léyìn lábísẹ́ àwọn àlàyé oríṣiríṣi fún wa ní ọ̀sẹ̀ tó lọ ní abẹ́ agbọ̀nrín. Tá a sọ wípé agbègbè náà náà lọ̀rọ̀ ti máa wáyé ìdáfẹ́ yẹ̀wò léni gan dáfẹ́ tẹnumọ́ òun náà ni alhayat bẹ́ẹ̀ni àtọ́sọ́wòrò jahili àtọ́sọ́wòrò islami alhayat bẹ́ẹ̀ni àtọ́sọ́wòrò islami wọ́n tọ́ sọ́wọ́ lè jẹ́ àhílì ìsẹ̀mí life ìsẹ̀mí ní agbede méje ìwòye sí àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ kẹfẹ́rẹ́ jẹ́jẹ́ láìmọ̀kan àti ìwòye sí ti islam ti ìlànà ìgbàgbọ́ tí ọlọ́run bá lékè ọlá fìrẹ́sà wà nábẹ́ ọlọ́run ojú wo ni àwọn tí kìí ṣe mùsùlùmí fi wo sẹ̀mí ojú wo làwọn mùsùlùmí gbọ́dọ̀ fi wo sẹ̀mí alahaya sẹ̀mí alahaya life táìjà mọ̀ pé tá a sọ pé alahaya life ó pé oríṣiríṣi nínú àgbọ́yé àwa mùsùlùmí ẹ̀rí ó sì láwọn pélé pélé pélé káà ti padà mẹ́nu bá láwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ síwájú. Ẹ jẹ́ kákọ́ wo ojú wo làwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ kẹfẹ́rẹ́ tí ẹ jẹ́ aláìmọ̀kan akọ̀ mọ́ ọlọ́run ni a fi wo ìsẹ̀mí. Lọ́dọ̀ tí wọ́n òun náà ni pé wọ́n gbà pé ìsẹ̀mí o lọ́dọ̀ tí wọ́n ẹ̀rí ojú olórí hasilayat dunia fọkọt lórí ìsẹ̀mí tá à ń lò lọ́wọ́ yìí this life òun náà ni ojú náà fi wò wọ́n àbò ní the only life tí ọmọ ènìyàn ó lò ẹ̀rí lọ́dọ̀ tí wọ́n láyàǹzòrò ìlàmà kọ́bùlà hádìláyà wà láìlàmà bàdàhà àwọn ò nírò rí pé ìsẹ̀mí kan bẹ tí ọmọ ènìyàn ti lò ká tó débi tá a dé. Wọ́n gbà pé ìsẹ̀mí kan ń bẹ tọ́mọ ẹ̀dẹ́yìn ó lò
Ninga ba cool bita wai. Bal la yanzuruna ila mama hadhi lahiyat min alahiyat al-ukhra. Bena wa umma nipe isemita anlu lawai awakana atun semi unaka kainat la ahiyat ukhra. Hadhi kainat awa edaka atunbe tawa na nsemi lego da nsemi lawoi subaa chi waje kibi unima pawa edaka atunbe tajon nsemi kwekwe awa edayo la tura wala tushahatu airiwa mwashiri awala salaifu angba da nsoro agbaya maleka agbaya wali janu. Lupe enchi ya ogbo na obagbo. Toje kifiri. Toba verso ni pa. Isemi. Adu liri. Ita silowe nika. Olomba si toka si. Iwa wanduri mfwa. Nyewa yikani malu kwa nikeri. Fwa pere. Chabalo unu sodu jafia. Batalo oba ti uso nipa awa kifiri awa komolong ni azikuwa nabi sallallahu alayhi wa sallam. Tiwe na si timbe tele tele. Mungu si ayya wa alai makasaju. Olong katumuwa. Taba huwaya 24. Mzadu jafia. Olo jimbo na alo. Olo ni wakodu. Awacho gbono bagbo so yipe ma hiya ila hayatuna dunya isemi wata wanu yi isemi yi kuni tuma kankan ju pe isemi laye nikan ni namutu wa nahaya anku ansemi wa ma yulikuna illa dahru. Kusin pawa giba lo mbaba ti pe akunbe na ni ololuwa ma lam bidalika mina ilimin ololuwa ni mo npa nkan ti won so rara mo ni mo npa kokara inhum illa yazunnun ololuwa abani wanda mo ni amadaju kankan abani wanda kujibe lo kama je kama mu kama sun kama ji kasi kusito kaku inta kulishi kusinga kama hadha tasawuru ljahili alikufuri ila hayat ilayi aliwo ye awakifirini madula unu swatu sot. Atore irun dojo ruri na nigba ti olodun ba Allah tun ko aleko agaga tabalowo aya 27 onni wa ma khalaqna as-samaa wal arda olodun la olodun adasama atile wa ma bainahuma atimbenu samatile adawankai batilan lasa
awon kan won yi a da won lasan o a da won lere o eri olon ni dalika ita so yi lada ti ogbo na ba gbo donu ledi na kafaru ele rungbo ati ogbo lo ngbo takada sama ti le adomere akada lasan Olonni fa waylun lil ladina kafaru minan nar Olonni gbe iparun ofo ko ma be fun gbogbo en ti ogbo na ba gbo ninu na egbo ofo iparun ko ma be gbogbo en to ti alai gbagbo so na ninu na to ipa gba pa wa yi lasan bakana jabadu no wonu suratul mu'minun Allah ba Allah un fi le suratul mu'minun kini dola un fi le nbe yoro to jume na ni tabalo aya 37 ولني إن هي إلا حياتنا الدنيا ونري يسمي يو جاسين كاكا يسمي دانسي لا يني كاني دانسي إيه نموت ونحيا أما سمي أما كو أما كو أما سمي وما نحن بمبعوثين kò sí àjínde kan lẹ́yìn ikú a ní jẹ tí ó tají mọ́ bàbá ti kú àti kú ó ti tán náà bá sì máa rí lọ́nu láwọn ayé oríṣiríṣi tí ó lọ ń fi rinlẹ̀ báwọn kẹfẹ́sẹ̀ orí nípa ẹsẹ̀ mí bí àwọn aláìgbàgbọ́ ọkọ̀ ọmọ ọlọ́run ṣe lórí pa ẹsẹ̀ mí kí àwọn àrùn iná ṣe ń ta sí ọpọlọ mùsùlùmí náà ta mùsùlùmí ní iná tó ń rò bẹ́ẹ̀ tí ó ta gidi kọ́ tají kọ́mọ̀ pé òun yàtọ̀ inú ẹ̀dá òní ìlànà òní ìmọ́lẹ̀ òní òfin ọkàn nínú àwọn akọmọlọ yìí wọn gba arákùnrin lẹ́nu níwájú ọgbà pé ó sí àjíǹde lẹ́yìn ikú ni níjọkọ wa ń bá ọmọlẹ́yìn ẹ sọ̀rọ̀ àpọ̀nkan ni

life ta wan bai woni inama hiya arhamun woni la ye ta wan bai kutuma sin kaka ju tin bo ilo arhamun awon apo bi obirin tadifau to pe wan loyun wan bima wan bima saye wa aridun ati pe ile omo ti an bi tabulau ile agbe mi an bi mo bi mo saye ngo ba si ya wa ku ile agbe won mi oni se mi ba lo ki won bi omo niyan ko si ma se mi laye ko si ku ki le gbe mi oni ko si nkan ju ba lo. This is life. Yeni semi. Ye muslimi, mang batan je o. Mang kusawa yo riburuku yo. Allah akbar. Ah. Isemi jube lo. Tabani kawa wo atasawur al-islami lil-hayat bo wani islam seri semisi bo wani islam seri semisi re muslimi eni re muslimi isemi mo ni islam serisi woni alhayat fi tasawul islami wono re ma pe isemi nu ariwo ye islam ya manzumatun shamila ona ni awon eto kan to kun awon eto kan ni to kun tarbutu baina ad-dunya wal akhirah osu aye po morun isemi ire muslimi isemi omo niyan ninu ore islam isemi to leto to kuni to so aye po morun wa tu tabaru la hayatu dunya to le pe ore isemi ni aye ta nlo lowo yi ori gege bi marhala to muwakkata asiko kani taafuni asiko kani to nigba the stage to a periodical to nigba li amal tabi sise walibtila ni bida ati ise ni bida ati radawo ni lodo muslimi ilé ayé tá ń lò lọ́wọ́ yìí lè ṣe ni ilé àdáwò ni bẹ́ẹ̀ ni amalẹ̀ àkírà láàrin pé ìsẹ̀mí ti àlìkí àmọ̀ ìyàdá lukọ̀rọ̀ pọ̀lìjàzà ìsẹ̀mí ti bẹ̀ ilé máa bẹ gbére ni ibùgbọ́ gbére ni ilé ẹ̀sà sí ni lọ́dọ̀ mùsùlùmí ìwòye sí ìsẹ̀mí oní sọfanisókè ètò kan ni tó kún tó sọ ayé pọ̀ mọ́run tó sì rílé ayé rẹ bí àsìkò kan tọmọnìyàn ó lò láti ṣiṣẹ́ láti rí àdánwò tó ń pẹ́ ìsẹ̀mí ìtàlìkíámọ̀ wá ni ibùjókò gbére àti ilé ẹ̀sán fọmọ ẹ̀dẹ́nìyàn ilé ni sókè ìwòye sí ìsẹ̀mí ní agbègbè ilé ìwòye sí ìsìlámù wá pín ìsẹ̀mí ọmọ yẹn sí méjì akoko umru l'insan

orí ọmọ nìyàn. Ojo orí ọmọ nìyàn ìsẹ́mí kan ni. Mo rí ọjọ́ orí mi, wà mórúkà ọjọ́ orí ẹ̀. Ìsẹ́mí kan ni, nínú ìsẹ̀mílẹ̀ ayé. Ìgbà tí a ń bí mi, tí màá fi kú. Ìgbà tí a ń bí ọ, tí ó fi kú. Ìgbà tí a bí ajé àti kú, àwọn bàbá wa, àwọn àyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn ìyàwó wa, àwọn ọkọ wa, àwọn ọ̀rẹ́ wa, àwọn aládùúgbò wa, àwọn ọmọ wa, tí wọ́n ti síwájú wa lọ. Ìgbà tí a bí wọn tí a fi kú, ìyẹn ni àmárùhùn fìyásílẹ̀ hayat. Àwọn ọjọ́ orí wọn lé ayé ń bí. Lekúlè fárúdín ọmọrúhù fìlàhàyàtì. Gbogbo ẹnìkọ̀ọ̀kan ló ní ọjọ́ tí ó lò láyé. Hayátù húnu. Ìsẹ̀mí rẹnu. Hayátù fárúd. Ìsẹ̀mí ọmọnìyàn. Individual. Tó ṣe wípé kálukú ló ní ọjọ́ orí tiẹ̀ tí ó lò kò lè dé kò lè lé kò lè dé kò sì lè lé. Lẹ́yìn náà ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọrò dúnìyà ìsẹ̀mí ilé ayé. Ojú orí ilé ayé tí ọmọ ẹ̀dẹ́ yẹn ń bẹ́ ń bẹ̀ lápapọ̀ tí ó padà dópin jọ kan. Yàtọ̀ sí pé ẹnìkọ̀ọ̀kan láyé à ń lọ wọ́n ń bí wa sáyé à ń dàgbà sáyé à ń fayé sílẹ̀. Ayé tí wọ́n ń bí wa sí tá à ń dàgbà sí tá à ń fi sílẹ̀ yìí. Òun náà nígbà òun náà lásìkò tó ṣe wípé kò ní sùn náà mọ́ ìná ń pè ní àlàyáàtì àkìrà yóò múlù kìyàmà yóò múlù àkìrà tí láyé á tán àti gbogbo tí ń bẹ́ńbẹ́. Tí ò ní sẹ́kùn kankan. Wọ́n á sọ wípé àlìkíámà dé àlìkíámà tó ọmọ ẹ̀dẹ́ ènìyàn ayé tẹ́ fẹ́ lò tán kò sáyé mọ́ ayé tán o. Ìyẹn ni inú àwọn àgbà tí ọlọ́run bá ń bá ànábì sọ̀rọ̀ sọ́lọ́lọ́ọ́ lè wò sọ̀lẹ̀ inú àlùkwáni kẹrẹ̀ fún àgbà inú sọ́ọ̀tù bákọ́rà àyà 28. Ọlọ́run ní kẹrẹ́ pàtàkì fúrú nàbí láàyè kí ló dé kí ló ń se yín kí ló kọlù yín. Tẹ́ẹ̀bí ṣàìgbàgbọ́ sọ́nà ọba ọlọ́ ọba tó dá yín tẹ́ẹ̀bí ṣe àìgbàgbọ́ sí kí ló ń ṣe yín kí lọ́kọlù yín ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ yẹn wí ọmọ ẹ̀dẹ́ kí ló ń ṣe ẹ̀. Ọlọ́run ní wàkùntún àmúwáta tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkú nìyí òkú nìyí ẹ sí tẹ́lẹ̀ fàhàyàkùn òwáta yín jì ó ń sọ yín dáláyè fún ìmọ̀ yomi tó kún lẹ́yìn náà wọn náà bá wọn tó pa yín fún ìmọ̀ yìí kún
lẹ́nu ọlọ́bọ̀ wọn tó jí súnmọ̀ ilé ìhè tó rí ja oó lẹ́yìn náà ọdún ọlọ́lẹ́ padà sí. Rẹ́ Mùsùlùmí Ṣọ́ọ̀tù Bákọ́rà Ayọ̀ 27 Àlàyé Ọlọ́run. Nínú tẹ̀sùn jàlálẹ́ nì wọ́n á gbọ́ bí àfáà wá ṣe tú ọ̀rọ̀ yìí. Wọ́n ní kẹ́rí pàtàkì fúru yàrá Màkà. Mo ti gbọ́ ní ẹ̀ńtọ́lọ́run ti kọ́kọ́ rọ ọ̀rọ̀ yìí sí ń jọ́nà àwárá Màkà. Ẹ̀yin kì í fi rí Màkà. Kí ló dé tẹ̀sí kì í fi sọ́lọ́run bá yín. Kẹ́rí pàtàkì fúru àbí láàyè. Ẹ̀rẹ̀ kí ló dé. Tẹ́fẹ́ sí kẹfìrí sí ọlọ́ba yín ọba ọlọ́. Wàkùntún àmúwàtá tó yẹ pé ẹ ti jókòó tẹ́lẹ̀. Bàbá ní Yotofan Filaslab. Ìgbà tí ẹ̀ ń jẹ́ àtọ̀ ní abẹ́ àwọn bàbá yín àti ìyá yín àtọ̀ ní ẹ̀jẹ̀ èèyàn gbaná ipò òkú lẹ́wà. Fàyàkùn. Ọlọ́ba ọlọ́ ọwọ́ aṣọ yín di àlàyé fílẹ̀ rẹ̀ háàmì nínú àpò òbí. Nígbà tí bàbá àtìyá tọkùnrin àtobìnrin lásìkò tán tí wọ́n da nǹkan sọ wọn lábẹ́ tó wá pàdé ara wọn tí pọ́sẹ́sì wá ṣẹlẹ̀ ó di pé ọmọ ẹ̀dá èèyàn dọ́mọ ti ń sẹ̀mí nínú àpò òbí ìyá rẹ̀. Fàyà kún fílẹ̀ rẹ̀ háàmì. Àwa aṣọ yín dalàyé inú àpò bí àwọn ìyá yín wà dúníyà. Bẹ́ẹ̀ látúnṣe yín dalàyé ilé ayé ń bí. Wọ́n ní ìsọdí alàyé tínú àpò bí ìyá wa kò náà ní bìnáfẹ́ rúkh fíìkù pẹ̀lú pé ọlọ́run ọba ó ní kí àwọn mọ̀lẹ́kà lè fẹ́ ẹ̀mí iyè ẹ̀mí ìsẹ̀mí sí ara ọmọ tí ń bẹnu oyún. Gẹ́gẹ́ bí àdéhìsí abúlẹ̀mọ̀sọ lọ́dẹ alátàlá ni ó ti ń bẹ́nu ìmáàmù àgbà iná náwáwí. Ẹ̀rì pé tí ọmọ bá di 120 day nínú iyẹ̀ wọ́n á rán mọ̀lẹ́kà sí láti lọ pàlàṣẹ àgbọ́dọ̀ bíi mẹ́rin inú ẹ̀ ní kọ́ fẹ́mi sí lára kọ́ apalẹ́ àgbọ́dọ̀ mẹ́rin ọjọ́ òní olù láyé àdéhìsíkí ẹ̀ iṣẹ́ òní ọmọ ṣe. Olóyè àbólórí burúkú ìsẹ̀mí àkọ́kọ́ nù. Ẹ̀rì Hayatu Linsan Firahmi Omi. Ìsẹ̀mí ọmọ nìyàn nínú àpò bí ìyá rẹ̀. Lẹ́yìn náà kí wọ́n á bi sáyé kó tó máa sẹ̀mí lọ. Kí bá a ṣe ń sẹ̀mí lọ́wọ́. Ọlọ́run ní súnmọ̀ Yomi tukun lẹ́yìn náà wà pààyàn. Bàbá inú tẹ̀sí jàlálẹ́ ni wọ́n ní ẹ̀ńdẹ̀ǹtì ráì àjálì kùn. Nígbà bá lọ́jọ́ orí ìjẹba lọ́jọ́ ilé ayé tán. A pààyàn gbà tẹ́ bá lo ọjọ́ ilé ayé yín tán. Súnmọ̀ Yomi kùn bilibas. A tún wá jíǹdìdì. A tún sọ̀dọ̀ àyè pẹ̀lú àjíǹdì lẹ́yìn ikú. Fún ma ilé ìtòrí jàun lẹ́yìn náà wà padà sọ́dọ̀ ọlọ́run. Lẹ́yìn ìgbà tí a bá jín dìde lẹ́yìn ikú. Fọ̀yìjà sí ikùn ọlọ́ọ̀bà àlekè ọlá àwa sàn-ín lẹ́sàn bí a máa lè kùn. Ẹ̀sánṣẹ́ yín tẹ́ bá ṣe. Tọ́pẹ́ṣẹ́ rí ni ẹgbẹ̀sán rí. Tọ́gbẹ́ṣẹ́ àbúrú ni ẹgbẹ̀sán àbúrú. Torí díẹ̀ ọjọ́ orí ilé ayé kejì nu ojú orí ilé ayé fúnra ara rẹ̀ ta wà ń bẹ̀ yìí tẹnìkọ̀ọ̀kan tán tí àpapọ̀ tán bẹ́nìkọ̀ọ̀kan wà bá ṣe tán bẹ́ẹ̀ náà ilé ayé tá a lò náà lápapọ̀ yọ tán tí ó tán pátápátá. Lẹ́fìrí nínú àdúrà àwọn mùmìnì bàtọ́lọ́ ń kọ́ aládùúà
adua wa mumini okwa ya adonsin ina roba na tamashi fadu bakora ayatuwa rabbana lana baba atina fi dunya asanatan sidada afala yimbi wa fil akhirati asanatan sidada afala likiyama wa qina adhaban nar kuslawa kunu yana المؤمن يجمع بين الدنيا والآخرة مؤمن يكوكو آيات ولا يكسر أمه على الآخرة ويؤمن الدنيا بين المؤمن كنما لعلك أمانك كواب بلعي كما أنه لا يجعل الدنيا غاية غاية بذاتها وينكر الآخرة بأن نيونيس لا يجو قنقو تنوى هو تقوى لكاما بل يجمع بين الدنيا والآخرة بين الآخرة والدنيا أقوى لأيه قمون أقوى ونقمائي لا في ري Batala oba ni kola tin so itan koru nu fun wa Inu so the causes Kon do lo ba si le aye fun Ile aye na bu aya Ti o lo ba le kola si fun Wono wa so ta re fun wa Oso itare fuwa. Odo kihambe. Be. Musimi. Kobodo. Turi onu. Kobagbe aye. Kobodo turi aye bago onu. Aya 77. Oloni. Wabtaki fima. Atak Allah udara le akura. Oye iya koru ile omo niyan tolorun ba so la mu tolorun so re fun tagifi ma taqallahu dar al akhirah tolorun ba se fun e fi waliki ama fi wo oju re olorun laliki ama wala tansa nasibaka fi min ad dunya musi gbagbe pe laye nbi wa sin sirre kama asana allah ilayka ibolo na sirre fun e ولا تبقى لفساد في الأرض ما فباج كوري لأي إن الله لا يحب المفسدين ولا أبو نفع أو نباج أو نفباج ولا أبو نفع ولا نتوم بسوري فني يوم نينيا يا مسلمين لا لتلاسي الله كوفي والي كياما Masi gbagbe ipin laye nbi matori alike amasaye nu matori aye salike amanu mejeji ni mojuto rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar kifini male aye nikan jo gbagbe orun muslimi awaye worun ni wa Eko esin wa niye. Na kan ba ni la won wa ara nkan ti en saseju lara muslimi. Orun ni kan ni wa won waye, won le laye re. Orun gan ni o le sun. Tana me fi jo. Awon anabi Olorun. O ko awon omo leyin leko bo la se laye re ta fi sorun re. Yena loju sa wa first lenni agbo se wa se pe orun nikan ni kawo yan ma le ki afaye le aye na oni rogbo esi na oni rorun ta ka gbo aye nikan ni kawo le ki ama le orun ofu patapata ni yen aye lati sise orun aye lati sise orun
aye la soju se wa ta fi se orun a jamu wa ta ba nwa a ma an saya sonu ni to ba fe je haram ka le roju yo lo ka le roju ri lo do lo tori dele mumini ke bi ntan ba lo asaye sonu ni koni waye ko gbagbe orun koni worun ko gbagbe aye ti ba ni ka gbo la fun kanu mejeji oke aye lo fe gbo la fun ni aborun ah olorun ba la gan o so nta gbo la fun o so nta gbo la fun ti aye to ba ti fe kolura won Olorun la gbo la fun erin suratu ala gbo ma gbo sebi sebi gba do lo ba nso lo olorun ni so awon eyan kan oni bali tu fun la hayata dunya ola wa kan gbo la fun esemi ile aye lori orun wal akhiratu khairun wa abqa Bẹ́sàl alikiyama ilolo oreju ni si ma sẹ́kù gbére. Tó gbogbo abájẹ fẹ́ gbọ́lá fún nǹkan kan alikiyama la gbọ́lá fún. Agbọ́ gbọ́lá fún ilé ayé. Ilé ayé lórí ọ̀run. Tó bá fẹ́ kọ lóra wọn torí àti sọ wá pé. Igbadun le aye kere igbadun alikiyama ele lafi wa re iwoye si islam lori isemi ile aye tubo da wa solo yi a wa ni pe hunaka farqun baina tasawwur islami وتصور الكفر الجاهل للحياة يتنبى كدك لا عني ويسيت اسلام اتي ويسي عوان كفيريا وعلي مكا سيسمي اري اواري بعد معالم الحياة في تصور الاسلام اري عوان ياتو ti n bẹ níbi ìwòye sí islam sí ìwòye sí àwọn tí kìí ṣe mùsùlùmí nínú ètò ìgbésí ayé àkọ́kọ́ yàtọ̀ òun náà ni ìwòye sí islam lórí ìgbésí ayé ẹ̀rì láwọ oṣù mọ̀lẹ́yà wàtàkàmọ̀lù ó kún ó sopọ̀ ẹ̀rì الإسلام يربط بين الروح والجسد والعقل إسلام ري أسوك إنو بسا يو مدين إنو أملو مدين غفر عرار أمجو تو أمي أمي أماني أمجو تو سبريشوار بوغا كي أمي أري Amojuto emi e wali jasadi amojuto ara re body e wala akilu amojuto la akaye awon kan meta eta yi lo nipa lara maniyan ruhuhu emi e jasaduhu ara re akiluhu la akaye الإسلام في بكالة تربية روحية تربية جسدية تربية أكلية spiritual training physical training intellectual training آري أمانية نين دباسو كيمي آري أمانية
ndagbazo ke ara ari o mani ya ke la kai a fun emi lo nje re a fara lo nje re a fun la kai lo nje re ki lo nje mi ala agba esin igbagbo ipayo olon a ro emi o mani ya lati le sesin ki lo nje ara una ni awon nkan ta ma je ta ma mu yo pada je nta ma je ti omo mu ti o ni ko bara re ni into le mu daba soke bara ni una na npe ni al halal akul halal ije nto da eri lori ki a je nto da yi ah oro la mo ni Olọba Allah o pase fawọn anabi Olọhun pe ki wọn je nto da Olọba Allah o pase fawọn olugbọ Olọba gbọ pe ki wọn je nto da Olọba Allah o pa gbogbo ọmọ niyan lapapọ pe ki wọn je nto da Kaje nto da Kaje nto da ase Olorun ni gbogbo eyan Olorun fe sura wa nabi Olorun Isatu mu'minun Olorun ni ya ayu ar-rusul ora agbogbo eyan ojise Nuhu ni Ibrahim ni Suleiman Daud ni Musa ni Isa ni Tedura Nabi Muhammad sallallahu alaihi wasallam alayhi wasallatu wassalam lola pe awon ojise kulu minat tayyibati eje no kan daada wa amalu saliha ejisere inni bima tamaluna alim gbogbo n tẹ́yìn sí pàtẹ́ mi ọlọ́ba ma hadha amru allah subhanahu wa ta'ala li rusulihi alayhi wasallatu wassalam ase ọlọ́run ọba rè é tó pa àwọn òjíṣẹ́ rẹ̀ kan jẹ́ tó dá ẹ̀rí surat muminun aya 51 tá a bá lọ sí surat bakara ni aya 172 lo ni ya ayu alladhina amanu ola pe te gbo na ba gbo kunu min tayyibat mutakallakum e ma je nu awon kan daada ta pe se fun yi washkuru lillahi es dupe fun olorun ba yin in kuntu iyyahu ta'budu ta pe don le ba se lo to e dupe fun eh Olorun dojú ọ̀rọ̀ kọ àwọn mùmìnì. Èyí wọlé yá ànábì Olorun ní ìtọ́dá ni ẹ máa jẹ́. Ní ìtọ́lọ́ bá pè ṣe fún yín ìtọ́já ni ẹ máa mú. Ní ìtọ́lọ́ ń pèsè fún yín tẹ́kù tó lè bá ń sin Olorun má jẹjẹ kú jẹ. Ẹ sì máa dúpẹ́ fún Olorun lórí ìtọ́ bá ṣe fún yín tẹ́ẹ̀jẹ tẹ́ẹ mú. Ẹ rí. Ẹ jẹ́ wá wo Aya 168 ní sọ́dọ̀ Bákọ́rà náà. Olorun ya ayu annasu ola pe eyan kuda be je gbo lo ba gbo kulu mimma fil ardi halalan tayyiba e ma jenu ti nbe lori ile halal to to to da ado ko ko ko mo ni je haram o mo ni gangan kuda bi ogbo lo bo lo fi ko je haram turi akoba re po haram ama ko ba idabasoke mi ama koba idagbasoke laakai ama koba idagbasoke ara olorun ni ayu annasu ape yo medeyan kunun mafrad halalan tayyiba ema je ti belori le to je eto to tun da wala tattabi khudwati shaytani ema tele lanisu inna lakum aduwwum mubin to pesu
otato ya nimba hise inama ya amuru kumbisu walifasha yoma kwaila sayaburu ati ibaje wantakulu wala Allahi mbana talamu ama kwaila seke ema sonte ema mpolo asolo bari Tori dele akoko iyato iwonye Islam. Si semi, unani poje nabaratun shamila. Wakamila. Ukun ukwe. Tori die. Wala yakfulu janiba ala isami akhar. Kubabaka. Kubaka. Kawa amujutemi. Kamujutara. La. Kamu utara, kamu tula kai, la. Kamu utemi atara, kamu tula kai, la. Eri, kamu tula kai atara, kamu utemi, la. Turi dje lukwe, anitankwe ni atawazun. Fi nafsi li bashari, ya. Kapalans. Inu bisaye ome dene. Babasi mtojwe mi, ama tojwara, ama tojula kai, akokoni. Inu we see Islam si semi. Imukon iwoye to koni to se pe to supo marawa. Leina alayatu dunya kadar amalin. Una ni pe i Islam ri semi le aye gege bi ile ise. Gege bi ile ise. Ki se le re ile ise la wa yi. Bakan na o tun gege bi ile adanwo I olomo dan ma de yan wo laye nbi lati mo tale ni re tale ni bi tale yan daada tale yan buruku ile aye lati sise kini atibo to wa lorun atibo to mo ni yan lorun ile aye na ni yo ti di Inu sura tu shura. Mbwa don sura li kama. Wala ni farikun vile janna. Wa farikun vile sa'yik. Wala ni bada li kama. Omaniya. Iko meji kiri nani. Kusiko ele keta. Farikun vile janna. Wa farikun vile sa'yik. Uleri. Awakokan. Wa ma je o ma li janna oko kan o si ma je o ma na aya ile keje so tu sura ta be olon ba allah ku se wa lo ma li janna ku ma so ani o ma na wa jo ma li janna jo ma na ile aye na le yo ti di ile la tu do si bi ni eni pelu lodo olon to ba jo se tun ba tun tesiwaju Buya wa amiyato. Timbembi wisi islam si semita wan. Imbe, tabi semila papo. Awa yato. To wambe si wisi anachuma kisi musulumi. Suwana kalamu shada la ila ila nita sebatu bule.

0: àkókò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ ìwà ní ìkànnì yìí ọ̀rọ̀ lórí àlàáfíà wa náà níbi àbọ̀tà mo ní àlejò nílé agodo bàbá igi tọ́rọ̀ níbì ọ̀kọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá kí ló gbé ń jáde torí pé àìsábà rí yín pípẹ́ báyìí.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé àkókò tá a wà yìí àlàáfíà ara wa yóò máa jẹun a ò ní fi àìsàn lò gbà. Orúkọ mi ni bàbá igi tọ́rọ̀ níbì ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Ẹyẹ méjì sì jáde ẹ̀ tí ń bá jáde lẹ́ẹ̀kọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá àti gbogbo bá ṣe gbáyé gbádùn pẹ̀lú àlàáfíà òun ló gbé mi jáde.
0: Bàbá igi tọ́lọ̀ ń gbìn ọkọ̀ arúgbó ọjọ́ pẹ̀ tá a ti ń gbọ́ àwọn ọfà ara jẹ́yẹ́ àtijọ́ nìkan ọfà ara ń dani láàmú ni àbóṣùwà títí dàsìkò yìí.
1: Èsì olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni àmọ́ ọjọ́ kọ́kọ́ fún ọ láwọn àpẹẹrẹ ọfà ara tó wà oríṣi ọfà ara méje ló wà ọfà idẹ ọfà bàbà ọfà òjé ọfà oúnjẹ jíjẹ ojú oorun ọfà ara títa ọfà jàǹkáríwọ̀ bákan náà ọfà sakatumbẹ. Ara àwọn àpẹẹrẹ ọfà ara méje tó wà nìyẹn kò wá sẹ́ni tí ó lè ṣe a máa sọkùnrin a máa sóbìnrin a máa sọmọdé a máa sàgbàlagbà jẹ́jẹ́ mi ló jókòó kò sí nínú ọ̀gbun ọfà ara o tó bá ṣèyàn lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí ẹ̀gbẹ́ orí kan kó mọ fọ́yàn tó tí ó máa pariwo àyà lílù pìpìpì ara títa ara jíjájẹ kọ́wọ́ àtẹsẹ̀ ó máa gbọn rìnrìnrìnrìn kéèyàn máa ta gègègè kó mọ dàbí pé wọ́n fẹ́ tì sùkú látẹ̀yìn àbí nǹkan náà mọ̀wọ́ lọ́nà ọ̀fun ara àwọn àpẹẹrẹ ọfà ara mi. Tí ọfà ara bá gbìnà yá tán a máa ṣe àkóbá fún iṣan ara ayé sì ni fi iṣan ara wa dùn wá mọ́lẹ̀ látàrí wípé ká gbá pákó má ṣe gbé ká gbẹ́sẹ̀ kó jogun ara ríro ní gbogbo ìgbà kí inú egungun máa sanni wàá àbí kí a máa wo ìyàwó ẹni bí àbúrò ẹni ara àwọn àpẹẹrẹ iṣan ara tẹ̀lé mọ́ nínú àgọ́ ara mi. Iṣan ara wa dé dàbí wáyà tó ń wá láti ibì kan síbì kan tí sọ bá ti sí ẹ̀dá ò lè sí tí sọ bá ti sí ẹ̀dá ò lè rí dérégé olùdíníkẹ jáde wá o kẹ wá báyìí ni bàbá igi tọ́lọ̀ ń gbìn ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo ìjọba bá ti ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn. Ìwọ ọlọ́mọkùnrin tó wà nínú ilé tó wo ìyàwó rẹ gẹ́gẹ́ bí àbúrò rẹ tó gbọ́ fọwọ́ kàn. Irú àwọn kan wọ̀nyí ò dá o iṣara rẹ ni ó fẹ́ dasẹ́lẹ̀ nù o. Ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé ojoojúmọ́ ni àròyé rẹ pọ̀ nínú ilé lọ́dọ̀ olólùfẹ́ rẹ o lè sági lọ́gbẹ́ kó ṣe je o lè tọ̀ síbẹ̀ àyàfi kó mọ rápálá kan sí èmi bàbá igi tọ́lọ̀ ń gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara gbogbo kan tó jẹ́ kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ pátá gbogbo ẹ̀sìn ló dùn gbàgbé tọ́ sì lálàáfíà àní kó máa bọ̀ látòkèrè kíyàwó rẹ máa kẹ́ ní mẹ́sàn mẹ́wàá kó máa pariwo é katapila dé ẹkọ̀ ọkọ̀ òkè kí ni ló máa dùn inú ọlájẹ́ adéṣóyè wọlé ìgbà yí lọlá adéwuyì ó dé owó nìkan kọ́ lobìnrin fẹ́ o àní bọ́ ọba fún lówó tọ́ ọba lè ṣojúṣe rẹ nínú ilé ọtí ìṣàgilọ́gbẹ́ o kò tí ì ṣòdí rárá ọtí ìtọ̀ síbẹ̀ ọsìn rápálá lọ́wọ́ ni ṣùgbọ́n tọ́ ọba ti ń tọ̀ síbẹ̀ tó kọjú sí tọ́ kọjú sí ààyè mọ̀ pé hàn ó wọlé dé lóòótọ́ àní ọjáde wá wá bẹ́ ni bàbá igi tọ́lọ̀ ń gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn. Ẹlòmídẹ̀rí àwọ́ká ni títí ẹ̀ tó ti dìṣòro fáwọn ọmọ wọn nínú ilé níbi fàmílì dé nínú wọlé nínú jókòó. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó lé ẹ̀gbọ́n wọn wá orúkú ní dà wọ́n láàmú ni àwọ́ká ní egungun ni àwọ́ká ráṣẹ̀ráṣẹ̀ ni wọn ò lè gbá táwọn ò lè gbẹ́sẹ̀ ẹ̀yìn ríro ní gbogbo ìgbà ara ríro wọn ò rí oorun sùn ni. Ẹlòmí ò ti jí láti bí aago méjìlá òru títí ló fi mọ́ kò tún ní rí oorun sùn. Ẹlòmí àyà lílù pìpìpì ẹ̀gbọ́n wọn jáde ẹ má sọ pé wàhálà bàbá gbà pọ̀ wàhálà ìyá gbà pọ̀ ẹ̀gbọ́n wọn wá ẹ wá gba ìwòsàn fún wọn. Tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wa àyẹ̀wò wà tá a ṣe fún ẹ sì gba káàdì wa péréte. Àjí ìdára wa yóò máa jẹ́ àní fi àìsàn lògbà ó dìgbà.

0: 216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí, dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń gbọ́ràn ni. Ìtẹ́lòmí tí máa bọ́lọ̀ ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè náwó ságbà rẹ̀. Àfi oríṣi kò sí sáni kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ mọ́ fira yín ṣeré àgbo ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò gbogbo ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ mọ́ sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò fẹ́ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé mi tọba ti rápẹ̀rẹ̀ gbogbo yóò nílé bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹsẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn gbogbo apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá nípa tí àwọn ò lè lọ ogun lónìí ẹgbẹ́ la ọmọdé ọlọ́run ò ní já rogo à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dì má gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run ò ní jẹ́ kẹrin ṣùgbọ́n àdúrà lásán ọ̀rọ̀ ìjùká gbé ìgbésẹ̀ ìgbọ́tọ̀ ojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
2: Number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbójú.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0868216859.
1: Ẹ̀tètè kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó bùkara yín ṣe kébékébé ṣàgbàdèwé márùgbó pàkébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń lórí àtẹ̀gbẹ́ sọmara yín lórí ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbi tá a bá lọ tá a bá sáfíìsì ẹ̀nà pé lè takójójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó sì jọ tọjú ara ẹni tọmọ wá sọrọ pé báyìí báyìí lẹ́yìn ra àwọn tí wọ́n jùlọ ìran náà máa ń pa má máa sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́ni mẹ́gbẹ́ gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan mímu ẹgbẹ́ kara ronú ni tọba ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
2: ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859
3: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún tó lẹ́lòmí máa sọ pé Ìkọ̀tún jìnà o.
1: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà ìrẹwẹsì ọkàn ni wọn gbé bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí náà kẹ gbéra fáyìn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ lójú.
0: kí ló ń dọ̀rọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbánilówó ọlọ́ọ̀mọ ìjà rí ogun wàhálà ìyá ń lù pìpì àyin tó ẹjọ́ bèrè ń lẹ́sẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá àwọn àbíyẹ̀wò sọ̀rọ̀ gbogbo ni gbogbo tọkùnrin tó bèrè lómi tá a sọ yìí ṣùgbọ́n ìwọ tó bá wá àwọn ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kan sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú ọmọ yìí dání ẹ wọ́n ní bí ilé náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ bá ti dúró ẹ̀ ogun àti wàhálà àti àìsàn tó náà láàmú ó ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gidi ọjàmọ́ lókè bóyá àwọn ọkọ̀ pẹ̀lú ọjàmọ́ ẹlòmíì bá lásìdẹ̀ntì fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò ní mọ̀bólọ́ ń forí àbí fi nǹkan kan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara nígbà tó bá dọjọ́ wájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe máa ń rí yẹn tí yorùbá wa mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú ìyára sínú ìjára a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ́ pé kì í bẹ̀rẹ̀ tó ń ṣe tó bá nù tó lè jẹ́ pé ọ̀fà ó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́lu wa.
2: a wà ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout ẹ̀wọ̀ márùn wa tó ń lọ sí Abara Jerol tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abara Jerol ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ní ìlú Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
1: ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 0806821 6859
1: ẹgbẹ́ wa sọ pé kọ̀tún jìnà kọ̀tún jìnà àwọn tó wá wà lájà àwọn tó wà káàkiri tó wà ń gbẹ̀mú rẹ̀ tó ń gbéra bá ń yọjú sí ìkọ̀tún ìdílé náà fi sọ pé gbé ẹ̀mọ́ ìjẹ́ ká fi àkókò yìí náà la ẹ̀dìdẹ́ ńlẹ̀ báyìí ẹ̀mọ́ àbọ̀ nínú ìkọ̀tún ojú ọba àgbà tẹ̀lú sílẹ̀ nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol nínú ìkọ̀tún ìkọ̀tún ò jìnà o.
4: Mario, I'm not a son. Sit down in the world, sit down in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the world, sit in the

0: fa ara ni ya ha ba ti n jare lona agbaji ti o wa bi ese ni n be ti bo ti ye ka ma rin soso so bi e ni n te egun mole ka ma le rin daada tabi be mu nkan baba nrele mo tabi ra ogiri mu awon agbẹwo yi ti se n to boju mu gbogbo ye gbodo ọda fi eyi wa wo ka lagolago sọgun sọgun to le maa ba omi tabi eje ara je ye yoju si wa ayẹwo finifini lona ti gbalode to n tibile lakoko ti wa fi ri akeko to n gbọdọ bi mọdọ wa koju ẹgbẹ wa kajọ se mọnà papọ 08054700401 kọjá dá o 08054700401 ó fara òṣèré dúró wò ìgbọ náà máa sùn.
1: Nílé ìwé gbogbo ẹni tó láǹfààní láti máa gbẹmí àkànṣe ètò lélẹ́yìí tó ní í ṣe pẹ̀lú ìlera. Oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lẹ̀ mí tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yìí. Bàbá adákọ̀ bá ń dákọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulù pẹ̀lú mi.
2: Ẹ kú kalẹ̀ gbogbo tító láǹfààní àti gbẹmí lórí ètò yìí bí tí ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀ọ́ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá agitọ́ náà ń gbè olóòótọ́ ọ̀fà ara. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú bá a ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àti wù bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yọ orí báwọn bàbá wa ti lò kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó òdí agbára ewé àti wù kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
1: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ ọfà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
2: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ohun tí ó ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ̀ fún lórúkọ mi ṣùgbọ́n ẹjẹ́ ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣe é ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ ó ní pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá ṣì rìn dé kì í ṣe pé yóò mọ gbọ̀n mọ́ o ìnira ni mọ̀ jẹ́ ń bẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún kó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọ̀fà ara yìí èyí mọ lọ́nà láti gba inú ẹ̀jẹ̀ díẹ̀ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakojú sùúrù èyí bíi pé kò kún fẹ́ súngbà míì nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ̀ ṣeni láyà kékèké táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpàpà ẹ̀sìn kí wọ́n bá ti rí báyìí wàhálà ti bá ń tíbi ọkàn ní ọ̀fà ara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fà ara o mo bá wọ́ dẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn iná ẹ̀jẹ̀ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní ògbóǹgbàgbé tẹ́lẹ̀ kí n sì ń ṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
1: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí àwọn ìtọ́jú kọ inú ara wo ni ká gbà pé yóò dùn àfẹ́yìn tí mo fi ṣọ.
2: Ẹ jẹ́ kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ná.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 070

0: asimọ basanje ogbo ti galo mi o mo wo kan ko bi kibi kurukuru ko gbogbo ejo ara nti je kokoro mo eje ni elomi si re ji dara je ni ni gbogbo igba ko mo ni oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni bele mi ba wo bai wahala ni bi o wo na wahala ni awon ti kokoro mo eje nse o po ayewo la koko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewe to ba taye mo le mo ba kan ide mo ogbo awon baba wa ni asa ni oje lubulubu oje olodun ni je be agbo isego ibile iwe ategbo ateso atepogi ba ti n fa awon oyinbo je nbe lati bi ogoji odun le pesepese ta ti wa lenu e ati a gba osan lowo lodo wa mo awa ko eledo oke lo fase si n ta se sugbon iwadii ise iwe ategbo bi oti ilu gele ewe ta wa fun awa rale ta gbe ta nise mo fowo ra ewe teyan fi bi odidi eka ale kan gbe lorisirisi ewe eyin ta gbe se ti omi eyin ta gbe sinu ibi iye eyin ta gbe si ibi bojuwa lorisirisi to ye pe ani mo se wa kaakiri mo eyin ta ti se ile wa nbe iwe ni oja re para o wa laafia fura re bo ba ti laafia eyin ti o ti ku mo ni gboke yin o ni gboke on na namba mi
1: 070 31 44 56 26 070 31 44 56 26 kẹwàá báyìí ni bàbá adé tọ́lọ́run gbé ọkọ̀ arúgbó olóòótọ́ fàárà bàbá wà ní lagos abẹ́òkúta expressway iléepo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ iléepo mrs filling station ní victory plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: ẹ fàárà lára ẹ̀dá èèyàn kì í bá ní wàá rò ìwọ ni ò ní gbà àgbàrá òjò pé ò ní lówó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó bá wá rí tó mọtúmọ rẹ tó mọkọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ́n dànù gbò ní èlùbọ́ o.
2: bàbá ẹkọ àtótó mi ẹ dákun bá ń pe fóònù nọmba yìí lẹẹkan ṣiṣẹ mọ pé ẹlòmíì olùmọràn ayé ṣùgbọn bí wọn fi mú fóònù nọmba yìí ẹlòmíì àti ẹ láti mọ pàtó ń gbó lọ́wọ́ gan àti bóun ni a ti báyìí sọ̀rọ̀.
1: bàbá wà ní lagos abẹ́òkúta expressway iléepo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ iléepo mrs filling station níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn 070 31 44 56 26 gbọ́ mi dáadáa 070 31 44 56 26 bàbá wà ní lagos abẹ́òkúta expressway iléepo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ iléepo mrs filling station ní victory plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: ibẹ̀ ló kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
1: kẹjáde wá o kẹwàá báyìí ni bàbá adé tọ́lọ́run gbé ọkọ̀ arúgbó olóòótọ́ fàárà bàbá wà ní lagos abẹ́òkúta expressway iléepo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ iléepo mrs filling station ní victory plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: ibi gbogbo ní ìṣọ̀kan tó oṣù bá ìjọjúmọ́ onílẹ̀ mọ́lọ́tún.
1: 070 31 44 56 26 070 31 44 56 26
0: àmọ̀ retí yóò.
2: ọ̀rọ̀ lọ ti gbọ́yàn ẹ̀yìn èèyàn ṣe mọ̀ pé oríire yìí fẹ́ kí èèyàn sì ń báyìí ìwé náà jára rẹ gbà lónìí àlàáfíà wa kò ní di fíafíà.
3: ó dé. báyìí tó lọ rí bí ọkọ arúgbó bàbá olóòtú ọfà ara tí ọlọ́run kú bọ̀ ọlọ́run gun ọfà ara ní ilé alábẹ́ ti ń jàre lọ́nà àdájì tí ọwọ́ àkíyèsí ẹ̀ ní ń gbẹ̀tì bó ti yẹ. ká máa rìn sóṣù òṣù bí ẹni jẹ ìgúnmọ́lẹ̀ ká máa lè rìn dáadáa tàbí bẹ́ẹ̀ mú nǹkan bàbá rẹ̀lẹ̀ kó tàbí rà ògiri mú. àwọn àgbẹ̀wò yìí kì í ṣe tó bójú mu gbogbo yẹn gbọdọ̀ dà fi ẹ́yìn. wọ́n àwọn ká lagunlagun ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́. ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti dà lóde tó ń ti ìbílẹ̀ la kọ́kọ́. àti wọ́n fi wí àkekò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹ̀ pé wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054 70 401 kọjá dá o 08054 70 401 ọ̀fọ̀ ara ò ṣeé dúró wọ̀ ìgbọ̀ náà máa sùn.

agbára ni. Ìdílé tá a fi máa sọ̀rọ̀ nípa ìlú lónìí. Ǹjẹ́ ìmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lòògùn fi ń gba ìgbésí ayé ẹni rú?

kò wá fura pé ìlú ló ṣiṣẹ́ lórí ìgbésẹ̀ ayé òun. Ẹ jẹ́ ń ṣàlàyé báyìí. Àlàdé òun máa bá sẹ́yìn jẹ́ wíwá wípé ègún jẹ́ ń táàrí táàsì ní dání. Ṣùgbọ́n tó ṣiṣẹ́ lòdì sójú ẹni nínú ìgbésẹ̀ ayé ẹni. Ègún jẹ́ ń tẹ̀lé òun rí tí ò sì ní dání. Àmọ́ ọ̀nà tí ń gbà á ṣiṣẹ́ nínú ìgbésí ayé ẹni ọ̀nà ìbànújẹ́ ọ̀nà ìfàsẹ́yìn ni. Gbogbo tí bá jègbò láyé lórí ìgbésí ayé ẹ̀yìn ni máa sọ̀yìn gbòmò sí ìmọ̀ fàyàn sẹ́yìn. Nǹkan aburú aburú ni máa ṣe àpẹẹrẹ rẹ̀ nínú ìgbésí ayé ẹ̀yìn. Àlàyé ògún bàbá àsẹ́yìn jẹ́ yóò wá wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lògún fún mi gbà jáyàn ni bàbá ìfi wá ṣàlàyé fún wa pé ká máa sọ fẹ̀yìn aráyé ẹ̀yìn ọmọ kóòtù òjíire ẹ̀yìn ọmọ nàìjíríà pátápátá wípé ká fúra o ká sọ́ra ká kíyèsára. Ògún máa gbógun wọ inú ìgbésí ayé ẹ̀yìn ni. Bàbá ìwà jẹ́ kó yé wa àwọn ọ̀nà tí ègún máa fi ń ṣe àpẹẹrẹ nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Ẹja kọ́kọ́ gbé báyìí. Ọ̀nà wo lègún máa gbà wọnú ilé ayé ènìyàn? Àlàyé ògún bàbá àsẹ́yìn jẹ́ yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ègún tí ń jà ègún òbí ni. Ègún òbí ní ń jà ẹlòmíì. Má fi ní ọ̀tọ̀ lẹ́ni tó jèso ọ̀tọ̀ lẹ́ni tí eyín kan

bí o bá fún un lásọ ìwé lásọ wọ àbí ẹ̀rọ ni máa dáṣọ ọjọ́ fún un àwọn ẹ̀gbọ́n mi dájọ sọ fún un èyí sẹ́sẹ́ lómi ìdòdò pé ó fẹ́ lè máa wú aṣọ ìyá rẹ̀ ikọ́ ọmọkùnrin tí ẹ ò sí déédéé ni ẹni ẹlẹ́ni ní bá sẹ́ẹ̀sì ìyàwó rẹ̀ ẹlòmíì ti ẹwà tó jẹ́ pé nínú eré sísá obìnrin ní wà fẹ́ nínú kó sáré nínú ayé ó sáré sáré nǹkan tí ò tọ́ wọ́n ti fi bá wọ́n ti fi ṣáájò fún ó ti wá gbègún lórí àwọn ọmọ ẹ̀ ọmọ kò tó jí ẹ jẹ́ sọ.

ti kó nínú ìgbésí ayé ẹni omi ọjọ́ pípẹ́ ní máa ń dà wọ́ láàmú àìní báyà àìnífọ̀kànbalẹ̀ ni gbèsè ló ti ẹ̀fẹ́ sílẹ̀ lọ́rùn tó mọ ọ̀nà àbáyọ tó tọ̀ọ̀tì ẹ̀mọ bó ti jẹ́ àbúrò ti ẹ̀fẹ́ràn ti ẹ láwùjọ òfẹ́ràn rẹ lé òfẹ́ràn rẹ lóko ìkórira wọn dàbọ̀ ọ́ nígbà tí wọ́n bá fi ìgbèsè ńlá

bílíọ̀n la bá tún mú mọ́ lọ sọ́dọ̀ alábí òbí bàbá àsẹ́yìn nnọba ẹlẹ́mì aláfò nnọba ẹlẹ́mì aláfò bus stop ní ọláolúwa along aic road ní kọ́lá bus stop alágbàdo nílùú èkó nnọba ẹlẹ́mì.

radio bunga ba fe so ni number yi 081 084 21 950 081 084 21 950 tabi 080 77 884 965 080 77 884 965 080 77 88 4965 Oba la vie, Baba.

0: ìwé àtẹ̀gbẹ̀ tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà á bí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùn àgbẹjọgbọ́nà àgbàlẹ̀ ìwé àtẹ̀gbẹ̀ fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá lẹ́sùn kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ìdábẹ́ ó sì lálàáfíà pípé bọ́jú ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí àlàbí ògún. Bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Lábàáni bẹ́ẹ̀ náà kánì táyé fi sí ni láró sì kúrò lọ́gẹ́. Ohun tẹ̀lé olú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájẹ asínà ọ̀la ẹ̀dá fi bẹ́gbẹ́ pẹ́ gbọ́gbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Ìbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tí rẹ̀ ni bí ó sì mórí bá. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsáyé. Wọ́n wà ní nọ́mbẹ̀ mẹ́rùn bíbíire Maya Street, Aláṣọ Boston, Ọlọ́olúwa Along AIT Road, Kọ́lá Boston, Alágbàdo Lagos. Telephone 08184219570 tàbí 08077884965.
1: Bó ṣe jẹ́ nù láti àgbàlá àlàbí ògún bàbá àsáyé ń bẹ bá ti pè wọ́n, ọ̀gbọ́n wọn ní ìjà sí. Bí ojú ọ̀nà bá fẹ́ pè wú ẹ pè wọ́n sí nọ́mbà tá a dápọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ nítorí ẹni bá lọ ló bá kú. Ọ̀nà tẹ́gbẹ̀ ń gbà ja ọmọ ẹ̀dá láyé ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ó pọ̀ rẹpẹtẹ. Ọmọbìnrin tí mo sọ yìí àlàbí ògún bàbá àsẹ́yìn ni ó rè é pe bàbá tó bí wá. Ó ní bàbá ń ṣaláìsí. Ǹjẹ́ ìyá rẹ̀ ń kọ́? Ó ní ìyá ń ti lọ ní ẹkọ nínú ìbòmíì. Fúyàrí sáwà láyé ó ní bẹ́ẹ̀.

Kí ló ṣẹlẹ̀ nígbà báyìí, nígbà báyìí, nígbà báyìí? Yàbá bú ẹkú. Ìyá ẹ̀sùn kú Alábí Ògún bàbá àsẹ́yìn sá sọ fún pé kó sọ̀rọ̀. Ìyá ẹ̀ bá sọ̀rọ̀ lórí. Nígbà táwọn wà ń mú kan nílùú kan tí èmi dáàpọ̀ nípínlẹ̀ Èkìtì. Ọlọ́kọ̀ mi lówó lọ́wọ́ dáadáa.

ẹjá bẹ̀rù ayé ẹ̀yìn ìyá wa ẹjá se pẹ̀lẹ́ ẹ̀yìn ìyá wa ẹjá se mẹ̀dọ̀ ẹ̀mẹ́jà torí òní bọ̀ lájẹ́ ẹ̀mẹ́jà torí owú ká fi fa ègún sórí ọmọ wa Àlàbí ògún bàbá sẹ́yìn ló gbé sára ọwọ́ fún ọ Àlàbí ògún bàbá sẹ́yìn ọmọ ọmọ ọdẹ ọdẹ tó náà tó wá jọdẹ ẹni ẹ bá rí ẹbí tẹ ẹ bá ráwọn tó ní nǹkan yorùbá tó kọǹfàmù lọwọ láyè sí ìran ọdẹ wọn ti wá èyí tí àjọyọ fún wọn èyí tí ni ó fún wọn èyí tó ní gbé fún wọn èyí tí èmi èyí tí mo gbẹ nílò ìkíni ó kọ rẹ ẹgbẹ rí ó fún wọn. Gbogbo ọ̀run dapọ̀ Àlàbí ògún bàbá sẹ́yìn ọ̀nà tí fi wo fẹ́ ló mọ̀ ọ̀nà tí fi wo fẹ́ ó tọ́jú ọ̀nà méje yóò wà tẹ́lẹwọ́ yóò wo fá yóò wo omi láti rí di ogun tí ń jàyàn àtọ̀nà àbáyọ ni ó ní mọ́tẹ̀mí mọ́lẹ̀ ó ní jẹ́ ìráyé gbé ó ní mọ́rì fi bẹ́ẹ̀ ni ẹ̀jọ́ mú ayé tó gbájú téèyàn fi fẹ́ràn èèyàn

aláwo ìyàwó tó kọ wá fẹ́ lé òun bí ẹ ṣe mú wá ló ń gbà á ojú ibi tí

mọ̀ ṣàkárì ọ̀ lórúkọ wọn ló tí wọ́n fẹ́ gan àmì àwọn àgbàlagbà ní kọjá rú ọba ti sùn ọmọ agbára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò fẹ́ òwúrọ̀ tó ń gbé ọmọ gbé lójú orin tó ń òfìdí lára.

0: lọ́wọ́ baba.
1: Bẹ́ẹ̀ ló sì dìde jẹ́ ìyàdí ní ayé.
0: Àǹfààní wà fún wọn náà láti rí àlàbí òkú bàbá àsẹ́yìn. Máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaria Street, Alásù bus stop, Olóòlúwa, Alok AIT Road, Kọ́lá bus stop, Aládàdé Lagos, Telephone 08 1 08 4 2.

nítorí ó pọ̀ níkùn ó sì tún pọ̀ lẹ́nu alábí ògún bàbá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n fi ṣàlàyé fún wa tégùn fi jani la fi sọ fún wọn irú kíní ń dá ológun nínú ìgbésí ayé rẹ àìrọ́mọbí ni àìlè ṣe dédé lọ́dọ̀ ayé ẹni wọ́n tiẹ̀ máa fi tẹ̀sọ́ sẹ́yìn tó jẹ́ pé ọkùnrin tó bá fẹ́ gorí ẹ̀

àrùn tí ń se lára bíi pé kí kò máa rìn lágbo ara rẹ̀ ni. Ẹlòmíì yóò kàn máa gùnfẹ̀ gìrì. Irú àìsàn káìsàn tí máa sọ̀rọ̀ lágbo ara tó o ti gbìyànjú sí tí ò lọ. Àbí orí wípé ọwọ́ rẹ ò tẹnu. Ogun tí ń jà ọ́ orí pé ò tẹ́gbẹ́. Bó bá débi ìwọ́n lé ọ, ìwé tiẹ̀ ti kọ́lé. Àbí ọ ti ralẹ̀ kalẹ̀, ọwọ́ akọ́lé ọ lọ, ọ ti dilé àkọ́kù, ọ ò tiẹ̀ yà síbẹ̀ mọ́, ó dàbí pé ó ti ri nǹkan mọ́bẹ̀. Àlàbí ògbọ́n àbá sẹ́yìn nínú ọ̀nà tí ó bọ̀ fi gbàdúrà tí kò fi dá. Ẹ jẹ́ máa dágbé lórí ètò ọlọ́run òṣèlú fún talẹ̀ yìí. Lágbára lọ́wọ́ náà á tún padà wá lọ́jọ́ mẹ́jọ. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì, ọmọ olójijì lẹ́sẹ̀ ní kìnnìkan.

0: Ní ọ̀run, Ọlọ́run aláàyè ju àwọn òkè lọ, kí tóbi nìyẹn. Tàlàbá fi yín wé, tàlàbá fi ṣàkàwé yín. Bàbá tí ò lóorun, bàbá tí ò láfijọ. Ẹ̀yin lẹ dá ẹja sí inú ibú. Ẹ dá sánmọ̀ tí ò lákàsọ̀ sínú àwọn kan wọlé àwọn kan jáde ńbẹ̀ o. Ẹ dá ẹranko sí inú igbó. Ẹ dá ẹyẹ sí ojú ọ̀run. Ẹ dá àwọn èèyàn sí orí ilẹ̀. Àwọn eku kéékèèké náà ń jẹ tó pé tójò bá rùn àgbàrá ò sì ní í gbé wọn lọ. Àṣẹ yín kan ló mú pé tójò bá ti rọ̀ báyìí, àwọn èèyàn wọn ni wọ́n á sì sá wọnú ìbò. Nígbà kò sí bí àgbàrá ò ń ṣe pọ̀ tó, nígbà tójò bá dá àwọn èèyàn wọ̀nyí á tó bọ́ ta kábíyèsí Elédùmarè. Ta la fẹ́ fi wé? Ẹ̀yin lẹ́mọ̀ ọ̀nà tẹ́jà ń bá dénú odò. Ẹ̀yin lẹ́mọ̀ bí ọmọ ṣe ń dénú aláboyún nígbà tẹ́ bá fi àṣẹ yín sílẹ̀. Ta wa láwa fi yín wé o? Kò sí o. Ààrẹ ń ta lè fi wé.
1: Tàlàbá fi ọwé, ta ló lè bá dọ́gba? Tàlàbá fi ọwé, ta ló lè bá dọ́gba? Ọlọ́run tó jọlọ lúmọ, tàlàbá fi ọwé. Ọlọ́run tó jọlọ lúmọ, tàlàbá fi ọwé.
0: Bàbá tí ò láfi wé, bàbá tí ò láfi jọ. Ọba ilé ayé là máa pé kí adé ó pẹ́ lórí wọn kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ṣáàjẹ́ sọ bẹ́ẹ̀ sọ́lọ́run ọba. Bàbá tá àmọ̀ ìgbà tó dádé. Bàbá tá àmọ̀ ìgbà tí bàtà ti ń bẹ lẹ́sẹ̀ rẹ̀. Bàbá tá àmọ̀ ìgbà tó ti ń tẹ ọ̀pá àṣẹ. Ṣé àwa láẹ̀sẹ̀ máa pé kí adé ó pẹ́ lórí fún ọba tó ọba àwọn ọba tó dá ilé ayé? Eyín náà lẹ fi bí gbogbo wa lọ, ẹ̀yin tí agbára yín ká ilé ayé tó ká òdi ọ̀run. Àṣe kábíyèsí o, àyíká ọ̀tọ́ àyíká òsì, àmọ́pẹ́ wa fún yín. Ẹ kì í jẹ yàn, ẹ kì í jàmàlà, ẹ kì í jẹ kọ́kọ́rẹ́ ìjẹ̀bú. Lẹ́yìn ká máa yìn yín, ká sì mọ fi ọpẹ́ fún yín. Ló fi jẹ́ pé nígbàkigbà táwọn ẹ̀dá bá fẹ́ fi wọ́n rí hàn, ṣe láàmọ̀ yìn yín, táàmọ̀ dúpẹ́ pé ẹ̀ màá ṣe o. Ẹlẹ́yinjú àánú, ọba tó mu gbogbo tó sì lè so gbogbo, a lè wí lè ṣe a lè ṣe lè wí. Ọba tó ti ń bẹ kí ayé tó máa bẹ, òun náà ní ń bẹ ńgbà tá ayé ń bẹ, olóòtú máa bẹ ńgbà tí òní sì ti ń jẹ́ bẹbẹ mọ́. Dúdú parí ọlá, bàbá ọlọ́wọ́ gbọgbọgbọ tí wọ́n yọ ọmọ rẹ̀ ní ọ̀fẹ́ ayé. Ẹ̀yin lálábẹ́nu àṣáàṣì kábíyèsí o, àbá burúburú, àyíká ọ̀tọ́, àyíká òsì, àfògbo forúkọ yín o. Ẹ fi àánú tẹ fi gba ọpẹ wa ní àṣálẹ̀ yìí. Tó ẹ̀yin náà tẹ wà ní ẹ̀lú méjì tẹ ṣe o, ẹ̀yin náà máa yan Ọlọ́run ibi tẹ wà. Ọba tó dá sí dọjọ́ èmi, àìmọye òbí ló mà ti rọ̀ tílẹ̀ títí nù. Àìmọye omi tó ti kọjá lábẹ́ afárá, àìmọye omi tó tún borí afárá kọjá. Ẹ̀yin lẹ ń pa wá mọ́. Ọba tí kì í sún ọba tí kì í tó gbé. Ẹ̀yin lẹ dá gbogbo wa. Kódà ẹ̀yin gan lálẹ́ sọ pé ẹ̀ ń sìn wá. Sáwà wa ń sin náà ni. Láàrín tó pé a ṣe náà ni a ti sùn lọ díẹ̀. Bọ́lọ̀ ń bá lóhun tó bá di bí apá kan síbì kan. Rògbòdìyẹ ti bẹ́ ó ti bẹ́lẹ̀ ń bẹ̀.

0: olor mayo volora, magawa la siwa la kada. Sẹ́ńtí mọ̀ ń sọ yé yí, ọlọ́run bá tí kìí sùn kíkì tó gbé. Bẹ́ẹ̀ni àti ẹbá la gbàdúrà irú ẹ̀yìn ibi tẹ́bá gbàdúrà ibi tẹ́bá láyè fẹ̀yìn ti dẹ̀ná. Ó di lásùn náà nù. Ẹja máa yìn ín, ẹja máa yìn ín, ẹja bí tóbi lè hàn, ẹja bí tóbi lè hàn, ẹja bí tóbi lè hàn pé ẹ̀yin náà ni ẹlẹ́yìn ní kò sẹ́lò míì mọ́. Eléyìí ló fi ń kí pé ẹ káàlẹ́ lórí ètò ní ètò wa ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èyí tí iléeṣẹ́ Yorùbá Heritage gbé kalẹ̀ lórí iṣẹ́ Bond 92.9 FM. Lábẹ́ màmá wa ìyá àbẹ́ta yún màmá wa ọmọbabìnrin Adégòkè Wúrọ̀ọ́lá Adénìkẹ́ Kẹlọ́mọkúmọ́ra pẹ̀lú yóò lágbàgbéléwá ní iṣẹ́ wa Aláàjì Àlàdé Akọ́sílẹ̀ ojú òní tẹ̀yìn náà lágbàgbéléòtú mi Abiodun Fọlọ́run sọ àti ìyálẹ̀tò ọ̀rẹ́ olúwa Ògúnnáìkè gbogbo yín lákì ó lákì ọlọ́run nípadà lẹ́yìn ní kọ̀ọ̀kan wa àti dé gẹ́gẹ́ bí ṣe wa ní alẹ́ tòní ẹjẹ́ àrùn ìfẹsẹ̀ ìrajú ọpẹ́ ná bẹ́ẹ̀ ti mọ̀ yí pé ẹyẹ kan ò ní fi apá kan fò láíláí bí a ṣe lè wá ní lady first kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé wọ́n gan ni.
1: Ẹ̀yìn ìlànà ló máa dé bá. Bẹ́ẹ̀ ni ọ̀pá ìlànà. Ayọ̀dẹ̀ ni màá bá yín. Ẹ̀yìn ìlànà ló máa gbọ́.
0: Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù.
1: Ẹ̀yìn ìlànà ló máa dé bá.
0: Bẹ́ẹ̀ ni ọ̀pá ìlànà.
1: Ayọ̀dẹ̀ ni màá bá yín.
0: Ẹ̀yìn ìlànà ló máa gbọ́. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù.
1: Ẹ̀yìn ìlànà ló máa dé bá.
0: Bẹ́ẹ̀ ni ọ̀pá ìlànà.

0: ṣe ń mú.
1: Amẹ́.
0: Ẹyà ayinla ní máa dé bá.
1: Bẹ́ẹ̀ni ọ̀hún ọba ìlàyọ̀.
0: Ayọ̀dẹ̀ ní máa bá yín.
1: Àmì o.
0: Ẹyẹ wo tèmi náà àti awórin lẹ́wọ́ máa gbọ́.
1: Bẹ́ẹ̀ni lórúkọ
0: Jésù. Ẹyẹ aláwọ̀ òǹdè kíkan.
1: Àmì o.
0: Àti bẹ̀rẹ̀ náà.